ẹ̀ka àṣẹṣẹ yóò rùn tí sojú bẹ̀lẹ̀wú bẹ̀lẹ̀wú ṣé yóò tara àbí ò ní tara éèpàrípà. Wọ́n ní wọ́n ń wá mi, wọ́n bá mi tì, wọ́n lé mi tì, wọ́n mú mi tì nínú ayé, ayé tí ò bàbà bá yé, ayé tí ń jẹjú ayé. Oyé pẹ́pẹ́pẹ́, kò ṣe dúró wò bó ṣe lọ́la wà ń badọ́gba. Oyá jẹ sáré fàṣẹ lára látàpá àti bí kó láǹfààní láti mọ̀ ìpó tó ti sẹ́ẹ̀dì lápá àti bí yẹn nìyẹn. Oyá ìkànnì dámọ́dé fẹ̀m ló wà yìí ibẹ̀ ló ti ń jálá látọ́ ti ń kùrìrì ibẹ̀ ló ti ń láǹfààní láti mọ́ bá mi dọ́gbẹ́ lápá àti bí dámọ́dé fẹ̀m ó jálé ó jáko ó milẹ̀ tìtì kò sọ́mọ náà tí ó jọsẹ̀ kúlúkúlú sí ojó tí bálù wẹ̀sẹ̀ wọ̀wọ̀ iná gorí léfẹ́jú kẹ́kẹ́ òjò pálámí ọkà yẹn lála adéwálé adédáyọ̀rí ọmọ ayé ti dé fáyé ọmọ ìgboro ti dé fún gboro ẹsẹ̀ kẹ́rúkọ ẹsẹ̀ kẹ́títì wọ́n lu ẹlibí iná òjò dálẹ́gẹ̀rẹ́ gúrú iná ti dálẹ́gbọ̀rọ̀ lẹ́gbọ̀rọ̀ ẹyí tèmí ń gbòòrò ayé

gẹ́gẹ́ bó ṣe wà lápàtì bẹ̀ yẹn mo ń gbé yín débẹ̀ já yín bẹ́ta nítorí pé àjá àjàsán ìjà ní dálẹ̀ nígboro ayé kó má bà wá dìjà ẹ jẹ́ kí n mọ́ gbé yín débẹ̀ lẹ́yọkọ̀ kejì ó yẹ pápápá ẹ̀yin olólùfẹ́ ẹ máa bọ̀ lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ kẹ wá bá mi dọ́gbẹ́ lápàtì bẹ̀.

jane dale ni gboro aye o ma ba wa dija lawa ti beyen o ni mo tun se lafa ni lati sare gbe yin debe e je ki te so wo waju ki sare lafa ni lati bo lo farawe nje je mo bi pe kini ekwa igbe agbe bolu castina united a ti so di mimo foro na lede won ni sare ogbon tare ki agbe bolu omo orilede nigeria eleyi to subu lori papa chinedu ozo eleyi to subu lori papa yen oni e ma je ntan yo o la mo yen ti subu o de ti ku gbe gbogba uye uye le to lo lori takwa ti asikaye wi pe wo omo na ti ji pada ani ro to jina so to ni o ani ro gbu iro baba iro ni o bi pe ko si ntojo gege bo se wa latapa ti benye oni mo se lafa ni lati ja yin beta aja aja tan ija ne dale ni gboro aye iko igbe agbe bo lorilede malawi se na faso ya mo iko igbe agbe bo lorilede nigeria lorun an fi ya je won an mo mi ya an wo so ya an to da so ya bora iko igbe agbe bo lorilede cameroon awon yen na an gbe mi orilede morocco awon yen ti wa wa lati ka gba idije fi eye awon obirin tojori wo wa labi ogun odun iyen eleyi to won aye lowo ase ka gbe lawon yen fi kale si ni won duro kete fe si lowo yi o da papapa rai guzo orilede nigeria awon duro de igbesi ajo kafu lori kini lori qualifier eleyi tan ma lanfani lati gba gege bo se wa lapa ti beyen o ni mo se lanfani lati ja yin bele beta leyo ko kejeji ogun logo awon eniyan an ti nko we fipo won le iyen ninu ajo to se ko kari bo la fese gba orilede ti boti gege bo se wa lapa ti beyen an ni kini di aba lori pe won kuna vidire mi ni gbogbo igba an ni won pe kankan si nbe mo iko igbe agbe bolu ta fowo ju bolu sinu apere ọjọ́ orí wọ́n wà lábẹ́ ọdún méjìdínlógún under 18 afro basket championship eléyìí tó ń lọ lọ́wọ́ àwọn junior the tigress wọ́n ti gbẹ̀mí lẹ́nu ikọ̀ orílẹ̀-èdè cameroon eléyìí tó gbé wọn dé ìpele tó kẹ́gùn sí àsekágbá semi final gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ẹ̀jẹ̀ ń sáré débẹ̀ fifa women world cup àwọn owó náà pé orílẹ̀-èdè nàìjíríà ti orílẹ̀-èdè south korea orílẹ̀-èdè hungary pẹ̀lú orílẹ̀-èdè faransé òun náà pé the tigress orílẹ̀-èdè nàìjíríà òun náà pín wá ti lápá ti bẹ̀yẹn ẹ má ní ìjà yín bẹ́ta ó tó ti gbé yín débẹ̀ ó yá jẹ́ àlọ́ kò sí dúró wò.

àjọ orí sí líìgì àgbà ọjà àwọn ọkùnrin lórílẹ̀‐èdè nàìjíríà npf ẹ̀ ó ní wọ́n ti sọ pé kí ni wọ́n ti sọ pé suspension eléyìí tó wà lórí ta nìyẹn ìyẹn bòbó yè èso olùkọ́ ní kọ́ ẹgbẹ́ pẹ̀lú mẹ́ta ìṣọ́ra sí wọn láti gbé pa àti tamara ti gbé kú ò ìyẹn lọ́wọ́ ta wà yìí gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn náà bó tó ti láǹfààní láti jà yín mẹ́ta àjá àjá tán ìjà ní ń dálẹ̀ ní gbòòrò ayé ó yẹ kò ṣe dúró wò bó ṣe ń lọ èmi máa ń bá dọ́gba bó dẹ̀ máa ń gbè yín débẹ̀ ó yẹ pẹ́pẹ́pá eré gbogbo ẹsẹ̀ wìtì ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lórílẹ̀‐èdè màláwì ìyẹn nínú ìdíje àwọn obìnrin eléyìí ti lọ lọ́wọ́ yẹn o ẹ má jẹ́ ń tẹ̀yìn aná ti ìgbágò tó pọ̀ jù wọlé 12 goals ni wọ́n kọ́ ọlífẹ́ fúngbà kọ́kọ́ ìyẹn nínú ìdíje ọ̀hún wọ́n dẹ̀ ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ẹ má jẹ́ ń tẹ̀yìn sẹ́ wọ́n ti dí àṣekágbé àkọ́kọ́ o ìyẹn nínú ìdíje fi ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ àwọn obìnrin ìgbà àkọ́kọ́ tán wà rí wọ́n ṣe takuntakun o ẹ̀gán ni ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá wà lápá tìbí olùkọ́ ní kwẹ́gbẹ́ pẹ̀lú paris saint-germain lucas o ó ti sọ̀rọ̀ ó ní ẹ̀wò ó láwa náà lè bá rẹ́kọ̀dù kwẹ́gbẹ́ pẹ̀lú real madrid jẹ́ kágbọ́ uefa lẹ́ẹ̀mẹ́ta léraléra ó ní kò sí ti fi ṣe yàn lẹ́ẹ̀ bá gbàgbé wípé kí ni lọ́dún 2024 àwọn náà gba uefa champions league lọ́dún 2025 wọ́n gba super cup lọ́dún 2025 yìí wọ́n gba uefa champions league níbi tán ti pakọ ẹgbẹ́ ẹgbẹ́ bọ̀lù arsenal ẹ̀bí ẹran 2026 wọ́n dẹ̀ tún ti láǹfààní láti ṣe kíni wọ́n ti ta mọ́ra wọ́n dẹ̀ gba uefa super cup ìyẹn lánàá níbi tán ti pakọ ẹgbẹ́ ẹgbẹ́ bọ̀lù aston villa alẹ́ fún ìdí èyí eléyìí ló wá mú kí una emery bó ti jẹ́ wípé ìdíje uefa super cup eléyìí tó ti pàdánù ó pàdánù

ere gbogbo ese witi eyin temi ngboro aye e je mo lafani lati gbe yin debe ni tori pe ko gbe gbowo lu Manchester United anti fi fe han bi pa won ni fe sita ni ilma india aye lati ni ko gbe gbowo lu Everton o ye kin to gbagbe ana e ko soju mimo iko egbe agbebo lu Newcastle won o soju kokoro laso e ma poju kokoro ni ke yen toro ikuru je lowo ebora sugbon lana an ji gbogbo ikuru ebora gbe ni o tori pe iko egbe agbebo lu Everton o lu won ni lu bara o lu won lu omi ojo o lu omi e ti oni kadara iyan gangan lana yen gege bo se wa lapa ti be yen oni mo se lafa ni lati ja yi beta o ya to ba ri be e je kin ta mara gbera lai gbodo fa koko mi sofo ni tori pe ose duro wo bo se lo la n ba dogba e wo laarin ko egbe gbogbo lu Tottenham Hotspur ati balogun fo laarin balogun ni o e mo je ntan yin wa ni ko sa so ni oro kankan iyan laarin awon mejeji gege bo se wa lowo yi iko egbe gbogbo lu Fina Bate o ti fi ide mu le bi pa won ti gbe Rome lolu kaku pelu owo to je 6 million euros e wa ga fun yin leyo kankan Rome lolu kaku bo se rin ajo igbesi aye re sugbon mo n bo na e je sare lafani lati ja yin ipo ipo ipo ipo bo lase na to ti pada lo lori ta ni esu konza an fe gbe omo na lati ni ipo ipo ipo bo Aston Villa gege bo se wa wa yi gege bo se wa wa yi o ti di gbasgo so ti di girigo tori pe ipo ipo ipo bo Aston Villa awon na ti soro won de ti lawon fe fomo na sile gege bo se wa niyan o e wo ipo ipo ipo bo lu jase awon ti ta omo pa won ti pawo wole o iyan ni sa ta wa yi owo tan pa wole gan ti lo bi for 20 million pounds o si je pe ti won ba gba permanent fee ti ganajo o ma ku si bi 462 million pounds e wa wo an ti wa soro wi pe ti Jackson abi neto wi pe ta won mo ti kan na mejeji ba fi le lo a je wi pe over 500 million pounds o lo ma wa nle fa won ta ba wa soro nipa de on alaya lo azadi sasi wa nle sa jagenze fede asele ganajo ezugo atabi lafia madrid ati giten iyan ti neto ba duro on gangan ni to wa nle bayi gege bo se wa an ti ta koko e la iyan ni 51 million pounds and the santos 50 million ni george 24 million na that year sari trevor jaloba awon ta yan 30 million an e wo ẹni tó bá fẹ́ gbé ń sò á fún dago márùn-ún èèyàn lọ́jọ́ ẹ̀kọ́ èèyàn lọ́jọ́ ẹ̀ ti jímọ̀ láti wá ṣe kínní láti kówó wá o yóò bá ti kówó wá títí dago márùn-ún kò sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ torí pa a fẹ́ bẹ̀rẹ̀ líìgì a sì fẹ́ pinnu a fẹ́ tún a fẹ́ tó lé wa bó ṣe jẹ́ nìyẹn látàpá tibẹ̀ yẹn kì í wá ṣe pé ká bẹ̀rẹ̀ líìgì kẹwàá máa ṣẹ́wọ́ lébélébé ìyẹn tẹ̀ ni tó jẹ́ agbẹ́bọ̀lù wa gẹ́gẹ́ bó ṣe wà lápá tibí ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀lù Benfica ń ti ń bẹ́ ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀lù Southampton sọ̀rọ̀ lórí ta ni Taylor Awoniyi-Bellis gẹ́gẹ́ bó náà ṣe wà lápá tibẹ̀ yẹn mo sáré láǹfààní láti fọ́n sí yín lára ẹ̀yin náà yẹ fún mi lò ó kò ṣe dúró wò bó ṣe lọ là ń bá dọ́gba ẹ̀yin tèmi lápá tibẹ̀ ẹ bá ń pín lógúnlógún ẹ bá ń pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá ń pín lọ́gbìrì òkú ká ẹ pín lọ́gbìrì ọ̀sà mi ò wá yín tì ẹ dààmú ẹ fòrò ẹ sanná ní ẹrúpa náà ẹ yọ̀gbálẹ̀ àwọn tèmi ti dúró tán ẹ dúró fèrè bí ń bá ó yẹ pápá láàrin agbẹ́bọ̀lù márùn-ún eléyìí tó ní kíníṣì ti jù ìyẹn nínú ìdíje Premier League ní sísìn mẹ́wàá sẹ́yìn ọmọ orílẹ̀-èdè brazil méjì òun ló wà nínú àwọn márùn-ún àkọ́kọ́ ẹ dẹ́sìn pẹ̀lú man city alisson pẹ̀lú liverpool bó tó ti kúrò ń bẹ̀ fààyò pọ̀ rárá bó ṣe lọ́la wà ń bá dọ́gba ìyẹn látàpá àti bí ni mọ̀nàkà ẹ jẹ́ sáré láǹfààní láti jà yín wípé copa america yóò padà sí mọ̀sẹ̀mọ́ ẹgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ mọ̀ pé láàrin ọdún 2015 sọdún 2024 ẹ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni wọ́n gbẹ́ láàrin gbèdéke ọdún máa mẹ́sàn-án yẹn ṣùgbọ́n ní báyìí wọ́n ní wọ́n pẹ́ kankan ò sí mẹ́ mọ́ yóò padà sọdún mẹ́rin mẹ́rin rẹ̀ ó yẹ pẹ́ pàpà ẹyin tèmi ń gbòòrò ayé. John Mikel Obi àjẹ̀nà agbábọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ti fọ̀rọ̀ léde ṣàlàyé ó ní ẹ̀wò bọ́ọ̀rọ̀ ṣe wà lásìkò yìí tó sì rí yìí ẹsẹ̀rí mi àìlò mudrik yìí agbábọ̀lù kọ igbá agbábọ̀lù jẹ́sì kó mọ ṣe tírẹ́nì ò tó o nítorí pọ́mọ náà lẹ́bùn dáadáa tó sì mọ bọ́ọ̀lù gba ẹ wulẹ̀ lóòrùn rẹ̀ jáde ó lè mọ rí bọ́ọ̀lù gbá lọ́sọ̀ọ̀sẹ̀ gẹ́gẹ́ bó ṣe rí lápá tibẹ̀ yẹn John Mikel Obi ló sọ bẹ́ẹ̀ ó nítorí wípé
tó mọ ṣe ìgbáradì lásán wípé kò tó nǹkan kan nínú gbogbo tó ń bẹ nínú ìgbésí ayé ó yá bó ṣe wà nìyẹn lápá ti bẹyẹn èmi tó ti ta mọ́ra èmi ti gbéra on god láti 650 on dot wọ́n lé wọ́n bá ti ní gbòòrò ayé ọlọ́run ló dé látàpá àti bí ó yẹ jẹ́ láǹfààní láti bo yín sí kí ẹ tó láǹfààní láti mọ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè saudi wọ́n ti ń kó 60 million euro sí wa fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù man city láti gbé ta ní níjà ní rìjẹ́ndà gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ẹ wá wò lánàá tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aston villa náà bọ́ àtàyà panu lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù paris saint germain agbábọ́ọ̀lù wọn fìtàn balẹ̀ ìyẹn ibrahim madjo ó fìtàn balẹ̀ kàsàgbà gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù léńjeléńje tó kéré jù láti mi àwọn nínú ìdíje uefa super cup torí pé lánàá ó jẹ́ 17 years 212 days àwọn owó ni wọ́n ti láǹfààní láti ṣerú ẹ̀ ní mọ̀ ká fún yín lẹ́yọ kọ̀ọ̀kan ìjèjì nítorí pé patrick kluivert ó ṣe nínú european cup ìyẹn lọ́dún 1995 18 years 327 days ni 18 years 268 days òní ray kennedy wà nígbà tán gbá fair cup nígbà yẹn ní 1970. Paris Jan Zatzek inú fair cup náà náà pé ngbà náà ní 1967 ó ná láǹfààní láti ṣe ní 18 years 208 days 18 years 13 days òní jimmy greaves òun ló ṣe kínní wonder yẹn ìyẹn nínú fair cup ní 1958 lánàá ọmọ ológo fìtàn balẹ̀ ìyẹn nínú ìdíje uefa super cup brian madjo ó mi àwọn òun náà sì la gbá bọ́ọ̀lù léńjeléńjẹ àkọ́kọ́ láti ìgbà tán ti yí padà ìyẹn sí uefa super cup ṣé láǹfààní láti mi àwọn pẹ̀lú ọjọ́ orí tó kéré jùlọ gẹ́gẹ́ bó ṣe wà nìyẹn lápá ti bẹ̀yẹ lucien flavoli ó ti darapọ̀ mọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bẹ̀sísà wọ́n ní wọ́n pè ó sí lórí ọ̀rọ̀ rẹ̀ mọ́ ó yá mo tún ti kúrò ń bẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù atletico madrid wọ́n ti forí òkú sọ̀ọ́dún pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù atletico madrid lórí ọ̀rọ̀ mathieu rugeri gẹ́gẹ́ bó ṣe wà nìyẹn lápá ti bẹ̀yẹ ó yá mo ń bọ̀ ń bẹ̀ tá a bá ń sọ̀rọ̀ lọ́wọ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbogbo tán ti gbé nísàyí nínú líìgì àgbọ̀jẹ̀ lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ẹ máa rí àwọn àwo níbẹ̀ àwọn bíi ta ni bruno guimaraes ọmọ ọdún 28 ó lọ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù newcastle sandro tonali 100 million pounds ní tottenham fi gbé 26 years péré ni tẹwárí elliot anderson 116 million pounds ó ní man city fi gbé láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù nottingham forest 23 years ni a máa yẹ ẹ wò ìyẹn gẹ́gẹ́ lápá ibẹ̀ yẹn bákan náà ẹ̀wẹ̀ a máa yẹ wò bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal bí wọ́n ṣe ń fìdí rẹmi tó sì jáwé bí wọ́n ṣe ń kàn sí ìdígò lẹ́yọkọ̀ kejì ń gbogbo ìgbà yìí a máa gbọ́n yẹ́bẹ́yẹ́ wò lẹ́yẹ lápá àti bẹ̀yìn náà ó yá mo gbéra tán mo láǹfààní láti wọ inú ìdíje la liga santander nítorí pé wọ́n ti ní sẹ́ńsọ̀ eléyìí tó máa wà lára bọ́ọ̀lù eléyìí tí wọ́n máa gbá yóò lè máa sẹ́ndí signal eléyìí tó tó 560 ìyẹn sí gbogbo ẹ́ńtẹ́nà 12 tó ń bẹ ní pápá ìṣeré tí ó sì ran àwọn amúgbálẹ́gbẹ́ atọ́kùn ayọ̀ eléyìí tán bẹ nínú fọ́nrán fídíò bẹ́ẹ̀ mọ̀ sí fídíò assistant referee tó ní yóò ràn wọ́n lọ́wọ́ o wọ́n lélẹ̀ yóò tó ṣe àfikún àwọn tán máa ń gbá bóyá bíi pẹ́nàtì àbí free kick tẹ́sán wọn ó gbà kán bọ̀ bíi ẹ̀ẹ̀mejì kọ́nà gbogbo àwọn oríṣiríṣi tákù àgbà kan eléyìí tán ṣe bí ọni wípé ẹsìn àwọn kan bọ̀ tẹ́sán wọn ò ní kan bọ̀ àtòríṣiríṣi bíi ambo pẹ̀lú offside wọn ní gbogbo ẹ̀ ó làwọn fẹ́ mọ́ ló bọ́ọ̀lù ìfún gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ṣé ẹ ṣe ìròyìn mọ́ pé christian romero ó ti da agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù atletico madrid àní ṣe ìròyìn mọ́ wípé savi hernandez ó ti di olùkọ́ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè netherlands wọn ní wọn pẹ́ kan kò sí nbẹ̀ mọ́ tó bá ti di sáàyè aṣọ agbábọ́ọ̀lù kẹfà ó ní magu yóò wọ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù man city nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester united lamẹ́s

ó ti wà nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù ń tà báyìí. 31.5 million euros sì náà fi gbé e. Gẹ́gẹ́ bó ṣe wà nìyẹn látàpá àti bẹ̀yẹ. Ẹ máa pọ́n kínní lógúnlógún ẹ̀pọ̀n lọ́gbọ̀lọ́gbọ̀n. Dàámọ́dé tẹ 12TV láìwò mí lójú òpó Facebook. The Prince TV, òun láì fi ṣàwárí mi. Lójú òpó TikTok nìyẹn. Mo ṣe ǹgẹ̀rẹ̀ sápá ti bẹ̀ mo dúró tán. Mo standa gidi ìgbà mi ò bára jẹ́. Ẹ má jẹ ń tàn yín. Ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Chelsea náà ti ra pátápẹ̀tì ọmọ. Ìyẹn ní sáà tá a wà yìí. Àwọn ọmọ owó náà ti rà. Ẹ jẹ́ ń gbá sí yín létí. Kẹ̀dẹ̀ láǹfààní láti gbọ́. Wọ́n ti gbé Morgan Rogers. Lọ́wọ́ tó tó bíi 138 million euros. Tá a bá gbèsè owó pansi, ó máa jẹ́ bíi 117. Marcus Lacroix 60 million euros náà fi gbé. Marco Palestra 57 million euros nìyẹn. Giovanni Quenda 50 million euros. Valentin Bako 40 million. Emmanuel Emega 25 million euros ni. Pep Taveria náà ti gbé láti inú ikú ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Rayo Vallecano náà ti gbé 90 million euros ní bákan náà. Alfred Enna 10 million euros náà fi gbé. Danny Welbeck 5.35 million euros ni o. Dustin Stamp àwọn ọkọ̀ àgbàkàn tí yọ̀yàn léyìn. Dustin Sotpass 2.12 million euros náà fi gbé. Jordan Henderson ìyẹn tiẹ̀ àdéhùn ọlọ́fẹ̀ẹ́ olóbá dọ̀dọ̀ wọn o. Ó rí ibi tí ilẹ̀ ti lójú lòun náà kẹsàárẹ̀ bu tiẹ̀. Ó yẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Fiorentina náà ti forí okòsàn ọ̀dúnrún pẹ̀lú Matteo Pellegrino. Gẹ́gẹ́ bó ṣe wà látàpá àti bẹ̀yẹn. Ó ní mo ṣe ń láǹfààní láti já yín. Ẹ jẹ́ kí n mọ wọnú ìyànnà náà lọ lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì. Nítorí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Leicester City náà ti gbé sórí ọjà. À ń fẹ́ rà ẹ̀yin tẹ́ ń bẹ lójú òpó TikTok. Ẹ dáwó jọ kẹ wá ra ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Leicester City. Torí pé lọ́wọ́ yìí wọ́n ti fẹ́ ta ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù ọ̀hún. Wọ́n sì ti gbé fọ̀sẹ̀lì lé lórí. Kí n tó kúrò ń bẹ̀ ẹ jẹ́ sádédé ní ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Slovan Bratislava. Torí pé wọ́n ti kéde ẹ̀ ìyẹn Yaya Touré gẹ́gẹ́ bí olùkọ́ ní ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù ọ̀hún. Nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́fà eléyìí tó ti kó wọn sọ̀dí gẹ́gẹ́ fún playoff fún ìdíje UEFA Champions League. Márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ti gbẹyẹ lọ́wọ́ àwọn tẹ́jọ́ gbá. Gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn. Ó ní mo ṣe jẹ́ àyín bẹ́tà àjá àjá tán. Ìjà ní dálẹ̀ ní gbòòrò ayé. Ó má bà wá dìjà. Ó ló jẹ́ kí n gbẹ̀yìn tèmi débẹ̀. Wọ́n ní wọ́n gbé òsín bẹ́ o. Ferran Torres yóò darapọ̀ níṣẹ́ pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Paris Saint-Germain. Àti pé ìdíje Community Shield eléyìí tí ó láǹfààní láti wáyé lópin ọ̀sẹ̀ yìí. Ẹ má jẹ ń tàn yín ẹ̀yìn tèmi. Lọ́wọ́ ibi tá a wà yìí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Man City ibi tí wọ́n ó jókòó sí táwọn olólùfẹ́ wọn ó jókòó sí kò tó ìdá ìlàjì ìyẹn lórí pápá o. Torí pé àwọn olólùfẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Arsenal àwọn náírà tíkẹ̀tì jù ibi táwọn ó wà lẹ́yìn tí wọ́n ti ra ta tíkẹ̀tì ìlàjì tí wọ́n tán. Àwọn àyè tó tó tó bí ìlàjì bí ìlàta nínú àyè tó yẹ káwọn olólùfẹ́ Man City wà wọ́n tó ti ra tíkẹ̀tì. Ó sì jẹ́ wípé tíkẹ̀tì tán ṣe ń ra yìí a lè sọ bóyá kan jẹ̀mọ́ jẹ. Gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ní mo ṣe láǹfààní láti já yín. Kí ló wá máa ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ yìí? Community Shield láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Arsenal àti ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Manchester City. Gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn Gianluigi Donnarumma aṣọ́gbábọ̀ọ̀lù ọ̀kínní oní ọmọ wọ̀ nínú sáà tá a wà yìí. Ẹ má jẹ ń tàn yín. Àná gangan olópọ́dún 23 eléyìí ti kọ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Manchester United ṣé wọ́n gbé Cristiano Ronaldo dos Santos Ronaldo dáàdì junior ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Sporting pẹ̀lú 12.24 million pounds. Nígbà náà lọ́hùn inú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ́sọ̀rẹ́ láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Sporting àti Man U lóde pre-season yẹn ti wáyé. Ó wà lẹ́ni ọdún 18 gbà náà. Lọ́jọ́ yẹn náà ó ṣe kinní kan fọ̀rẹ̀ wa John O'Shea àti Rio Ferdinand pẹ̀lú Nicky Butt. Ó fẹ́ gbẹ̀mí lẹ́nu wọn lọ́jọ́ tá à ń perí. Ọjọ́ yẹn ni ta ni Sir Alex Ferguson ó lọ́mọ wòrè

0: jẹ́gi láǹfààní láti bẹ̀rẹ̀ yànnàná lẹ́yìn ọ̀sọ́ kan torí pé mi ò rọ́jọ́ musolókun àwọn ti jẹ́sì wọ́n ń sọwọ́ lébélébé lórí ìtàkùn àti àṣekáyé wọ́n ti bá mi dọ́gba látàkùn àti bẹ̀ ó yẹ mi ò ní wà ní ti abúlé sọwọ́ jẹ́sì nàmbà wà ní jẹ́sì gbogbo ìpínlẹ̀ ọ̀sun ó dúró re dúró fèrè bí ń bá ọlọ́mọláṣẹ yìí ọ̀gá ńlá ní gbogbo ta àkọ́gun ó dúró re lápá ti bẹ̀ àjà sukọ́rì wáyà ní tìsín àgbáwo tí ò gbọ́dọ̀ báwo jẹ́ ni ó ná dúró fèrè bí bá sàǹdá gidigba ó yá mi ò ní wẹ ti bùrọ́dà mi ó yá látàpá ti bẹ̀ lọ àwọn ti jẹ́sì tán dúró tán náà dẹ̀ tún ga tán rèé tèmi tọ́pẹ́ fọ́nìjọ lójú ráyè ìsọ̀lì lójú bòsà ọ́gánnàṣ àwọn tèmi sọ wípé níbo bẹ̀ àwọn dúró tán àwọn ti gánnàṣ wọ́n dúró tán wọ́n ní sátọ̀dé ìyàní fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù man city àwọn àwo náà wí bẹ̀ ọjọ́bọ́ printing àwọn yẹn tán dúró re dúró fèrè bí ń bà ní gbogbo òjòvì mi ò ní white brother mi ọmọ wọn lóde àkọ̀ráyè nà ó dúró re lápá ti bẹ̀ ó yẹ kọ́mrè ó yẹ kúnlẹ̀ ẹbẹ̀ arábà mi gbogbo tagunmọdé alárọ̀mí àmúta ó wẹ kí spare part lójú àkọ̀ráyè ó yẹ obj ẹ bára gbogbo kẹ pàtó fi dárí gbẹ́bù ó ní white brother mi ó náà dúró re ọgọ́nà sí ni comrade prime sinu apostle tunde ajijola alaniyan aji àwọn ti yemọja mọfolukun lọsọdì àwọn ti gánà sí tọkàntọkàn nìyẹn. ó yẹ jẹ́ǹkì òní lọ́jọ́ bí ẹ̀ olólùfẹ́ pa ẹgbẹ́ gbọ́bọ̀ lásánà ni ta ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ ta bá ń sọ̀rọ̀ nípa ọ̀gbẹ́ni bàmí rájí kẹ́hìndé ni aráàjì gángan nìyẹn aea foundation ó dúró re dúró fèrè bí ń bọ jalè ọjà kó kò sọmọ náà tí ó gbé kò sọmọ náà tí ó gbégẹ̀ sí ó yá kẹjábù ni ẹ bá ń wá kẹjábù ni ẹ bá ń wá mi ò wọ́ lọ́mọge bí ń sọ lọ́mọ méjì bí ń sọ lọ́mọ mẹ́ta kẹjábù ni ẹ bá ń wá kẹjábù ìsókè mi ò ní wá ẹtì bà mí agbára àtàṣe tó gbé gbogbo aef dúró ó yá máa jẹun lọ́kọ̀ sáwẹ̀ nítorí pé òní lọ́jọ́ bíbà mi rájí kẹ́hìndé kẹjẹbú ọdọọdún ní sápọ́rúwé ọdọọdún lè rù wáwà ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ bọ́ọ̀dún bá yọ pẹ̀rẹ̀gún amẹ́wù tuntun wọ̀ ìgbà ọdún ó dé ní ìgbà ọdún ó di méjì ìgbà ọdún ó di mẹ́ta àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún ó yẹ mọ́ lékún nínú owó nínú ọlá nínú àlàáfíà àìkú àti bá lè ọrọ ó yé àyàn nànà mi tó gbóúnjẹ fẹgbẹ tó tán láti gba plate ẹbọ ẹ bá ń kí àwọn ọmọ nàìjíríà láàárọ yìí.
1: yes a kí gbogbo àwọn tó ń gbọ wa nílé a ní aláàárù tó bá fẹ pe ọba lẹjọ àfàìmọ kó mọ jẹ gbèsè kún
0: gbèsè yóò jẹ gbèsè kún gbèsè ni
1: aláàárù tí ó pọ ọba lẹjọ
0: yóò jẹ gbèsè kún gbèsè ni
1: aṣọ fi là jẹ gbèsè kún gbèsè pẹlú wọn ṣe pàdé àwọn phd lánàá gbìyànjú ṣùgbọn wọn padà jẹ méjì sẹyọ kan so ká jẹ kí fi àǹkárí náà ká kí gbogbo àwọn olólùfẹ wa pé ẹ diamond náà pé bí o ayọdẹ ìṣọni báyọ lórúkọ mi.
0: ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ látàpá ti bí pẹ̀lú kọ́ bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aston villa bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ lánàá kó tẹ́ ẹ bá wo ìfẹsẹ̀wọnsẹ̀ dáadáa ẹ rí i pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aston villa wọ́n gbìyànjú pọ̀ lánàá ó tún gbé pẹ́ẹ́lí ju ti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal lọ láti kágbá kójú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù paris saint-germain ṣùgbọ́n lánàá yẹn kí ni nǹkan tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aston villa tí wọ́n fi gọ́ra wọn tí gòkè kejì fi padà wọlé lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́kọ́ gbá wàǹwà.
1: orí pé ta bá wo ìdí ẹ̀rá gẹ́gẹ́ bí ìgbà tó sọ abala àkọ́kọ́ yẹn tó bá yẹ kí aston villa score goal mẹ́ta sí mẹ́rin ó tó bẹ̀ a fẹ́ lè sọ pé bóyá a lè sọ pé hàn tí wọ géèmù pé bóyá pre-season tí ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n àná yẹn nǹkan tá a kàn rí pé psg ń lo pé ọgbọ́n àgbà nítorí pé ta bá wo second goal yẹn àti ìfàyẹ pé dúwé gan jẹ́ player tó àbómọ̀ tó yẹ pé tó mọ nǹkan tó ń ṣe tó bá jẹ́ player míì àfibọ̀ yẹn ilẹ̀ pé ó ti wà ní offside ó ní pé goal yẹn ó ní awuyewuye nú ṣùgbọ́n pẹ̀lú bí ó ṣe sá jáde ó mọ̀ láti gun ọ̀tún pé tí ó dẹ̀ gbá goal yẹn wọlé ìgbà tí ó dẹ̀ di 2-1 a ti wò pé àwọn aston villa náà tú àwọn tó yọ gbé kí wọlé tammy abraham wọlé barclay wọlé gbogbo wọn ṣùgbọ́n èmi kàn wò pé àǹfààní yẹn náà sọnù ó dẹ̀ rí pé àná yẹn ló tún máa jẹ́ super cup ẹlẹ́ẹ̀kẹrin tí kìkì máa lose emery ọmọ tó jẹ́ olùkọ́ aston villa ó dẹ̀ rí pé tó bá dẹ̀ wo àwọn kiní psg yìí ọmọ jẹ́ ká kí olùkọ́ wọn ìyẹn lose erik nítorí pé ó ti gbà ní ẹ̀ẹ́mejì léra ẹ̀ẹ́dọ́ ọkọ̀ ṣe ń gbà yẹn ac milan after gbà yẹn madrid after gbà yẹn wákàn psg ó yẹ pé méjì wọn ti gbà léra ìdíje tàánú yẹn náà ló tún máa jẹ́ láàrin ọdún méjì ó ti gba ife mẹ́sàn-án wọn tún ní final kan tó tún máa play lọ́jọ́ sátidé ní àwọn psg so ó jẹ́ kó yọ wá pé olùkọ́ yìí o mo nkan to
0: se ye
1: so ise ye o na de ti so pe o se se ko n ba tan Real Madrid pe o n fe gba le meta awa wo pe so ma ri be
0: oro yan gege wa ni wa fe jeke je ka wa gba be de bayi pe so se se fun iko egbe agbabol Paris Saint Germain lati gba le meta pẹlu bo se je wi pe orugbe idije UEFA Champions League n pe gbe ogun logo awon eyan awon iko egbe agbabol lowo yi elekeji to tun wa dabi re ni wi pe iko egbe agbabol Arsenal se asuko tan tin ri wi pe odun awon lodun yi se ke se wi pe awon iko egbe agbabol to fe ba odun ijema iko egbe agbabol Arsenal lowo ni gbogbo awon iko egbe agbabol tan yoju yi
1: a tin so ni kini ori eto lati bi ose meta pe ta ba ma wo UEFA Champions League sayi tori pe orubo to ba wo ba ka bayi a ma fe fe anti
0: ba lawon fe ni keje pa ma fe fe bayan fe bayan fe ba ka fe madrid fe
1: eroke bayi ba ka bayi anti gba n ba lai 2015 en to de gba fun na luis enrique na o de pe to ba de wa arsenal na odun to lo and de final ni odun to lo tan padanu dide yen awon na le fe wo pe awon na le se bi ti kin gba man u mai ati man u na ke chelsea ni kin 2008 abo mo kin russia tan de final ni 2009 ti kin na ti ba kan na won gba yen sugbon nkan to won be ni pe arsenal an fe an ma mura be kin ba ka ti gba won lai 2015 real madrid o si mori o na fe wo pe iba ton wa si madrid don gba ri o bayern munich ise ti kin ti se fi sen company to ti se team yen o de ri pe le to lo yin loku o gora o na a fe wo pe ko ngba awon na ti gba mo lati 2020 ngba tan na PSG 1-0 man sugbon nkan to wa nbe ni pe awon team yi ta nso yan ti gbari to e pe to le jabi forright arsenal nkan loku
0: ti o ti gba ni
1: ti gba emi wo pe o wa ye ki se yen okun yen kokun okun nitori pe ta ba won kan tan gba ni precision ba oju woye temi atawon to je ololufe won an ti ri nkan se o mo dabi alara abon pelu sugbon
0: ta ba wo ko egbe agbebo arsenal gege bi ko egbe agbebo lorilede gesi idije to ku ti ko egbe agbebo arsenal ti gba bayi lowo yi idije carabao ko ta teta o ti gba lowo yi idije carabao ko pati idije UEFA
1: ebe
0: o ni kan nkan ti o ti gba pe boya champions league europa bi conference tabi super cup to je UEFA pelu club world cup ni ezin bayi community shield yi ke sajoji re ni gbigba
1: ebe
0: lopin ose yi laarin ko egbe agbebo man city ati ko egbe agbebo arsenal kini o ton bade enso maresca ri ateta mo na ta ba soro pe keyan na yan ateta mo na
1: o mo na ba to wa chelsea sugbon so mo pe o ti yato ba o ti wa man city a de le fi player to wa man city o mo ka fi wo chelsea nitori pe ta ba soro pe iriri pe awon to wa nbe ba tan jo wa nbe sugbon ojo sunday yen o kan ma da yen pe maresca o na fe wo pe ateta yi
0: bẹsẹ ń rọ sí mi ni
1: bó ṣe ń rọ tó ń rọ sí mi lára ṣùgbọ́n nǹkan tá a kan mọ̀ ni pé pẹ̀lú nǹkan tí arsenal ń ṣe o mọ̀ ní precision o táwọn bá jẹ́ kí bọ́ wọn pé kó tẹ̀síwájú pé géèmù wọn kan gbádùn nǹkan tó ń gbá lọ ó ṣe é ṣe kíjọ kéèyàn sunday yẹn o mọ̀ kó mọ̀ rọrùn fún wọn ṣùgbọ́n èmi kan pé kínà lẹ́lẹ́ maresca ó náà fẹ́ òpé a ife àkọ́kọ́ àbòmọ̀ fún man city a dẹ̀ mọ tí mo máa ṣe yẹn pé nǹkan tí pep guardiola ti ṣe àbòmọ̀ olùkọ́ tó bá ti dé báyìí
0: ó gbọ́dọ̀ gbé láti bẹ̀ ni
1: ó gbọ́dọ̀ gbé láti bẹ̀ nítorí pé kò sí nǹkan tí yàn gbà àbọ̀n kò sí nǹkan tán gbà wọ́n ti gba champions league wọ́n ti gba apa dáadáa kò sí olùkọ́ tó máa dé àti pé owó tán ti ná olùkọ́ kankan lè dé kò kàn tó pé ó máa fún wọn láwàáwí èmi ò pé géèmù sunday yẹn àwọn olùkọ́ méjì ó wá wà nù àwọn pléyà tán máa lò àtẹ̀tẹ̀ máa gbé jáde èmi ò pé ìyẹn náà ó ní nǹkan ṣe pẹ̀lú géèmù ọjọ́ sunday.
0: ó ní 1615 1011 òun lójú òpó tẹ́ fi láǹfààní láti máa dá sí i bákan náà ẹ lè máa drop comment yín lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ yẹn ojú òpó tiktok àtojú òpó kínní àtojú òpó facebook ẹ máa drop ẹ lógúnlógún ẹ máa drop ẹ lọ́gbẹ̀lọ́gbọ̀n the press tv lẹ́yìn máa wò mí ketekete lójú òpó tiktok dàmọ́dé 12 tv òun lẹ́yìn máa wò mí ketekete lójú òpó facebook lápá ti bẹ̀ yẹn ẹ wo mavis pay ó ti lóhun ó gbé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù corinthians lọ sún fọ́ọ̀dù àjọ fifa lórí owó tó tó bíi $20 million eléyìí ti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ń jẹ́ bó ṣe wá wà báyà máa ṣe ní bàtẹ́ńtẹ́lẹ́ ẹ jẹ́ kí n máa mú ìpè kí n máa ṣe ní bàtẹ́ńtẹ́lẹ́ kí n tó padà wá sórí ọ̀rọ̀ ẹ̀kọ́ ìgbé agbábọ́ọ̀lù jẹ́sí ó ní 1615 1011 lójú òpó tẹ́ fi láǹfààní láti dá sí ìyẹn gẹ́gẹ́ lóòrọ̀ tò ní àkúnná màtàtà ló wà ń bẹ̀. ó yà ó ti gbórí wọlé ọ̀gbẹ́ni bàṣáyì jẹ́sí.
2: lọ́dún
0: wà lẹ́nu bọ́ọ̀ kan
2: wọn
0: kan ti jẹ́ sí mi lọ. ok akuna matata.
2: babu ala enu na ni opa basu aye enu
0: agbe oya ba mi ada si
2: ari ballu azo fila kana ati psg igba ti azo fila won kan gora won o site wa so la we awe to fikini le to fikini we ori won ba ye ballu je ni mo ba gbu ayo melin lana wa le o to be o ba ba da strike adi da wa la gba ti dadu ti wa eji won gba na ti gba nkan bora daada ise wa
0: I'm going to go to the house.

lọ́dún 2023 ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City. Lọ́dún 2025 ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid. Lọ́dún 2025 ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain. Ó tún tó wá di pé lánàá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain. Wọ́n tún láǹfààní láti fi ṣe kíni láti fi lánàá. Gẹ́gẹ́ bó ṣe wà lápá

àdúgbò tuntun títí dé o iṣẹ́ ti gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ lago sport ajá balẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀ tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ́ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹsẹ̀ kíkọ̀ ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ lago sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì láti ọjọ́ ajé monday títí di ọjọ́ etí friday ni gangan máa sọ tí a kutukú máa wù lórí pápá diamond fm lago sport wos magọ mafọ gbéra mákẹra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ́n nù.

0: Stay hydrated wherever you go with Seaway On The Go Tin Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Chai, my hair do.
2: Oga landlord, why you dey shake like ceiling fan?
1: Eh?
2: My village people don't come again, oh.
1: Ah, this one with your body hot so. You don't do test?
2: Yes, see result, oh.
1: Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am, take am.
2: Eh, hey, thank you, Oga Luta. I don't dey can't pay.
3: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
4: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
5: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
6: Àtúpalẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fan ti gbọ́ ti jù á mì tìtìtì. Àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday, aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sàn níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ tì fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí ejigbara ìlẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: agbada rèé tí ò bá tí gbóná agbada
1: òkòlita agbada òní ta láíláí
0: òde lówùrọ̀ tó ní ètò yín ètò ètò àtúpalẹ̀ ròyìn
1: yòmíre dòdò
0: sórí ìkẹyìndá mọ́dẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara òní ni ọjọ́bọ̀ ọjọ́ kẹtàlá nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí lọ́dọ̀ tí yẹn bó lẹ ṣe ń pè é àwọn kan wọ́n ti jí báyìí lọ́wọ́ tó ní ike wọn ọgbẹ́ sọ́sọ̀rọ̀ torí pé kókó àjímú ni
1: fún wọn
0: àwọn ẹlòmíì ogun ẹjẹ rẹ ó gbómi sẹgbẹ ọfi síbi sí
1: owó ẹlò ní
0: ogun ẹjẹ ní fún wọn ṣe wọ́n rí àwọn ṣẹ́gun àwọn àkọ́bí àwọn precious àwọn ọlá bẹ̀rù kàré wọ́n ti gbómi sẹ́gbẹ̀ ọfẹ́ gbẹlúwa lóòwò ọ̀tọ̀ ní
1: kó tún wá fi monomi gbà
0: gbalẹ́gbẹ́
1: tó
0: nílẹ̀ ìbàdàn àmọ́lá láfúrè
1: ọjọ́ thursday
0: àti àbúlá ewédú
1: kò sáwẹ̀
0: ẹ ogun fẹ́ni ogun bani ní nǹkan bí aago mẹ́jọ òwúrọ̀ tó kọjá ìṣẹ́jú méjì taiwo àti yẹmi lórúkọ
1: yìí sórí ogun fẹ́ tó mú yẹn mú interest nínú ọ̀rọ̀ yìí ìdí abá ni pé kì í ṣogun ọba nìkan a tún mọ jẹ́ kẹ́mi ìyàn ogun ogun ẹ̀mí gígùn ni
0: ọbọ yìí ò lè gbà wẹ
1: ṣé wọn gbà jọ thursday
0: ò lè gbà wẹ
1: eléjì rẹ o
0: ọkùn ìmọ ni
1: ẹkùn ojúmọ ẹtùkùn ojúmọ mọ ní gbogbo àyè káyé tẹ ti ń gbọ wa lójúmọ tòní ọdẹ òde abiṣẹ dáadáa lábá yín ọkọ yín kọ aya yín kọ àwọn ọmọ yín kọ nǹkan ò ní ṣe wá o àwa láwọn gbé ohun tó dáa ṣe kó wa nípa láàánú wa àti àwa tí wọn yóò ṣàánú fún ẹkọ gbóná àtúpalẹ ròyìn ó mọ tún ṣógun bá ẹja jọ mọ yọ ọmọ bá bá ti ń sán omi lé rẹ lójúmọ tòní ẹ máa jó sí ni o lè fi ṣọkíjo o lè fi àzón tó jó kódà o tún lè jókòó kéré sí sáà ti rí dájú pé kiní ọ̀hún kò jí mi mọ́ ọlọ́bẹ̀ ní òtútù bí ikùn mú ajá bó ti ń lọ lẹ́gbẹ̀gbẹ́ lájọ mọ́ ganu sí gbẹnu sí gbẹnu ṣẹ́ tá a sì jọ mọ́ tẹ̀lé lọ́kọ̀ kejì ọlọ́rẹ́wájú oyè wọlé ló kọ tèmi o.
0: tó bọ́dọ̀ ń ṣọ̀kì lówùrọ̀ tòní atẹ́ròyìn tá a kó wa tipa láfikún wa lówùrọ̀ tòní ọlá the nation yóò sọ̀rọ̀ lówùrọ̀ tòní daily trust the cable abibili lówùrọ̀ tòní ọlá.
1: ọ̀lẹ́ ò bàbá kù kéré ọgbọ́n the cable ń bẹ lọ́dọ̀ tèmi tribune bẹ́ ń bí leadership ń bẹ́ ń bí guardian bẹ́ ń bí vangard náà sẹ́ngẹ̀rẹ̀ sápá ọ̀dọ̀ tèmi wọ́n ta báná àwọn ríẹríẹ síwájú mi lójúmọ̀ tòní ni o.
0: tó ọlá lówùrọ̀ tòní
1: kó tó wọnú ìròyìn lọ gangan já kókó gba fìlà lórí ẹ̀dá
0: pápápá
1: ọgbọ̀n kọ́lọ́hún ó mọ̀ mọ́ sọ wa mọ̀ ni o lórí kùkù kẹ̀kẹ́ kùkù lágbó òṣèlú ìpínlẹ̀ ọ̀sùn ẹgbẹ́ àkọ́ọ̀dù wọ́n mọ̀ ti ké sí àjọ ìṣọ̀kan ilẹ̀ europe tá a mọ̀ sí eu láti ṣe kíni o lórí ọ̀rọ̀ ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún bí ìròyìn bá wọra tán gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ lọ́rìn kíni wí láàárọ̀ tòní.
0: lówùrọ̀ tòní àgbà kọ́lẹ́jà kan tuntun wọ̀ ìyàwó ààrẹ ilẹ̀ yìí ó mọ̀ àti ké sí àwọn ọ̀dọ́ kan ṣe kinní kan kí lórí kan ṣe ẹgbọ́n lówùrọ̀ tòní di nation ni ọ̀la.
1: rìpẹ́ tó àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà mọ̀ ti taari ọ̀gá àgbà kan tá a mọ̀ sí dig ó ní kó lọ mọ́ mójútó bí nǹkan bá ṣe ń lọ ní ìpínlẹ̀ ọ̀sùn kí ló ní kó lọ ṣe ń bẹ̀ ẹ ó láǹfààní láti gbọ́ lọ́rin kinní wín bí ìròyìn bá wọra tán láàárọ̀ tòní.
0: ogun tó rí yẹn kì í ṣe bí yàn ogun tó sì rèé kì í ṣe bí ẹ mọ̀lá àbí kọ̀kọ̀rẹ́ tí wọ́n jẹ nílẹ̀ jẹ̀bù ó àtìkù mọ̀ fún lédè lóòótọ́ òdìbò tó wáyé ní ìpínlẹ̀ ọ̀sùn kí ló sọ ẹgbọ́n lówùrọ̀ tòní ọ̀la.
1: mo ní láíláí tọrọ àforíjì èmi wẹ̀ èmi kọ́ o tá ń lérí lẹ́ka bẹ́ẹ̀ tó ń fògún ọ̀rọ̀ gbárí lójúmọ́ tòní lórí kíni gan ẹ láǹfààní láti gbọ́ bí ìròyìn bá wọra tán láàárọ̀ tòní.
0: ọ̀rọ̀ ẹ kọ́lá ní ìpínlẹ̀ ọ̀sùn tí mo ṣẹ̀ngẹ̀rẹ̀ sí yẹn lówùrọ̀ tòní iléeṣẹ́ ọlọ́pàá aṣòfin àgbà kan ní ìpínlẹ̀ ọ̀sùn wọ́n mọ̀ ti ní kó padà sílé rẹ̀ lẹ́yìn ìgbà àpẹ́fọ̀rọ̀ pọ́ fún wọn lórí kan tó sọ kan kí ló sọ ẹgbẹ́ ọ̀rọ̀ tòní ọ̀la.
1: ọgbọ́ eléjì rẹ̀ ibi abáde yìí já náwó gẹ́ kínní ọ̀hún pàápàá bí ọ̀gá kó mọ̀ bá jimi máa lọ́jọ́ lójúmọ̀ tòní ó yẹ gbé bọ́ọ̀dì lọ́dọ̀ rẹ̀ ń bẹ̀
0: wọ́n. ọ̀rọ̀ ẹ̀tọ́lá the nation tí mo gbà mú lówùrọ̀ tòní kẹ̀kẹ́ ìròyìn tó wò níwájú mi yìí iléeṣẹ́ ààrẹ mọ̀ gbédè tó ní àgbàlagbà kì í wà lọ́jà kórè ọmọ tuntun wọ̀ bẹ́ẹ̀ àwọn kékèké bí ọlá tó bá ń gẹgi nígbò àwọn àgbàlagbà tá a wà níkàlẹ̀ láwọn bíi tí yóò wọ́n sí ìyàwó ààrẹ ilẹ̀ yìí olórí ẹ̀ mẹ́tẹ́nubu kéke sí àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí pípẹ́ kọ́lékọ́ wọn tara wọn ètò ẹ̀kọ́ pàápàá jùlọ ọgbọ́n àtinúdá ó tẹ̀síwájú pẹtan ba se leyi awon na ni awon paku tule fun won ha ko pa ti won fun da basoke orilede ye iyawo are omo lo pade to ya abedi oro won nigba to nda wo dunu pelu awa odo lagbaye fun ayajo odo agbaye to dun ta wa ye na ti jare kan to de ni ana ojoru iyawo are omo tenumo oni se ri awon odo nile ye lo oto won wa lati orisirisi le sugbon gbogbo pata won ni afugusu kan bi eto eko to ye koro kan de se to ni tumo ati anfani yawo are wa ke si awon odo bi pe egbajumo ise yi be ke se nkan to lawojo ola ni nation lowo oto ni
1: ejo iroyin to ka oni iwo eyan metusela o ti ni layajo eyin odo yoro
0: ale meji la bala ale ale dagba lojo ri ka je odo ni hati wa karoyin
1: boy
0: younger tas boy yeri
1: abere gege o di wo ninu woro idi kebu to jade lojumo oto ni kini won wi kini won so ngboro aye o egbe oselu accord party ni pile osun ni won mo ti paro wa be ni won ke gba jare si ajo isokan ile europe ta mo si eu lati jojare ri daju pe won se amojuto won si da si rogbodiyan arukusu fi aga gbodo nroso imi oju o iwo oju mi leyi ti won lo nlo o lagbo oselu ni ipinle ohun saju eto idibo si ipo gomina ti o waye ni ojo abameta tan wo lo kan yi ni o ile letter for the gede kan yi ti won ko ni ojo kejila osu kejo odun 2026 yi ti won ni won ko se gati omagoti tin se adari iko eyi ti o je asoju ajo ohun so nide wa nigeria te ma jore degbe ECOWAS Maxwell Ngudem teni tin se alaga apapo fun egbe oselu accord party ohun lo ma fesun kan o bi pe bi oju ojo tiri lagbo oselu ni ipinle ohun kini ohun o mo tin jimi ma won lowo o se ni kini ohun lo ma foju o fojojumo ranju kankan ti rogbodiyan to si nlale wo to si ran ma bi na ye o be lo je ko di mo pe pelu bi nkan tire lagbo oselu ni ipinle osun lasiko yi papa julo bi won tin gbara di fun eto idibo si ko gomina ti o waye ni ipinle ohun ni ojo saturday ti se ojo abameta ohun gudem o tesi waju o ninu oro re o ni pelu ba tin wi lowo lowo bayi o o ni eniyan to to bi 29 iyen 29 ni won mo ti mu bale ti won ti ti gbe kuruje lowo ebora o bi ebora ti fi kini ohun lo won la won na ti wo gba loko kejeje ti opolopo eniyan ti won si ti farapa yana yana o latari oniruru isele eye ti o fesu kan wipe o lodi mo oro agbon oselu ni ipinle ohun eleji re ori o mo mo so wa mo ni kolo o saanu ni o o di gbasbo girigiri wo o di kebu lo seri e laaro toni o
0: to ola daily plus mo gba mo lo owuro toni do de mi ni ipinle osun keke mi ki gbe lapin pada wa si ipinle kwara to ba tin pada bo oni agba kan loja kan tun wo be sire bi lu kan ba fi le baje amo wa wo awon agbagba to wa nibe ni ogun tesi wo ye ki se yan be ki se kokore ti won je nile jebu omo ye fun ipo re labi asia egbe oselu alatako African Democratic Congress ADC Atiku Abubakar se akiwowo fun ajo INEC awon ise alabo ade isabo tinubu wi pe kan ma mo so eto odibo gomina ni ipinle osun di ogun gege bo se we o wa du kesi won wi pe kan

0: àdúrà alágbára yìí máa wáyé ní dédé àkókò mẹ́rin ìrọ̀lẹ́ lèsì àdúrà náà máa bẹ̀rẹ̀ gbọ̀ngàn àtànkọ́tọ̀ tọ́ńbẹ̀ lọ́pọ̀sìtì ìlọrin grammar school igs ìlọrin ìpéjọpọ̀ náà ti wáyé bàbá wa wò nílànì tí náà gbẹ̀rẹ̀ mẹ́ńdọ́là lálá lọ́kàn wọn prophet okay paul lọlọ́run ń lò fún ìtúsílẹ̀ gbogbo ènìyàn evangelist tóde àkìtìbú
1: tọ ẹka àbọ̀ padà láti ẹka ìpolówó ọjà wa ẹja tẹ̀síwájú pàápàá ó diwọ̀ ní yàrá ìròyìn iléeṣẹ́ wa lójúmọ́ tòní elédìrẹ́ adarí àwọn ọ̀dọ́ lẹgbẹ́ òṣèlú alátakò ní ìyẹn ẹgbẹ́ òṣèlú pdp mọ̀ ti ké sí gómìnà ìpínlẹ̀ kwara láti rí dájú pé wọ́n ṣe àmójútó ẹ̀ka ètò ààbò kí wọ́n sì rí dájú pé wọ́n pe wọ́n àkọlù gbọmọgbọmọ èyí tí wọ́n ní àwọn ikọ̀ jàǹdùkú tí wọ́n ṣe sáwọn olùgbé ìpínlẹ̀ yìí adarí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ẹ̀ka ti ìpínlẹ̀ kwara olórí ọ̀dọ́ àdìo ọdúnjọ ògbó ilé o ni ó mọ̀ ti pàrọwà sí ìjọba ìpínlẹ̀ kwara o láti túbọ̀ jáwé sóbì nínú ìgbìyànjú wọn láti mú kí ọ̀rọ̀ ètò ààbò kó rẹ́sẹ̀ wálẹ̀ dáadáa àti kí ìrúgọ́gọ́ kó dé bá ìgbésí ayé ohun ìwà gbangba làsáńtà kí wọ́n sì pèsè ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fáwọn ọ̀dọ́ langba ní tìbútòrò ìpínlẹ̀ yìí o nígbà tó ń sọ̀rọ̀ níbi àkójọ ìpàdé kan yìí tí wọ́n lọ wáyé ní ọjọ́rú o ní sekretariati ẹgbẹ́ òṣèlú pdp léyìí tó fìdí pagba sílùú ìlọrin ibẹ̀ gangan léyìí tí wọ́n ti ń ṣe ayẹyẹ àyájọ ọjọ́ àwọn ọ̀dọ́ lágbàáyé tá a mọ̀ sí international youth day ẹni tí ń ṣe adarí ọ̀dọ́ lẹgbẹ́ òṣèlú pdp ọ̀hún ó ké sí gbogbo àwọn ọ̀dọ́ langba ní ìpínlẹ̀ kwara onínírú àkókò tá a wà yìí ó ní ẹja rí dájú pé a jẹ́ ọ̀dọ́ rere kí a sì lọ́wọ́ nínú ìdàgbàsókè ohun ìtẹ̀síwájú ìpínlẹ̀ kwara bẹ́ẹ̀ ló tari ọ̀rọ̀ ọ̀hún sétí gbọ́ ìjọba ìpínlẹ̀ yìí onínírú àkókò tá a wà yìí pẹ̀lú bí ọ̀rọ̀ ètò ààbò bó ti ga tan tó rí wúgẹ́wùgẹ́ o ó láwọn ọ̀dọ́ wọn ò mọ̀ ní gbé àgbọdọ̀ dánimọ́ o ní pẹ̀lú bí wọ́n ti ń kojú pọ́npọ́nẹ́yà lẹ́ka ètò ààbò àìríṣẹ́ ṣe àti bí nǹkan ṣe di akúrẹ̀tẹ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ ó ní gbogbo nǹkan wọ̀nyí ni ó mọ̀ ń kọ àwọn ọ̀dọ́ lóminú o bẹ́ẹ̀ ni wọ́n pè fún ìwà gbangba làsáńtà nínú ìṣèjọba o ó fọ́kẹ́ńkẹ́ ọ̀rọ̀ ọ̀hún lásìkò tí ó jẹ́ kó dimọ̀ pé ojúṣe ẹgbẹ́ òṣèlú alátakò yẹn pdp òun ní láti béèrè ìbéèrè àti láti rí ìdáhùn gbà kí wọ́n sì pèsè ọ̀nà àbáyọ tó nítumọ̀ ọgbà bọ́lá àṣírí àbí yàrá ìròyìn iléeṣẹ́ wa ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní léjìrẹ́ o.
2: tó pọ́ǹchì mo gba mo lówùúrọ̀ tòní ọlá kẹ̀kẹ́ ìròyìn mi wájú oṣù funfun kan mo gbèdé lówùúrọ̀ tòní tó padà gbéra wọn ni ibi tí ò bá ti sílẹ̀ láti ń jiyàn ìjà káàdì ọmọ òye òfin ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́ṣẹ̀ funfun sdp nítorí ìbò tó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun náà mẹ́ta ọ̀sẹ̀ tá a wà yé olùgbẹ̀ngà àtàlà ti ṣàlàyé pé òun mọ̀ nírètí pé ẹgbẹ́ òṣèlú sdp yóò wọlé nínú ètò ìdìbò ọ̀hún pẹ̀lú bó ṣe padà forúkọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún sórí pépà ìbò pé ọjọ́ mẹ́ta tó ń ṣètò ìdìbò náà àjàlá nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn lánàá ọjọ́rùú ó ní ẹ wò ó lẹ́yìn ìgbà tí àjọ inec padà ti fi orúkọ ẹgbẹ́ òṣèlú sdp sára àwọn tí ó díje nínú ètò ìdìbò ọ̀hún ó wá tẹnumọ́ ó ní ẹ wò ó àwọn ò wọlé nínú ètò ìdìbò ọ̀hún tó ọlá pọ́ǹchì yìí lówùúrọ̀ tòní.
1: olùbọ̀ ṣe múra kàkàkà ọ̀dà jẹ́ sáré gba fìlà lórí eléyìí ó di wọ̀ nínú ìwé ìròyìn vangard eléjìrẹ́ lórí ìpapòdà òṣèrébìnrin ilé wa ní tọpẹ́ ọ̀ṣọ́bà àwọn ìdílé òṣèrébìnrin wọn ti jẹ́ kó ní mọ̀ pé àwọn ti sún ètò ìsìnkú arábìnrin náà síwájú wọn ní ìgbésí ọ̀hún ló wáyé látàrí àwọn gbọ́ yìí sọ yìí léyìí tí wọ́n ní ó mọ̀rọ̀ mọ́ ikú òṣèrébìnrin náà ní ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 2026 o níbi tí wọ́n ti ń fi onírú ẹ̀sùn kàn léyìí tí wọ́n lọ́ọ̀dí kíní ọ̀hún mọ ọ̀rẹ́kùnrin rẹ̀ tẹ mọ́ wòlíì ìtùnú ọ̀nàdékò ẹni tí ń ṣe olùsọ ìjọ celestial church of christ ìyẹn ìjọ tí ọmọbìnrin ọ̀hún léyìí tí wọ́n ní ó mọ̀ lọ wọn ní ìjọ náà ti wágùn lẹ́ẹ̀tọ́ ìwádìí lọ́rin kìnìwé ilé ìjọsìn ọ̀hún ni àwọn yóò rí dájú pé àwọn túṣu désàlẹ̀ kòkò àti wípé àwọn yóò ṣiṣẹ́ pẹ̀lú lájọ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò láti fìdí òtítọ́ láti fi múlẹ̀ kọ́lọ́hún mọ̀ ṣàánú mọ̀ ni o vangard ló gbélé o gbẹnu tán gbogbo
2: àjẹ léjìlẹ́ o. tó géńgbà tàlẹ́sẹ̀ méjèèjì wájú mi yìí daily post ni ó ní olùbádámọ̀ràn lórí ètò ààbò nílẹ̀ ìlú ìbàdàn ni àná ọjọ́rùú ko lede awon asojo yewa Nigeria lo si ile America fun ipade kan to wa yen Washington DC ipade ohun won won de soro nipa eto abo lorilede yi afojusun ipade ohun oni lati soro lori kan to ni se pe sey apere Nigeria lati ri pe o dekun ikolu agbesunmo mi ni leyi bakan na ni ipinle Benue Daily Trust oni omo koko kan tan se bi oni won jigbe ni lewosan kan ijoba abile Gboko ni ipinle Benue leyin wakati die ti won ni won bi olorun sanu se na waye ni ojo isegun olorun sanu wa to
1: bakan iroyin ba oda e ja ma lo papapa si abala keje to ita pe ni abala lami to alayo na anfani lati so fun pe lami to wa won ti wa ni kale dokita Abdulkareem Jima Edun ti won wa lati University of Ilorin better by far
2: o ta won yo fio
1: awada ko kini mi ko incoming ba te nfore
2: ni minister for foreign affairs
1: olorun ba wa ja lonte loko kan ejeje awon ni alejo wa laaro odun ni e ma wa gbagbe pe iwoye alejo wa te mo ti eyin te ba lanfani lati pe wole se to laaro to ni o yato gedengbe o si woye ti kan ni Diamond 88.7 FM te mo ti awa tokun mejeje ko to di pe mo gbohun lenu alejo wa oga

0: inú ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ ọ̀sùn kẹta ẹgbẹ́ òṣèlú àkọlù ní ìjọba ìpínlẹ̀ ọ̀sùn àti iléeṣẹ́ ọlọ́pàá àwọn tí ń náwó kalẹ̀ wọ́n ti ń búra wọn yí pé àwọn àkọlù sọ yí pé àwọn tí wọ́n bá pòfin gbé pé wọ́n ń ṣà wọ́n ni wípé wọn máa mú àwọn alátakò náà káwọn náà lo tọ́gì kí ni bá pé bá a ṣe lè dẹ́kun lílo àwọn ọmọ gẹ̀fẹ́ ní ọ̀rọ̀ òṣèlú nàìjíríà sáà ní ọ̀rọ̀ ìdájọ́ wa ló mẹ́yẹ ni àbí pé torí pé àwọn múyàn lónìí wọn padà fi sílẹ̀ lọ́la a ṣe lè dẹ́kun lílo àwọn ọmọ gẹ̀fẹ́ ní òṣèlú ní nàìjíríà.
1: wẹ ọrẹ pásọ kan lọ sọ nínú afẹfẹ kan nínú afẹfẹ kan pé tí gómìnà abdulrahman abdulrasaq tí ò bá tiẹ̀ sí kankan fọ wípé ó rí àwọn tọ́gì kúkú nílẹ̀ ní kwara state tá a fẹ́ gbọ́ tọ́gì ní kwara state nílọrin mọ́ ìyún jẹ́ ẹ̀tọ́ ìyún jẹ́ àṣeyọrí kan ọkọ probably bọ́yá sọ fún pásọ kún wọn wá lan àtàwọn ọ̀sán ọ̀sán state in general ní kwara state bí gómìnà abdulrahman abdulrasaq ṣe rí ọ̀rọ̀ tọ́gì kú kalẹ̀ kúkú nílẹ̀ ní kwara state of course we have to give him the kudos ní àwa tá a gbọ́njú bá nígbà tí tọ́gì wà ní kwara state yìí lásìkò tá a wà yìí pẹ̀lú bó tẹ̀ ti jẹ́ pé wọ́n sá ń fọ́ọ̀mù coalition káàkiri ni a ti mọ ráwọn tọ́gì yìí tó ti mọ yọ àdá yọ ọ̀bẹ yọ ìbọn káàkiri kò ní sí ìsinmi nílùú but desa rivera yìí pé àti apc ni àti pdp ni gbogbo wọn fẹ́ pín bí wọ́n ṣe pín ni a gbọ́ àṣírí níbì kankan tá a rí pé tọ́gì wọn wá nù láti mọ ilé àwọn yẹn káàkiri for osun state kèsè sí lọ bẹ̀rẹ̀ ẹ rí ńgbà tán sí local government ẹlẹ́ṣẹ̀ wọn ẹni bí wọ́n ṣe ń pa àwọn tán pè ní kíátíkà wọ́n ka ẹnìkan tó wà jẹ́ kíátíkà local government kan lọ́sùn àtàwọn kọ̀ọ̀kan tán lọ ká àwọn secretariat táwọn kan protest nípa àwọn oníjẹ́ kí wọ́n open secretariat wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn níbẹ̀ this is not the first time àti ní president àti tó wà lóde lónìí àti àwọn opposition kò sí ètò ọmọ níbẹ̀ because tá a bá tiẹ̀ ti rí ibi tí wọ́n point sí tá a ti rí tán try láti lo institution of the state tán fi ń threat ara wọn definitely àwọn yóò ní kápá láti lo tọ́gì for instance now if you can see efcc institution tó yẹ pé kó máa promote governance tó yẹ pé on its own òun náà wá sọ pé òun froze àkáǹtì state kan wọn ò ran wọn ran it's too bad or embarrass democracy so bẹ́ẹ̀ náà làwọn tán lo tọ́gì yìí náà a ti sọ ọlọ́pàá sọ fún wa ó jẹ́ orí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ni àwọn ọmọ secretary àwọn dẹ̀ gba tọ́gì táwọn wá ń bẹ̀ àwọn ba lọ́dọ̀ rẹ̀ so bó ṣe wà káàkiri ní politics ọ̀sán ni àárọ̀ wọn ni eléyìí ṣe democracy o yóò lè ti dá democracy èyí ń ṣe democracy o táyé pé tòótọ́ wọn nífẹ̀ẹ́ aráàlú wọn dẹ̀ fẹ́ sin aráàlú ni wọ́n fi wà ń bẹ̀ téè ké fèrè ara wọn nìkan torí owó tán fẹ́ kó jẹ fáǹfààní ara wọn nìkan they don't need all this àtàpá kínní àtàpá kejì àárọ̀ wọn kún jọ kún wọn play game gbèsè pé kó play rẹ kún wọn jẹ́ kí ọ̀sùn wọn sọ̀rọ̀ ọ̀sùn la fẹ́ táwọn tó ń wà lọ́tún bá fẹ́ lajẹ afẹ́kọ́ privé kọ́dẹ̀ wà transparency.
0: Fẹ́ bẹ́ẹ̀ bèrè kan lápá yẹn ìsúná kẹ́ máa fèyí sí a máa ń pariwo wípé káwọn ọ̀dọ́ má jẹ́ kí àwọn olóṣèlú lò wọ́n lọ́rọ̀ òṣèlú mo ti rí àwọn ọ̀tá lánàá tó yẹ pé wọ́n ọ̀tá yẹn le gan pàápàá sí pílọ̀ṣù náà arẹgbẹ́sọlá àti oyinlọlá táwọn pílọ̀ṣù ní 2009-2010 gan mú káwọn méjèèjì àwọn méjì wò fojú ara wọn mo ní 2014 ìtàgbẹ́sọlá ń wá sáà kejì oyinlọlá kan náà padà lọ sí apc lọ ṣàtìlẹyìn fún arẹgbẹ́sọlá bẹ́ẹ̀ ni pé nípínlẹ̀ èkìtì náà ti ṣẹ́gun òní àti fáyọsẹ àti fáyemí ẹ̀mọ́ mo ṣe ṣígbà ẹ̀dẹ́kọ́ bí àwọn ọ̀sẹ̀ àwọn ìlẹ́sẹ̀ náà ó lọ àwọn kan náà wọ́n padà tún di ọ̀rẹ́ náà ni mẹ́rọ gan ni pé à ń pariwo pé ẹ̀yin ọ̀dọ́ ẹ má jẹ́ káwọn ọmọ àwọn olóṣèlú lóyìn ọmọ tí wọ́n wà nílé òkèrè ṣó dàbí pé ìmọ̀ràn yóò fẹ́ tí ìdé tí àwọn tó yẹ kó dé ṣá sọ pé ẹ̀kọ́ ni ò tó ni àwọn sọ yí pé ìṣẹ̀lú fà ẹ kàn dìbò rẹ̀ yìí mu ẹ rálé.
2: ẹ já sáré dókè lọ ọkà lọ pẹlú ọjà bàbá ti padà dé àtúpalẹ̀ ròyìn tẹ̀síwájú ẹ lẹ́ńbẹ̀ọ́ lẹ́ẹ̀kan sí ẹ kó kalẹ̀ à ń bọ̀.

lọ́sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látúnran wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yìí, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: ilé kan pe 2019 pe asiriki le ṣatilẹyin fun
1: bẹẹni
0: ṣugbọn asiriki bayi awọn ti wa laarin awọn top bayi
1: bẹẹni
0: asiriki to the top awọn kan ni asiriki ko yẹ kan ma binu ipe gomina okun ya asiriki won ti pa ni won gba na fi tele do pe asiriki is my private candidate ṣugbọn ẹgbẹ won ni asiriki pa won fe ipe danlad la won fe pe ẹgbẹ ni o ba asiriki ke se gomina pe ko ye ka ti ri won ni nkan tan se bayi pe won se top pe gbe ni o fe won e ka gba for lawn
1: akoko te ba wo statement to ga so lori facebook page won even before that oga so pe to ba se pe ta won ni awon mo bi to ye ki governor lo but because egbe ti decide pe bi to gbodo lo ni awon oni other option lati tele te ba go that statement it is not a willing statement it's more or less as a force order you get it igba le igba to ga soro yen tan won to wa gbe ja lori facebook page won pe well awon kun yaya seriki but endorsement yen o mean pe other aspirants do not contest or to withdraw personal opinion oga ni wọ́n dẹ̀ fún other people ní right other aspirant ní right láti jáde so it's not pé ẹ mú fún ẹkọ that is what I want to clear now ìgbà tó wá di ijọ́ ta máa ṣe election yàyà seriki ó ní láti káàkiri before the primary kó lọ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn because ìgbà tó ga sọ̀rọ̀ yẹn in fact àwa gun ọmọ pé yàyà seriki wà popular to that extent but dinu aráàlú ṣe dùn tó
0: ẹrù bẹẹ
1: bó ṣe rí nìyẹn
0: àbí torí pé gómìnà náà wọn kún wọn gba àwọn èèyàn wá sí sẹyìn wọn
1: gómìnà
0: right honourable danlad nígbà tán kéèrè yàṣẹríkì tán àwọn gan náà wọn jọwọ ni torí pé gómìnà yàṣẹríkì tó sọ nípa wá òkè ké fún ọdún ìkìbá yẹn náà o torí pé gómìnà náà wọn ti kún wọn ló jẹ kí ọpọlọpọ àwọn ọkọ àwọn ò ṣe wọn tátẹlé wọn ìgbà náà.
1: The question we will ask ni pé kí ló mú ìṣẹ́sẹ́lẹ́sì kọ́kọ́ ànọ́ọ̀sì pé àwọn kún yàrá seriki and within 24 hours or so ẹ tún change pé ẹ kún yàrá seriki mọ́.
0: Ta ló sọ
1: bẹ́ẹ̀? Gọ́vnà ló sọ bẹ́ẹ̀.
0: Ni wọ́n ti sọ.
1: Àwa gbọ́ tí wọ́n ti wá sọ
0: ni. Ní ibùn wọ́n ti sọ ètò yìí àkìrí mú òun ló mú. Alájì kò pé méjì. Gómìnà wọ́n ti sọ pé àṣírí pánpáwọn òkun mọ́. Pé àwọn ti withdraw support àwọn.
1: Wọ́n sọ fún gbogbo àwọn political office holders tí wọ́n ṣiṣẹ́ and they came I can't be mentioning them orí kẹlẹ́ la wà.
0: Ètò ẹ ti fẹ́ sojo
1: o. mi ò sojo.
0: Ẹ a sẹ́ni kí gómìnà jáde wípé àwọn ti kún wọn gẹ́gẹ́ bí private candidate ṣùgbọ́n ẹgbẹ́ òdìbò fún wọn. Wọ́n pè é ẹ sọ wípé gómìnà gò ṣe wọn fi hàn sí wọn ṣáàtì ní ọkàn wọn wá torí pé wọ́n kàn pa fún wọn láti ṣe ni. Wọ́n á bẹ̀rẹ̀ ní báyìí pé ibo ni wọ́n sọ wípé àṣírí páwọn òkun wọn mọ́ wọ́n ti sọ.
1: Wọ́n sọ níbi caucus meeting tán ṣe pẹ̀lú àwọn political office holders.
0: Àwọn ló wà nbẹ.
1: Gbogbo àwọn tí wọ́n jẹ́ political
0: office holders. Àwọn wo ló wà nbẹ àpẹẹrẹ.
1: I don't want to mention
0: it. Ẹ̀ẹ́dà orúkọ lórúkọ tó
1: níyẹn. I don't the reason listing.
0: Ọmọ sọ lórí pé ẹ nẹ́rì láti fi dẹ́rù nílẹ̀ pé gómìnà yàrá ṣe rí pé wọn náà ò kún mọ́ wípé ẹgbẹ́ ni ò dìbò fún wọn. Kanyin lo oto e mo wi pe gomina so leyin pade kan wi pe ah ase ki mi o kun mo mi o fe lo mo awon ni wa pade te so yi e ma sojo
1: e listing nipa to ga announce lori facebook page pe eni to hun kun ni a gbo eni order a message tabi to fi dijo thursday tabi se primary and te ba go round tí mo sì mọ̀ pé àwọn iléeṣẹ́ iná they will go round ẹ rí báwọn èèyàn ṣe troop out massively tí wọ́n dìgbò gbogbogbò tá a sì dígbà yẹn ó fi hàn pé yàrá seriki let everybody support even to the extent pa gbọ́ pé Saliu Danlad he called yàrá seriki pé pẹ̀lú bó nǹkan ṣe rí yìí o mo gbà fún yín and everybody irrespective of their tendencies ni wọ́n dìbò fún yàrá seriki níjọ yẹn but quite unfortunate it was after that ti parí election after that ti parí voting la gbọ́ pé wọ́n ni wọ́n tún postpone election to Friday

0: Pẹ̀lú ẹ kábọ̀ padà sórí ètò yín ètò wa ètò bá wa dá sí ní kan Diamond 8.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Lẹ́jọ́ mi lónìí, àwọn ni Alhaji Honorable Bayo Abubakar Yusuf tí wọ́n jẹ́ wọ́n pè ní kò pé méjì wọ́n jẹ́ ìkẹ́bí ṣùlẹ̀ APC ìpínlẹ̀ Kwara kátó ilé kan. Àwọn Kwara náà ti yí. Kábàá kápàá sórí kátó lọ sáwọn abẹ́rẹ́ tó kù káwọn lè bá wa dá sí. Àwọn káwọ̀ báyìí pé àbí nǹkan tẹ́ ń wò ní pé bójá torí pé PDP ti mú yàn ní Kwara Central. APC náà tán bá fẹ́ wọlé ó yẹ kí mọ̀ Kwara Central náà ṣé nǹkan tẹ́ ń wò ní Alhaji kòkó méjì.
1: Ìta à ń wò kọ yẹn kò síbi tí APC ta bá ti mú governorship candidate wa with unity of purpose ta ti gbọ́ra wáyé ta ni wọlé that is one thing tí mo fẹ́ kẹ́ mọ̀ kò síbi ta bá ti mú pé ẹnìkan lọ mú bí kẹnìkan lọ mú bí kan ó depend lórí popularity ẹni ta bá gbé kalẹ̀.
0: Ìtẹ̀mú báyìí kọ́sí popular ìtẹ̀mú nísìnyí báyìí.
1: Danlad is popular. I told you pe the issue before us pe sọ̀rọ̀ Danlad but method to fi emerge. Danlad náà ọmọ ẹgbẹ́ ni you get it but a ní ti top níjà fún ni pé bó o láti ṣe arrangement tí àdéhùn wà láàrin wa àti whoever ta bá gbé kalẹ̀ ẹ jẹ́ ká jọ jókòó ìjókòó yìí ni ò wáyé bí jókòó bá ti wáyé ókè o ẹni báyìí la fẹ́ fún léléyìí kí ni ó jẹ tẹni yìí kí ni ó jẹ pin tẹni yìí you discuss it and agree with each other.
0: Ìjókòó wáyé kan tó mú Danlad.
1: Ìjókòó wà.
0: Yàsírí kan tó mú gbà yẹn náà ṣé ìjókòó wáyé yàsírí kan tó mú gbà yẹn ṣé ìjókòó wáyé gbà náà.
1: Wọ́n á mú yàyà ṣírí kí.
0: Kan tó pronounce ẹ̀.
1: Pronouncement.
0: Pronouncement ọgbà àwọn yìí yẹn kó wọ́n juwọ́ sílẹ̀ fún yàsírí kí ni ṣé ìjókòó wáyé gbà náà.
1: Ìjókòó wáyé.
0: Kò sì wáyé nìsín náà. Kò wáyé Alhaji kò wáyé gbà náà ṣùgbọ́n faramọ́ gbà náà. Torí pé ẹni tẹ́ ẹ fẹ́ ni wọ́n kéde.
1: Ẹni tí mo fẹ́ ni wọ́n kéde.
0: Ìjókòó
1: wáyé gbà lẹ́rí àwọn náà wọ́n ń dunnú but one thing I want us to discuss is this let's be factual. Tí ọba ìpé yàyà ṣe rí kí ni wọ́n padà gbé kalẹ̀ ẹ rí pé ìgbésẹ̀ tó yẹ kí yàyà ṣe rí kí gbé ló gbé ìmílẹ̀ kan ti ànánṣe tó tètè ń reach out ẹ̀yìn èèyàn mi o nǹkan tí mo gbọ́ ni o ẹja jọ ṣe kínní yìí o nǹkan kan náà ni wá o you get it politics is about consulting. And that was why to pe igba ti agbo ti yaya ko si awuyewuye kan to the people who have been working with him they know him they have been doing things together won mo pa to ti ko ni egbe and the belief is not a winner takes all
0: won akoyawo
1: wa ko se ni to mo
0: ele to ba bi nisin bayi pe asediki te ba ri won bayi to wa pe pe kokun meji se ka kun egbe e ka ba kun egbe kile yi fun won
1: factors ni o decide.
0: B.
1: Factor pe kí ni tó fẹ́ mú wa kúrò ní ẹgbẹ́ that is the first thing.
0: Ẹni wọ́n ti rẹ̀ ń jẹ báyìí.
1: Kò sí no tí wọ́n bá rán wa jẹ ẹ gbọ́dọ̀ rẹ̀ wa pa ni. Agbábọ́ náà ṣe ní gọ́ọ̀mẹ̀ntì ìsẹ́sẹ́lẹ́sì ó lọ bẹ̀ kò gbọ́dọ̀ díbẹ̀ ní the next election we cannot continue to be an opposition member in the ruling party ká tún wá di next year ta tun si yan governor mi ko tun wa ri bakan na no ibi teyan ba ti se le yan tin je
0: the moment ijoba yi o ti lekun mo yin le binu si bayi
1: won ti lekun mo wa
0: e fe kire wa ye mo
1: ah ko se n to fe ki ko se n to fe ko won se pepe ko won ma je nbe
0: yen ni pe APC pele tan mu yi seju kan pere ni o fe fi dan pele tan mu yi honorable Yakub Danlad se wole ṣe àbí ẹ̀yin náà ti wò pé pẹ̀lú ìjìbọn akalẹ́kà wagaka àti PDP àti Sàràkí wọ́n ṣe ń fẹ́ bọ̀ yìí wọ́n gbẹ̀yìn lọ.
1: Emergence of kalẹ́kà waga kò bá wa lẹ́rù torí pé
0: òkè PDP nkọ́ òkè PDP
1: ṣẹ́bọ̀ ni PDP
0: òkèkè ẹgbẹ́ náà wà ń bẹ̀ o.
1: Ẹgbàgbé òkìkí ṣẹ́bọ̀ wọ́n lókìkí jù báyìí lọ ní 2019 tàbí defeat wọn you get it. The only thing to answer your question say ẹgbẹ́ wọlé àbí òní wọlé tí a bá lè settle ara wa before then in táwọn ẹni àwọn top ń béèrè fún ta bá lè ṣe bet don't let us deceive ourselves ntọba nfata yaya siriki salu mustapha bob olori egbe another aspirant tabi ko le pc ati wole wa yo lagba o
0: kan e ba wa dasi e ko jumo hello eni yi won soro ka lo si ojopo whatsapp wa bello lati kulende awon ni nkan ti en so o ti to ni ipe gomina fun ara won awon ni won ba egbe oselu apc je ni woye bello lati a ikulende e ko jumo
2: hello e ka ro
0: e ko jumo ro ko yin
2: olamide tata ni mo lati ta su di man
0: an be yin sir
2: mo ki baba wa sey akoko ni oro ti baba wa so pẹ̀lú àwọn méjì tí wọ́n wá ń jò lèmi náà gbọ́ èmi jà wọ́n fẹ́ bèrè níbi wọlé ni tó yàrá sẹ́rí sí péjọ ìjọba ní ṣe ni tọ́lá nìkan pè wọlé ní sí rìn lẹ̀ báwa fáwọn àbáwọn ọmọ wáyàwọn ọmọ bàtà yàrá tí wọn máa tẹ́ sí ń ṣe wọ́n kàjọ ọmọ ọlọ́rin ni ẹ̀kejì ń bẹ́ẹ̀ bàbá wa ẹ má kó lẹ́gbẹ́ apc o wàhálà yóò ní pé gbogbo tó bá bà ní ti dáadáa òun ni kẹjọ fún wa ẹ má kó lu ẹgbẹ́ ẹ ní yàrá sẹ́rí sí ìjọba bóyá àgbàlagbà ọ̀yàn kan máa tẹ̀lé mi gbọ́ pọ̀ dáadáa ìkà níbi kò wọlé ni ẹ ní yàrá sẹ́rí sí ìjọba ọ̀rọ̀ wọn kù díẹ̀ káàtó àlàáfíà ò tó wọn dáadáa.
0: Ẹ má tàbùkù ẹ̀tọ́ tó wá sórí ètò yìí rẹ̀ sọ̀rọ̀ ìléde ni. Abdulgafar olówó kéré mi ò bóyá aláwo ni aláwo ìbágun aláwo náà ni àbí ìbágun ward. Wọ́n ní olóòbùkún yàrá sẹ́ríkì wọ́n ní yàrá sẹ́ríkì wọ́n náà wọ́n ló fi TIC chairman ìlọrin East Honourable Rahman Sẹ́ríkì wọ́n ní Kwama chairman Honourable Rufai Bọ́lákalẹ̀ Ọlọ́jẹ́ wọ́n ní àwọn fi sílẹ̀ wọ́n ní kọmíṣánná tẹ́lẹ̀ rí fún ọmọjìnlẹ̀ ọ̀rọ̀ wọ́n ní àwọn fẹ̀yìn sílẹ̀ wọ́n wá ní aláìlá abilẹ̀ ìlàkóta wà yìí ní níjẹ̀wà abilẹ̀ ìlà oòrùn ìlọrin honourable gaba lukman agbẹ̀lérè fáwọn ló fi sílẹ̀ wọ́n ní ìyẹn ni pé wọ́n ti ka àwọn èèyàn tẹ́ pé àṣírí kí ló fi àwọn èèyàn báyìí sílẹ̀ pé ìjọba ìwọ̀n ti jẹ́ bẹ̀rẹ̀ ẹ ká gbé pè é. ẹ kojú mọ
3: orúkọ tèmi ni alhaji abdullahi nǹkan ṣẹ̀dá láti bàbókò akí bàbá wa tẹ́ ẹ gbé wá ṣe rí ní kó bá apc òun náà ní pé ẹ ní lídà nínú bá ti fi lé lérí wàhálà ni ẹ gbé bàbá wa sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé àwọn rò pé gómìnà lè bring down yàyà sẹ́ríkì ẹ má sọ bẹ́ẹ̀ o yàyà sẹ́ríkì ò ní fàlẹ́ àtó sàràkí ọlọ́run ni ò fún wọn ṣe ní sàràkí wọn láwọn ò gbé wálẹ̀ o àwọn tó wá sí bá àwọn fúnra àdí ọ̀sẹ́ni tí wọn ò lè ṣe fún o ẹ̀yin apc kò sí ń tẹ́ kò sí ẹ̀lẹ́ gbọ́ra yín yé g5 ò lọ́ da pdp lẹ́rù nù ká tó wá sọ g15 apc ẹ̀lẹ́ múra ni o báàlù mọ̀ ọ̀fẹ́ yín má tẹ́lẹ̀ ẹ kó ètò.
0: níwòye ti ọ̀dọ̀ ti yín ẹni kí wa ó ní orúkọ àwọn ni káyé kórede adéyẹmí primate wọn ní láti ìkẹsẹ university campus wọ́n ní yàrá sẹ́ríkì wípé wọ́n náà jọ̀rọ̀ anẹ́gbẹ̀ṣẹ̀lú apc kan dúró síbẹ̀ wọ́n ní kan máa kò lé apc wọ́n ní gómìnà kan sí ilé yìí láti jẹ́ kí wọ́n ṣe gbèsè àlàáfíà pẹ̀lú kwara north ni látọ̀dọ̀ òwòye kórede adéyẹmí. ẹ kojú mọ.
4: ẹ̀lú ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀kú.
0: ẹ kojú mọ kọ́mọkọ́mọ orúkọ yìí.
4: orúkọ mi ni ambassador èmi náà ṣe béèrè mo pè wọlé mo sì béèrè pé tí ẹni yìí bá tiẹ̀ fẹ́ kúrò ní pátì apc ṣé nítorí pé iṣẹ́ ìjọba ní ṣe ni òfin lè kó wọ́n wá ń dá mi lóhùn pé nítorí pé ó jẹ́ṣẹ́ ìjọba iná ni òfin ní fi pátì ilẹ̀ kò yẹ ṣe nǹkan tó dáa bó èmi mọ̀ pé gómìnà ò rán wọn ní tọ́ǹṣe yìí torí pé kí ni láyé ìjọba àná abdulfatab yẹ̀yà ṣerí kí wọ́n ti ń ṣe iṣẹ́ wọn tó tó di pé wọn àkó tó di pé àbí wọn wà ní kinní kan àwọn ata àlẹ wọn àyọwọ kúrò ń bẹ ṣé pọ ní ní ìwà àyọwọ kúrò ń bẹ ẹ dákun torí ọlọrun ẹja mọmọ tá a mọ sọ àwọn tí wọn bá ń gbé wá àwọn afẹ tí gbogbo ẹ fẹ tù ní kó níyanjú ọlọrun yẹn gé pc bàjẹ
0: gbẹgbẹsẹ
4: ni ọwọ bẹ sọ ara.
0: òun yẹn yìí mà ẹni yìí wọn ní àwọn ni dansokoto alásòkè láti lè bàbá ọkàn kan gá òsì mi ní kwara ńìlọrin wọ́n ní gómìnà ní leader party nípínlẹ̀ kwara wọ́n ní gómìnà ìbúbá ti lọ onírúurú ọmọ ìpínlẹ̀ kwara yóò lọ níwòye ti ọ̀dọ́ tiwọn. ẹ kojú mọ. ẹ kojú mọ.
5: ẹ kú ètò.
0: orúkọ yín.
5: aláìsàn ni ló ń sọ̀rọ̀ ládàn látò kékeré.
6: pokia le to wa nbe yen eh ti on ti on ka lu ko ba lo kun o lo to se lu to ba governor wa won o ba po gbe lo won ba je di 100 inshallah kalu dan la ni o wole ko si te le se ko si te se ko si te le se
0: e ma le ri won ni 2023 awon bi obi si ju bayi lo awon sdp omo gomito lady lawa won se ju bayi lo sugbe governor awon kan ni governor apata to rese wale ni o pe se ro be ko nkan ni na so na ni bayi pe e kan le lasan ni pe ko na te be se
1: bi le ri ko te ba da won bi obi se ju be lo
0: eh
1: awon kan ni won duro ti oga pe un e ma ti jojo ti egbe awon te won wi ton duro ti oga sojo fi ti won awon na ti pada pelu an bi obi nsin that shows pe agbodo wa careful pelu tin sele yi
0: e ka gbe pe yi
7: e ko ti mo pe lo kayin e ka ma ka mo ru ko yi sa
8: commissioner ni so la bi apa
7: commissioner akudu ko ga tan so yin
8: olorun sa ni wa
7: oruko yi ti won so yin gbogbo gan
8: dynamic commissioner ati apa
7: an gbo yin
8: e ra fun e le pa oro para te so yin e ni sele ti be mi se roro yi o simple awon eyan ti ma bi ti awon eyan nlo
0: ese gan any yi ka ma fi lo sile honorable yusuf lati agaka isale fulani nilu lorin won ni apc nipele kwa afele kokan bale won ni ko te fe se wi pe pdp won ni awon yo dibo fun won ni o mero bola kale ka won ni gomina to kan ni ipinle kwara won ni ajo te dibo kola gbeji la osan pe won ti pade bo pe blakale ka o ti wole alaji ise ina gba pe kalaka o lo wole ka wa lo sini
1: mi o ti gba
0: gba le fe gba
1: igba ti aba mo bi ti won yanju gbogbo tun sele yi si
0: e ma gba
1: be get
0: e pada wa sori eto yi ba bi osu meji sisin ra ta si yanju etan ma para bi lowo yin pe kalaka o se o wo la bi ko ni wole se ka se be
1: ko si problem
0: to yarale alu na para to ba di ola fun akotun te ba wa dasi ni kan diamond 8.7 to wa ni lorin ni ipinle kwara alejo mi loni awon ni honorable bayo abubakar yusufu topoloko mo si ko pe meji won je ekan egboselu apc ni ipinle kwara taiwo adeyemi ni oruko mi o dabo

0: ọlọ́njáre yín pẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ máa lọ yí ńlẹ̀ pé ọdọ́kùnrin fi rí jìn mí mọ gba ẹdákun àní ẹdákun ìmọ̀ mọ ọbọ sí lẹ́nu ni wọ́n mọ wá gbúrùn gún ẹnu èèyàn ọlọ́mọjọ tẹnu yín jáde ọjọ́ tẹnu tí wọn náà jáde àti gbogbo tí ń bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ táníyàn wọn dá ọlọ́mọjọ tẹnu wọn jáde
1: ọ̀dàdà
0: ìlàlá
2: abáyé wa wọ́n ń sàdúrà fẹ́tọ̀ yìí púpọ̀ wọ́n láwọn olè mọ́ gbọ́ wọ́n
0: olè mọ́ gbọ́
2: gbogbo yìí wọ́n pa sànú wọn
0: àwọn
2: èèyàn bèrè yìí púpọ̀ o wọ́n sàbà sàn lẹ́sàn olórí.
0: bẹ́ẹ̀lú mi náà bá rí mi a ní ẹ̀dá kan àwọn ọmọ àfẹ́ ìwà ìsìlámù àwọn èrì wọn mo ní èmi ní èrì
2: yìí
0: a máa pàdé jọ rédíò ni àbúta bá ní nǹkan ṣe tẹ́ bàbá wa àlífà bá ní gbogbo wa ká pàdé ọ̀tán a máa ìrà wa báhùn àbàbà tún lọ wá sí ansaru àtúnyíra wa àwọn kan ní àwọn ṣe bẹ́ẹ̀ jọ ń gbé akálukú ń bẹ láàyè tiẹ̀ tọ́lọ́hún fi sí ni ọlọ́run n ta ṣe tún òfin ní béèrè wa mọ́ dákun ọlọ́mọjọ sẹlẹ̀ sí wa ọlọ́lá yìí láha ìlàlá afáyẹ wa islam
2: èèyàn
0: a máa tẹnugbó bí ọwọ́
2: bẹ́ẹ̀ni
0: láàfin
2: máa ṣàdúrà pé ọlọ́mọjọ àtẹnugbó bí ọwọ́
0: abáyé wa islam èèyàn a máa tara ọ̀rọ̀ pé mo fẹ́ kí wọ́n mọ̀ pé mi mo wí ẹlòmí ò sí ṣàpákò abáyé wa islam èèyàn a máa tara ọ̀rọ̀ pé wọ́n pé tá ń wí báhùn mo fi lágbájá ni yóò sì pàdé àpadà sí
2: ibùdó
0: ọlọ́mọjẹrú ọ̀tẹ̀lẹ̀ sí wa èèyàn a máa kan àbùkù lérí ọ̀rọ̀ abáyé wa islam bọ́rọ̀ ti dùn tó ni àwọn kan sọ wọ́n kan àbùkù àwọn kan sọ wọ́n bẹlẹ́ wọ̀n nísìn àwọn kan sọ wọ́n bẹlẹ́ gọ́ ọlọ́pàá nísìn ọ̀rọ̀ náà lọ sọ ọlọ́run èyí tí ó rí bá ń fáwọn.

0: akuranga bi ti pe leyin to won lo na ni
1: awon awon lohun
0: won da ogoro mo le
1: aki professor kuranga
0: be ni
1: omodu abi yan
0: be ni
1: aki gbogbo mo baba aki gbogbo yin
0: baba wa khalifatu ladabi ambe me ni ati gbogbo awon mo ke ibe lati de somebody aki ko ran lo bo se ke lo lanu bo ti mo ke nanu
1: afa was lam oni ma ka lo iteni iru le to olohun fe gan ni wa ka la li huna tajiduhum awon to olohun wa ni ibi to ti ri won ni ti mo ke te nikan
0: baba wa khalifa dabi ate ati afagba te sadu afun ni be se jo mo wa ni olohun to ti won role awon eni olohun iku de logun olohun
1: o mu won lo yan yan won be lohun nisin
0: awon laji kola nisin ah ka lu se yan san olohun ni dalena bi
1: olohun ni olohun ni olohun ba le na je ba le afagba je mo tule afagba olohun
0: awon je sherifa
1: afa wa agba
0: alaja sherifa
1: afa was la
0: naam
1: wa kola li huna tajiduhum awon to olohun wa ti won ni ma gara won ti won ke tara won ti won ebura won ti won ebinu ara won ti won la ila ti won ebinu ori olohun lara won awon ni
0: awon ri
1: bi to ti ri won ni
0: awon da keje won
1: oni ya akhi iwa ma ya mi lam lama an al hayat sifrun wa qasira aye zero ni zero
0: sifrun
1: zero sifrun zero laye
0: qasir
1: bubu woni kan to
0: qasira
1: sifrun lo jade nu e to lo be sifrun na lowo nu e wa
0: ase gbogbo to lo ba ti fun yan laye ese number 1 arin lo wa
1: afa wa number afa wa number 1 iro lo npa afa re ko number 1
0: number 1 ko
1: bo la vare ni je number 1
0: ija ija ko je number 1 lo nja
1: na ni
0: be si ni ati won ni 90 to lo ni fo kan si ati di 20 de yo ni ra girigiri
1: e ma gbo ni e gbo ba ba ni won pe ta won pe la live
0: ah
1: ba ba ri ali ba ba la live to win ba o ni je ba
0: o ni waye
1: o ni ko ni waye
0: o na ni
1: ko nu sodo mi ko nu so kan bayi
0: ko ni waye
2: la
1: afa I was love
0: naam
1: sifrun
0: ben
1: oni isemi aye
0: isemi aye
1: sifrun zero ni
0: zero ni
1: eni o ko le to ko gbogbo e ka le janja won wa ni awon da awon na la n gbe lo
0: te wo no fi go yibo ton ba fe ki yo da nkan ru won fe ko 1 to 3 wa ko fi zero si waju
1: na ni
0: ike won so so pe 1
1: gbogbo o pada tan to wa
0: zero ni pe
1: se ri zero ton bere gbogbo o pada
0: ma won ara re
1: o
0: le yi
1: o le yi. You can never turn it.
0: Oh, le turn way.
1: Well, you can't turn it. You can never turn it.
0: Oh, le turn way.
1: I begin it. Awa la mbembe lo ni. Nta ba si so ni o mo.
0: Awon kan lo wa nbe lana.
1: Alagbara to ni ero ra.
0: Kan lo wa nbe lana.
1: Onipo to ni ero ra.
0: Ti o te to, eni o wa yeye pari, eni to ba ba du kan pe ko ku laye re, ko wa jo suru.
1: Eh,
0: Allahu Akbar. Omo fo len pe mo se gbu wa le to ba se, Olorun yo bi ja mi.
1: La ilaha
0: illa Allah. Ko ba ti da baun, o to mu si wala kun.
1: Ya hayyu ya qayyum.
2: Ah
1: ya. Ya hayyu ya qayyum.
0: O to mu si wala kun.
1: Yo si wala kun.
0: E fi won le, e fi won le. O si mura.
1: Ani ba soro. Wala ma so.
0: But le ta fi won le.
1: Ani ba ke una won tun ya tun ajegi.
0: Olorun ani so wa da baun na. Ba o da da kere, emi obi jare. Fi won le pelu wala won ma lagun. Iwo na lo mo leki.
1: Ya hayyu ya qayyum.
0: Iwo to wa nu le yin atadugbo yi, iwo na ya gbe je ko lohun ma bijare.
1: Ko ma bijawo na dakun.
0: E ma kewu lo.
1: To. Ori aye, aye ta wa nbe yi. Odo ni.
0: Odo ni.
1: Bi baba ta da kiti ni gbogbo nkan to, baba si lo, nbe bi o sun si nisin.
0: Awon kan si saju baba un na.
1: Mo to wa saju, awon kan saju baba un.
0: Amo lu asiko re laye ogbagbe un.
1: A le gbagbe e laye. Baba saraki.
0: Lo lu asiko laye ogbagbe.
1: A le gbagbe e.
0: Gbogbo en te njo mo re joko je. Ye je de to gbo ipo baba ye. Albarka baba yin le nje.
1: Ina le nje.
0: Be se lai. Da baba yin le nje. Be se ma je lonu.
1: Eri re baba yin le lo.
0: Ina le lo. Gómìnà tòní eri baba yin.
1: Eri baba yin le n lo.
0: Eri baba yin eri eya yin le n lo.
1: Gómìnà tìlọrin
0: Kwara State lónìí.
1: Your Excellency Malam Abdulrahman Abdulrahman.
0: Ita n ba yin dúpẹ́ sí ni pé ẹsẹ̀ kún bẹ́ẹ̀ ti ń sekún.
1: Ẹsẹ̀ kún bẹ́ẹ̀ ti ń sekún ni baba yin ló ṣe gbogbo
0: ẹ̀ka. Tàlẹ́ fi dùnú kó sínú ọ̀rọ̀ rẹ̀ tí ò ní fẹ́ sí àdúrà sí fún yín.
1: Bẹ́ẹ̀ni baba yin ó máa gbádùn
0: lálẹ́ kí á. Wọ́n máa ti
1: Go,
0: go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go ẹni ọba jòkó ní ìsìnkú àwọn àwọn àkàárí kankan sí mọ́ni kó ṣe sùúrù ọlọ́run tó ń gbèsè náà bọ̀ wúdù wọ́kọ́dẹ́ adẹ́lẹ́ ẹ̀zẹ̀mà àwọn akẹ́ ti wípé máa bọ̀ ìgbà tẹ́ ẹ̀rọ bókù lọ́dọ̀ wa lánàá ti dé padà
1: ẹni sùúrù ẹsìn rìn bọ́lọ̀hún ti ní
0: àárín ìyálé ti yàwó ẹgbẹ́jẹ́ láàrin ara yín
1: ètò àti abuja náà sọ fún wa lónìí pé ẹ dààmú ọmọ yín pọ̀ mọ́ra wọn ìyálé àti yàwó
0: ẹ̀gbọ́n àtàbúrò
1: gbogbo kìíní yóò sì tọ́ ọlọ́gbọ́n
0: ní ọgbọ́n wọn kọ́mọ ìyá rẹ wọn bẹ́ẹ̀ tíjọ́ máa bábà òun náà kóra yín pẹ́ sọ̀rọ̀ pọ̀
1: gbogbo ọbẹ̀ ni gbogbo ọmọ rí ọ̀padà jẹ́
0: ọ́ ọ̀padà sí gbé fọ́mọ rẹ̀ ọba tí ìsọba ká
1: ẹ wọn pé ẹgbó ẹnu ọ̀nà
0: bẹ̀ mọ̀ ìyá èsì ní gbà lọ́gbà
1: lọ́gbà
0: létí kó rí ọlọ́wọ́ tẹ̀lé ọ lọ́wọ́
1: bẹ́ẹ̀ni o lè bímọ ni ọ lágbára kó dé
0: èèyàn bẹ́ẹ̀ni ọmọ òun náà ó lè dábí
1: ó tún lè dọ́mọ
0: lọ́dọ̀ ọlọ́run ló lò fún ọ
1: kó fàyẹ̀ kú
0: ọlọ́run lọ
1: Olohun pelu oro o ni ya ma'sharal jinni wal insi in istata'tum an tanfuzu min athari samawati wal ardi fanfuzu la tanfuzu illa bi sultani awani fa bi ayi ala rabbikuma tukazzibani
0: suratul rahman
1: alagbara ye woni wi
0: efu e ma fu lo
1: la tanfuzu illa bi sultani
0: to wa pada e ti eni fu
1: ìjọba ò lè se nkankan àfi tẹ́mi lọ́nba se
0: afagbára èmi ọlọ́run ẹbẹ lọ́n kọ́ra yín sẹ́ rí
1: magaji ilé ò lè se nkankan àfi tẹ́mi lọ́nba se
0: magaji ọbẹ lọ́n kọ́ lọ́run ọ̀hún sẹ́ rí
1: ọba àlú ò lè se nkankan àfi tẹ́mi lọ́nba se
0: kọ́ba àlú ọbẹ lọ́n pé iṣẹ́ rí ni kọ́ gbọ́wọ́ rẹ jáde
1: àfa àtọ́ sí jésù bá àtọ́ dàbí òpó náà ò lè se nkankan
0: àfi tẹ́mi lọ́nba se bí kọ́ lọ́n
1: ọ̀hún
0: sẹ́ rí àfa
1: àbẹ̀wò islam la tanfuzuna illa bi sultani
0: asi agbara osi lọwọ ẹni ka fọwọ ọlọrun ọkàn kẹlẹ mu iti gbẹnu òun lagbara
1: kò sí ti
0: gbẹnu òun esi èyàn lásán ni yọ
1: ìmọ̀mù tí mo jẹ́ yìí
0: mo sì kó àwọn ogun kálẹ̀
1: kó kankan nígbà tí mo náà
0: gbọ́ àwọn ọlọ́run la lè fi ọ jẹ́
1: bọ́ bá sàásì má jẹ́
0: kọ̀ọ̀kan parí mi ò sì gbẹ́dẹ̀ kankan rí kò sí nǹkan kan rí àmọ́ ẹ lè dájú nǹkan kan bẹ́ẹ̀ dájú kọ́ bí ìgbà téèyàn lẹ òkúta mọ́.
1: sẹ́rí látàmùfù súnlá
0: ìdájú
1: sùlùtọ́
0: ọ̀rọ̀ ni
1: ọ̀rọ̀ ni bàbá tí máa ń lọ ibì kan ó sì ní oògùn lóòótọ́ kéékèèké ń bẹ yìí máa ń mì sẹ́rí tó bá mi ṣe jù báyìí kí kí ni ó bá fi mì kò ní lọ kò ní lọ o yìí sì máa rí bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n wá pé bàbá àti màkà àgbàkù ọsẹ rẹ lójú ọ̀nà ni mò ń sí lọ gbogbo àwọn tí wọn lọ ni wọn kó ní wọn
0: o ti mi ti omi
1: bàbá ti mi sétí báyìí kí nínú wọn ni máa ń mi sétí ni
0: anabi kankan
1: mi ìjọsìn ọlọrun ní sàmà pé ó ní látàn fún
0: sí anabi kankan mi lú ẹrí
1: látàn fún sí náà ńlá bí sọrọ tọ́lẹ̀ ó mi ń jọ kàdé
0: òun tó lè dùn
1: o tiẹ̀ tún ó mi
0: omi
1: yìí rẹ̀ ní tọ́ba ti mi kò ní lọ àmọ́ tí ọba ti mi yóò lọ yóò ní
0: ìjọ tí ó dàrú náà yóò mi ìjọ nana
1: ní ọba tún mi lọ́tọ̀ lọ́ba bójú ọ̀nà
0: ọgbẹ́ ọ̀nà pé
1: òun wọn kọ́ yìnbọn pa
0: ọlọ́wọ́ gbọ́rù ó a jẹ́ pé mímì rẹ̀ bí ìbọn lọ́wọ́
1: alájì látàmfòsó náà
0: ilà bisọ̀lẹ̀tọ̀ àṣẹ gbogbo ẹ̀ kakoso ọwọ́ ọlọ́run
1: ọwọ́ ọlọ́run ni ọwọ́ ọlọ́run ni ọwọ́ ọlọ́run ni
0: àwọn wọn bá tiẹ̀ jẹ́ yẹn.
1: gbogbo ẹyin tẹ́ ń wá pọ̀ lónìí ọ̀dọ̀wọ̀ yín ẹ̀dà níyàn pé mo fẹ́ túlù ṣe ẹ dàníyàn mo fẹ́ sànú àwọn mẹ̀kúnnù
0: ẹ dàníyàn
1: mo fẹ́ múrọ̀rùn
0: bá mi kódà kí wà sí iye ọdọ́sùn
1: kódébẹ̀ wọ́n gbọ̀
0: gbogbo ọgbà tí ó ṣe wàhálà tẹ́ sa sórùn tí wọ́n máa tẹ̀ka fún yín pẹ́rapẹ́ra tọ́ba ti bọ́ sọ́wọ́ ọ̀kan nù yín bẹ̀rù ọlọ́run lọ́kọ́lé ọkọ́kọ́ sunkún náà pé òun gbẹ́rù yìí rù
1: èmi wọ́n wá gbẹ́rù yìí rù
0: ọkọ sunkún rẹ̀ ni pé ọ̀dọ̀ onífi gbé làwọjú ọlọ́run báyìí ìpẹ̀tọ̀ àfi kí pátára rẹ̀ ti pátọ́mọ rẹ̀ ti mú tìlú gbọ́
1: ebe gbọ́ onífọ̀ abẹ́yìn náà àyíyá àmì nínú
0: ẹ̀ka tọ́ba ti mú tìlú gbọ́
1: wàá ṣe fàkínà.

0: wọ́n sì lóyún omi kún ó tó bí atóyún àti bíbí ìyá àti bàbá ń pòsílẹ̀ alẹ́ yìí ni ọ̀pọ̀ èkó tún bá débi ilé
1: yìí
0: wọ́n sì á dàbí ẹlẹ́dẹ́ mẹ́ orí ọlọ́run sì bíhùn. àwọn òsì mọ̀ kó orí ọlọ́run
1: àṣẹ tí ọmọ mú ẹ
0: gbogbo ìyá wọn lọ
1: àṣẹ ìyá wọn lọ
0: àwọn ọmọ sì ń pòsè yìí
1: àwọn kí ọmọ wòlò tún wà lọ bí
0: ọlọ́run máa wò wọn pé
1: lákàlẹ̀ àhámdó wọn náà ẹ bá balùfẹ́lú rọ
0: gba ọmọ ọlọ́run jí wọn jẹ
1: yìí ṣe yíyá
0: ń pè ọ́n dáadáa
2: alámínka amúdáwà
0: amújájá lákàlẹ̀ àhámdó wọn náà ẹ bá balùfẹ́lú rọ
2: bàná
0: ọmọ òun ni a máa ronú pa rẹ ọlọrun ni ọlọrun mọ dáadáa
1: ẹ padà sọdọ ọlọrun ọlọrun ni ẹ máa wò ọlọrun ni ẹ máa
0: yìí
1: ọlọrun ni ẹ máa sà ọlọrun ni ẹ máa
0: yìí
1: agbára òsì lọwọ ẹnìkan ẹ ń lò lọwọ nù ní bàbá yá yóò kú ọlọwọ tí yín náà ọlá bọ lọwọ yín ipò bọ lọwọ yín ààyè ni yóò bọ lọwọ yín ẹ mà lọ sakala
0: ẹni tó mi tẹlẹ yín mọ.
2: lọ́kẹ́lẹ̀ hamdu wa na ama.
0: ẹrú ẹsẹ̀ ẹwo mìíràn wo ẹ wà náwó ẹwo bí ẹ ti ń bọ̀ ẹ má bí ẹ ń lọ.
2: wàlá ṣe àlá mi ka amúdáhùn wa amúdáhùn.
1: afẹ́wà dá fàkàlà aliyu má azifu bí mi ń dárí awọ́lu ha ana ohun wa ahiru ha fana ohun. ó ní àkọ́kọ́ rẹ̀
0: wàhálà ni.
1: Ìgbẹ̀yìn ẹ̀ fàdé ohun fàdé lágbájá tán.
2: Fáwọ́lù
0: ha ha ha ni
2: dúnìyà àná
0: ohun. Ó dẹni tí ò lè dáwẹ̀ fúnra rẹ̀ mọ́.
1: Ọ̀pàlù
0: kò lè dárìn fúnra rẹ̀ ọmọ wa gbé wọn bá gbá pani bẹ́ẹ̀ bọ́ sọ fún yọmọ bẹ̀lẹ́ ọ̀nà.
1: Láyìí dáa ìdàlá.
0: Bẹ́ẹ̀ wẹ fún
1: ẹ. Ìdàtọ́ lẹ́nu wọn wá ń faṣọ nu fún wọn yẹn nìkan tí.
0: Bẹ́ẹ̀ palẹ̀ mọ́ rẹ̀ kẹ́ gbó kó lẹ́nu bá ti ń di pẹ́ńpẹ́ ó ti di nǹkan mi.
1: Halalu ha hesabu. Ọláyé wo lẹ́ni ìròyìn fún yín.
0: Owó tó tẹ̀ dá ọwọ́ alọ́nà tó dá.
1: Ọwọ́ alọ́nà tó dá.
0: Ọ̀dà kálukú náà mọ̀ kò ṣe dáadáa.
1: Ó sì rú ẹ̀. Ó sì rú ẹ̀.
0: Bó ló ti rí.
1: Bó ló ṣe rí. Wà á ọ̀rọ̀ amọ̀ ha ẹ̀kọ́ bùn.
0: Tọ́ èyí tó wá lẹ́nu.
1: Èyí tó wá gbà. Gbogbo nǹkan tiwa tiwọn nìkan jòkó lé.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó jìyà rẹ̀.
0: Alóhùn mọ̀ yẹn gbá lójú gan. Àwọn mọ̀ yẹn gbá lójú gan.
1: Ó láfitìmí ìbá àfitìmí ìbá rí pin yẹn.
0: Àbóhùn bá to sẹ́yẹn.
1: Wọ́n ní mo to sẹ́yẹn
0: gan ni. Kọjá rí. Ẹ máa tó.
1: Ẹ máa tó.
0: Wọ́n wá ń pe fóònù pé lágbájá pè ọ́ tọ́ tí ẹ bọ̀ lọ́dún ni.
1: Wà á ra mọ̀
0: ọ́
1: ẹ̀ka bùn. Gbogbo ohun tí ọ̀yẹ kọ jẹ́ tọ́ jẹ́ ni. Ẹ̀tọ́ tí ẹ ṣe tí ẹ tọ́ gbà mára ni. Owó gbogbo wa ti wọ nìkan kó ni. Ẹ̀ka bùn. Ó jí àlọ́dọ̀ ọlọ́mù.
0: Ọlọ́mù fà kọ́ bùsí ọlọ́wọ́ lóyún.
1: Mọ̀nísítà Gíná fi ha fútínà. Ẹni ọba ọ̀rọ̀ nù ayé tá a wà yìí.
0: Mọ̀nísítà
1: Gíná fi ha fútínà.
0: Fútínà.
1: Fítínà ni.
0: Fítínà ni. Ẹ sọ fẹ́ ni ó ní tọ́ pọ̀ ìbádọ́dà.
1: Só lè sùn ni.
0: Ilẹ̀ ilẹ̀
1: kò lè sùn. Kò sórun fún wọn.
0: Bí gbogbo ọkọ̀ dé bí ọkàn ò dé kò sùn. Gbogbo ọkọ̀ ti dé wọn ní ọkọ̀ ìyọ̀kan tí ó là kán
1: bọ̀. Kọ́lá kò ní sùn. Nná wàá dẹ̀. Wà á mọ́ ní takọ̀rọ̀ fi ha hazina. Ẹni bá tún wá tó sí nbẹ̀ tọ́lọ́
0: wọn ju lówó. Ọfà afa akọfà.
1: Òun tún banú jẹ.
0: Ibi títún ọ ìwọ̀n òun náà ní nbàdí ẹjìnà bẹ́sikẹ́ ni àbí wàrà ṣé bẹ́sikẹ́ wọn fi sí ní àbí wàrà.
1: Ìwọ̀n àǹtẹ̀ wo.
0: O tún ọjà jẹ títí
1: ó
0: fẹ́ jẹ tán kọ̀ dá mọ̀ sí wàrà.
1: Kọ̀ dá mọ̀ sí wàrà.
0: Ṣáà ìlà ìlà
1: ìlà. Ẹwà dẹ́wò. Kí lẹ̀ ń wá kí. Mani àròdà ayin yan si fa nẹ́ẹ̀sà mi nà sí fali yọ hẹ́ bolahun. Tọ́ bá fẹ́ fúnra rẹ̀ àfẹ́kọ́ fẹ́ fúnra gbogbo ẹni tí bá rò bẹ́ẹ̀ ni mo fẹ́ báwọn yẹn lò.
0: Ọlọ́run pẹ̀lú yín sẹ́ni bíi bákéde hàn tí gbogbo ayé bá ṣe bẹ́ẹ̀ ni tọ́ fẹ́ fúnra rẹ̀ lọ fẹ́ fẹ́ ni kejì rẹ̀ ayé ò sì dé dàrú.
1: Fakul liman ahamuhu duniya. Ẹ wá sọ fẹ́ni tó yẹ kí gbogbo èrò rẹ̀ láyé ayé ayé ayé ayé mo fẹ́ láyé mo fẹ́ nígbà gbogbo èrò tiẹ̀ nu. Àyìnà ni mo lóòkù. Àwọn dà àwọn tà náà dà.
0: Àwọn kan ti lọ.
1: Wọ́n ti lọ. Ọlá wọn ti lọ.
0: Bẹ́ẹ̀ni
1: tí ipò wọn ti lọ.
0: Tí a bá ń bọ̀ tílé ọ̀rọ̀.
1: Ilé ọmọ rọ nǹkan kan ọ̀rọ̀ máa ń lé wọn àwọn èèyàn ọlọ́ọ̀bẹ mọ́.
2: Àìnà ìmúlú kò lẹ́bí kánẹ́tì mùsàlítọ̀ nàta.
1: Àfáàjẹ túmọ̀ bí.

0: wọ́n bí mẹ́tí ń pin.
1: Wọ́n pin ni.
0: Wọ́n tó ń dọ̀rọ̀ ní ọdún náà. Ìwọ́n wọ́n gbé fún. Ìwọ́n wọ́n gbé ọkọ̀ fún. Wá. Ìwọ́n wọ́n gbé ọkọ̀ aláji fún.
1: Jíìpù yìí dékè tọ́sọ̀ méjì. Láìpẹ́ nù àwọn ayé ara rẹ̀.
0: Ìwọ́n wọ́n gbé fún.
1: Ìwọ́n wọ́n wọ́n gbọ́kọ̀
0: fún. O nílò.
1: Ọ jà mù.
0: Ẹ̀ẹ́sẹ̀.
2: Baba
0: kana lo bi won
1: baba kana lo si
0: bi owo lo di wahala
1: owo lo di fitina
0: le di pe won pin
1: in to ko jo lo di fitina le
0: bi asa
1: won to ko lo
0: awon ti se pin go ma dasa kan wa ni dadan ni agbodo pin
1: alawon alaji eku tan won ite lo pe oko tan lese won tin keru nbo le lo alaji aro enu ma alaji ti ku
0: ebe gbose
1: alaji aro
0: pa won tin pin go awon afa wa tin pin go awon afa dami duka ni awon bi o wa ni awon afa ibrahim oluru ni won ni dadan ni agbodo pin ase dadan si ni
1: dadan ni
0: eh awon ko wa do pe awon opin a pin suna oda itu mo ne pa won ofe ti suna nu awon ofe to eh be bayi ti fe ija ni wahala ni
1: won pe but isa egbe jipu
0: afa endele afa di esu
1: omo yale wa nda omo ya but isa te ba fi konu oko te wa te nlo opo na ni oreru yi pa
0: eh se baba kan na lo bi yin bọlọn ti ni apinu
1: olohun mo lo so fun pe kekin
0: bo ti winu
1: won bọlọn ti tọnu seria nu seria
0: po won si yari
1: afa e ko bata yin ke jade afin kan wa fora wa
0: afa afa ani ende le afa ni e se pele afa to wa pe afa to wa pe wo tilika ududu la
1: won pe gini
0: fa la ta ta duha
1: won wa won ma pe ududu la afa won ala afa do do kankan ni
0: ududu la afa si wi afa la gbodo pin ni
1: afa ngba mo gbe afa nde da wa ni itu
0: e pa ora gbogbo le to ba di e je won pin e pa wo e je won pin ohun le inu o fi gbadun ni baba inu o fi gbadun bi o wa
1: ai na le muluku
0: na wa da
1: wali umara
0: awala seda
1: awada
0: eh ase te npa ti o se lori tin
1: ti o se lori omo yin
0: la ila ila lo ni atara ma gbe lo e gbe fly
1: e fly
0: e ma go go ma e da come afu lo
1: come afu lo
0: eni ti o wa le nikan ti o le bi kan re e lo ko won
1: e lo
0: ah iya to bare na nduri lohun
1: aya wali agniya awa boro tanada
0: awa wa
1: pere awa bi olada
0: awa te
1: awa mede rebe da
0: awa te
1: awa sara gida awa sa oda
0: awa ti e ti ku ni ori kotafo mo
1: otan awa to ti ku nu won ori kotafo
0: awa ti àwọn tí ìlọ ní orí kankan
1: sí. Àwọn orí gọ́jà dákọjá mọ́.
0: Àwọn dáńdà
1: dáńdà ká àwọn
0: dáńdà. Láyé láyé lọ́la.
1: Àwọn
0: dà àtàwọn bẹ́ẹ̀ tẹ́yìn náà mọ̀ràn tí inú ilé
1: tẹ̀ka.
0: Àwọn dà àwọn tí ètí ìlọ́nu wọn àwọn orí nà mọ́.
1: Àwọn ọmọ bí wọ́n lọ mọ́.
0: Àwọn ọmọ mọ́. Ojú wọn ọ̀fọ́fa.
1: Wọ́n lè fọkọ̀ rà.
0: Ọ̀kan bẹ́ẹ̀ náà tó kulẹ̀ yẹn ni orí gbogbo kẹlẹ̀ àwọn náwó mú Nàìjíríà yìí. Òun wà nù yàrá òun náwó òun kò sì tó.
1: Láyé
0: ilá
1: awo aslam
0: eh ja sadura gbogbo ti n gbo wa pelu eti ife be ti ma wi un olorun ba jo da fun yin gbo ti n pade wa lojo na n gbo yin o atafa buhari ti n gbo wa olorun mo gbe yin na si daada
1: won so wero olorun kan nu mo ruwa won so fun mi
0: won so
1: won so wero olorun kan nu mo ruwa
0: okay olorun o dupe fun
1: amen
0: e be gbadura gbo wa na
1: olorun

0: Ọlọ́run tètè bí ọkọ̀ tó tọ wá, márúwá yìí gbogbo tó gẹ́.
1: Ẹ má mọ̀ rí ọlọ́run.
0: Ọ̀kadà yìí tó gẹ́.
2: Gbogbo pé. Àbọ̀lọpọ̀.
1: Ẹ fọkàn
2: rẹ̀. Àbílẹ̀ yìí mi, oníwàsí àgbáyé àfáwá.
1: Ẹ rí kó tó bá jù kínní ilé.
3: Àánú ọlọ́run.
1: A kò lórí atẹ́gùn ẹ rẹ̀ sí ìsọ fún yín. Àánú ọlọ́run bọ̀ wá bá wa náà.
3: Nna rahmatulahi kọ̀rí bọ́m. Ẹ̀sánu àìsùnmọ̀ kùnà.
1: Gómìnà ń gbọ́ bá a ti ń sọ̀rọ̀.
3: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ọlọ́run ọba gómìnà gbọ́.
1: Ọlọ́run ọba gómìnà sì ń gbọ́.
3: Yóò sì láwọn tí máa rán.
1: Yóò sì láwọn tí máa
3: rán. Àṣewọ́ yòdìrí kùnà ẹ̀sánu àìsùnmọ̀ kùnà.
1: Àbọ̀ ẹ̀ wà sílẹ̀.
3: Now.

0: Ẹni kéwú tí ọba tẹ̀lé ń tọ́ bá ké.
1: Òun náà láfà tọkọ.
0: Kéwú ṣe ìtaní ni.
1: Àfà rẹ̀ nu, àwọn stars wọn.

0: òun náà ni ẹ̀fà ẹ̀bì tán ṣe àtàlákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀kejì
1: pé ara 25
0: ara 25 tán ní náà ìfọ́ àtẹ́lẹ̀kejì tí wọ́n ń ṣe lọ ṣe ẹ̀mọ̀ pé malam abrahamu ni abrazak òun ni òjò kojú ti owó kwara ńbẹ ṣe ẹ̀mọ̀
1: àgbọ̀yẹ ẹ̀yìn rẹ̀ ń ṣàlàyé
0: ẹ lọ wo position tó náà ń wà lónìí ó ti tó ẹ̀mẹ́ta tí malam abrahamu ni abrazak tán ti rí pẹ́ rẹ̀ ọ̀nà tí ó ti tọdún
1: mẹ́rin
0: tán ṣàtúnṣe rẹ̀ pẹ̀lú kí ìjọba tó wà ń ta ẹni pé ìjọba malam abrahamu ni abrazak kì í ṣe ìjọba àpà kì í ṣe ìjọba pé kì í ṣe ìjọba wa ní ṣiṣẹ́ yìí lọ ẹja pátí àwa náà mú tiwa lọ́tún inú nǹkan tí malam abrahamu ni abrazak jẹ́ káwọn aráàlú mọ̀ ni pé alówó tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí owó ará ìlú ni owó èmi àti yín ni owó onírú owó aláta òun ló padà dín tí wọ́n ń sẹ́ǹdì padà sí wa tó jẹ́ allocation tí wọ́n láti fẹ́ dá owó onírú àtowó aláta òun nípadà di internal generated revenue mo sì lè ṣàlàyé rẹ fún yín.
1: kẹ́ ẹ lè wá kó papọ̀ mọ́ àlàyé tẹ fẹ́ ṣe ọpọlọpọ sọ pé kwara tàná kwara tòní tẹ bá ní òjọra wọn pé owó tó ń wọlé sápò àwọn méjèèjì ní òjọra wọn pé kwara tàná owó tó ń wọlé sí kwara tàná ó kéré jọjọ kwara tòní owó tó ń wọlé ó fẹ́ lọ bí ìlọ́kù mẹ́ta mẹ́rin márùn-ún pé ṣùgbọ́n àfẹ́ rí níta lè fi ṣe pé agbélórí òṣùn ó sì lọ déédé bákan náà ẹ bá ń ṣàlàyé àṣàlàyé.
0: yorùbá máa ń kòwe kan pé ọ̀tẹ ni kì í pa odò ọ̀yà torí wípé kò sí ní tẹ́ ẹ ṣe opposition ó rí bíbà pé ẹ̀sìn kankan náà ni àti wípé tán bá ń sọ̀rọ̀ òun lé ti ará ìlú ará ló mọ̀ pé ó dà pàwọn ilé yìí ò mọ nǹkan tó kàn nọ̀rọ̀ wọn nísì fún yín ní ìdí wọ́n ń sọ pé owó táwọn ń gbà lánàá kò tówó tí wọ́n tìjọba tò ní gbà lánàá tànátàn gbà kí ni wọ́n fi ń ṣe ṣé báwo là ń sọ yìí èyí tán ń gbà òun náà bó ṣe mọ kí ni wọ́n fi ń ṣe ká wá ṣàlàyé fáráàlú tàbá gbà tá à ń gbowó tàná o a ṣe eléyìí o tàbá ṣe eléyìí wọn ò sanwó òṣìṣẹ́ ìbá ń lọ bí ọ̀rọ̀ ní education ń sìn wọn ò sanwó òṣìṣẹ́.
1: ṣùgbọ́n ńgbà yẹn mọ́gbà wípé recession gbogbo nàìjíríà náà ló kárí
0: ńgbà. wọn ò gba bailout wọn ò gba paris club ókè bí wọn ò ṣe wá sanwó òṣìṣẹ́ yìí náà lánàá yín sí ṣé ẹ gbọ́ pé tíjọba wọn fi parí wọn jẹ́ ṣẹṣẹ lówó ṣé wọn jẹ́ ṣẹṣẹ lówó ṣé wọn jẹ kọmíṣánná lówó aráàlú ni wọn ń jẹ lówó torí pé wọn pa aráàlú ò lè ṣe kankan fáwọn wọn mọ báwọn ṣe ń pàpà pín àti báwọn ṣe ń pín láàárín wọn aráàlú ni wọn fún gérígérí bàárà nǹkan tí gbogbo wa mọ ẹ jẹ́ kí n sọ fún ìgbà tí malam abrahamu ni abrazak wọlé ìgbà tó akumulétì gbogbo owó tí wọn jẹ wọn gbé láti 2011 wọn ti ń jẹ wọn lówó bọ 2011 wọn ti ń jẹ wọn lówó tó ṣe tún ká yàtọ̀ fáwọn tó yẹ pé wàhálà promotion cash backing èyí wọn ọ̀tọ̀ kéèyàn kẹ́ jèèyàn lówó lásán ní 2011 ni ẹ wá jẹ́ kí n ṣàlàyé fún yín nípa èyí tá à ń sọ̀rọ̀ wọ́n wá sọ̀rọ̀ pé àwọn owó àwọn tó tà ní wọ́n á béèrè lọ́wọ́ yín wípé owó wọn bí ò ṣe tó tà náà yẹn ǹjẹ́ wọ́n jẹ kọmíṣánná lówó oṣù tán fi parí ǹjẹ́ wọ́n jẹ ẹ̀ṣẹ̀ lówó ojù tán fi parí àwọn agency chairman tán láwọn yàn lọ́tún lóta àwọn board member ǹjẹ́ wọ́n jẹ wọ́n lówó oṣù kí ló tó yẹ pé aráàlú ni wọ́n rí jẹ lówó oṣù
1: kó mọ̀ jẹ́ pé
0: kí ló dé tó jẹ́ pé aráàlú ni wọ́n san gérígédì fún
1: kó mọ̀ jẹ́ pé àwọn commissioner náà ń gba gérígé bóyá aráàlú ni
0: ògbọ́
1: ó
0: lè
1: aráàlú ni ògbọ́
0: ni tó yà pa aráàlú ògbọ́ sì bá rí inú fáìlì aráàlú ni wọ́n jẹ́ ń gbèsè tíjọba tò ní wá clear gbogbo ẹ̀ báyìí kò sẹ́yìn kan tíjọba malam abrahamu ni abrazak jẹ lówó mọ́ pẹ̀lú gbèsè tán jẹ kalẹ̀ lánàá including the cash backing including the promotion exam in fact 2026 promotion exam báyìí wọ́n ti bẹ̀rẹ̀ báyìí gómìnà bàbá
1: láwọn òṣìṣẹ́ ìjọba
0: so ibi tá à ń lọ ni pé mo fẹ́ ká máa mú ilé ọkọ̀ kan ṣe ilé rí ọ̀rọ̀ ọ̀nà yẹn as I said earlier F9 ni because ẹni tí ò bá mọ ibi títí ń bọ̀ kò ní mọ ibi tó dé kò dẹ̀ ní mọ ibi tí ń lọ
1: ibi
0: tá a ti ń bọ̀ lánàá ẹ máa gbọ́ ibi tá a ti ń bọ̀ lánàá ló divine position tá a fi lè kọ́ máàkì pé ibi tá a wà lónìí o a lè fi compare ibi tá a wà lánàá ìyẹn ò túmọ̀ sí pé ibi tá a wà lónìí pé a ti dé 100% pé kò sọ́nà kan tí a ní láti tún ṣe mọ́ o ìmọ̀ bẹ́ẹ̀ nígbà tí mo sọ
1: kì í ṣe pé bí àjọba tí ì ṣe wú ọ̀nà
0: tí aṣọ tá a wọ̀ lánàá ni ó dìtámì aṣọ òwú láwọ̀ lónìí bá a ṣe rí lánàá ni ó dìtá mi pé ṣé in progress lónìí ni àbí bí mo ṣe wà lánàá náà ni mo wà àbí mo tún wá ń padà sẹ́yìn kódà bí mo ṣe tún wà lánàá tún dá bí mo ṣe tún wà lónìí lọ òní ni ó júwe so òní tí ó júwe òní wá ń ṣàlàyé fún yín pé òní ń júwe pé ọ̀làwà ní kwara yìí ó pọ̀ gan níbi ìjọba àná òní wá jẹ́ yíwa pé náà lónìí ta wà yìí ò nípò ètò ọ̀nà o a kíjọba òníṣẹ́ ń sọ̀rọ̀ pé bóní ṣe rí yìí ń júwe pé ọ̀la ó da tàbá síyàn
1: pé ọ̀la ó da
0: bóní ìyá yìí sì tó ṣe da yìí sì ń júwe pé àná wa ó kù díẹ̀ káàtó
1: ìjọba náà jẹ́ pé n tẹ́ ẹ̀ sọ ni pé òní ò tí ì da àná kò da lọ́ọ́ fi ní òní
0: ẹ máa gbọ́
1: e tun wa lola o da
0: e ma gbo
1: je pe ni o ti da na ni
0: ara ara to ni ba da ta si siyan yo mo da si ni ntumo kan ti mo nso niyan tori pe a ti fo ni compare bana se ri a ti pe a na o da nipa etu ona se ti get isin ki lo ta fi mo pa na o da ni bi etu ona se bi ntin jobo ni ise lo je ka le ju pe ah bana wa se ri yo ku de ka to se e ti get gan ti mo nso la iba yen sin so ta ba wa mu baun ta wa si yen tumo ni pe kini o mo se yo mo da si lo ni yo mo da si lo ni yo mo da si lo ni nipa etu ona ni yen eje amele keji abi ki ma ba lo
1: now elete
0: lere eto eko
1: eto eko
0: be lere to or education eje ka be lati le eko grammar ngba ti malam abrahman abrazakide olohun fun won lanfani ise kan mu ise en ti mo pariwo ama se won speak ju ariwo gan lo te ba wu te tan ko si ni mo koko ka kiri gbogbo bi to leto ka won di leyo ko kan kini sele mbibi kini sele mbibi kini in fact te ba lawon pictures won lo ni gba na e ri bi ti won ti wo ke ba te pe lati nu class ni won ti wo sama
1: lawon ile eko
0: lawon ile eko alako bere wa ti grammar now gba ti mo lawon pe ke gbogbo nkan ta wa nri e je ka gbe gbimo dide ti won ba wa sise yi lase yege ohun lo fa en to ba n te da na fi gbe n ta n pe ni Kwara Land wa si Kwara Kwara Land awon ajo kan ni ti won lo lewo pe bo ni ile eko se ri bo la keko se ri nbe bo leni ti n koyan na se ri ati bi ti n koyan mo ni anfani lati je beneficiary ti mo apply ni o ti won gba mi sise lawon Kwara Land ni gba na lohun in fact gbogbo ona te ri ti n da kole oko kan anfani Kwara Land ni mo je ngba yen tori pe won post mi si offer they have 49 primary school ni offer ten wo yen to je primary school I can tell you for free pe gbogbo 49 primary school ti ba ni kin sayo lotun lo si primary school to se bu yen ta ni ah eleyi ti e se mari yi ko pe marun
1: ninu
0: 49 primary school to wa lo fa ngba na lohun
1: te si to gbogbo e
0: gbogbo e patapata because ke se pe kan to lo le se se se re o won fun wa ni awon tech kan to pe te ba mu dani bi te ba wa won ori e bo lo take picture pelu gpx ngba ta nso yi akakiri gbogbo in fact head day school mi bayi e mo bu mekun loju ni o saga joko awon teacher gan bench e pe ya to wa laarin ti ati bench
1: o to odun melo te ti
0: se I'm talking about 2020-2021 there about tin ba gbagbe la se nkan ta nso yi now ngba ta se awon kan won yen tan tawa give report like from offer be won post mi si
1: okay
0: local government merin ni governor ni kan fi se sample gba ti mo nso yi offer wa nbe ilorin west wa nbe ilorin east wa nbe and one local government in Kwara South I mean Kwara North o fi je local government merin gbogbo awon local government merin ta lo yi ohun lo je bi pe yan se case study pe yan fe se nkan in fact n ba so fun yin error ni so governor ni lati bere ise lori pe bo la se fe reform ntin je primary school wa a soro npa igbagbadu awon osise o a soro npa igbagba awon adu awon teacher o a so awon incentive to e kan mo a kan soro npa school structure ibi tan ti fe mo ko awon mo bo le ko se e wo bi ta wa yi nisin gbogbo en worry a pe nu orun ni bayi iyan ti ma wi e fun bi iyan ti ma wi si fun di se en get me nisin so malam abraham o ko sise yen na te ba de wo gba yen governor lo won se program kan ninu banqueto tan salaye position ta won primary school wa wa leyo ko kan ati structure ni o ati bi class ni ata won gbogbo e bo se rile de ngba yen governor salaye gbogbo ara ilu pe to nkan tin sele lori primary school wa lele ko wa mo lere yin o nikan o mo fe so fun yin pe awon ajo kan be tan ma ran awon state lowo federal government na lo gbe won kale pe te ba ti seto yin bibi awa no support yin bi ara won la n pe ni universal basic commission tan pe ni UBEC yi ijoba na awon le UBEC ko ni Kwara na
1: won le won
0: yo da fun yin e lo ba won gege bi ajo ti ma n se ikunpa fun yan pe a need kan ba fe education wa yoku de ka to so yesin won si ran yin lo won si powo fun e si divert owo si nkan mi
1: ki won fowo se
0: amo
1: a ti ba so pe won divert owo
0: won da tori ke e ma gbo yin salaye fun yin n ta fi mo pe won divert owo ni pe UBEC ta wa so yi wa blacklist Kwara pe a eyin yo se ba dowo po tori pe n ta ni ke fowo se a wa ha ri nkan kan in terms of won ninu report gan terms of how UBEC ni pe mo wori ati nkan te ni ka si on ti gba tan yu be ki wa le bia a ni ese leyi a ri keke be a ni ese to a ri a en yo se ba do wopo ni yu be ki vi se sako ni kwara ti yu be ki ba sako ni kwara en to ba ma mi ni en tumo si pe education wa ti di zero it isn't je education ta wa believe ni pe n te ba se lati omo to ba wa eleko akobere bo n pe yoruba
1: alakobere
0: primary school the same thing to vide secondary school ni yu be ki lo sako ni kwara malam abramanda razaki gba tan wole ni won to yubeki yi lo pe kile to wa to ye ka won ara bi isan ti won san ni malam abramanda razaka sara ta 400 million won da kale fun catapult fund that if you support yi pe ka won tan so yi kan pada si kwa e wa wi so ti awon tan so yi to wa da pada nigba tan wa si kwara tan pada si kwara e lo wu across all the 16 local government I cannot boldly say per word but I can say across all the 16 local government ko sibite ni bowo yubeki nbe loni
1: ti won sise nbe
0: ti won sise karakara bi se to nba en so nisin construction reconstructions borehole toilet and the rest are also ongoing bi se nba so about 898 lo tun lo lo bayi labe ajo tan so
1: ko se lawo leko alako bere
0: lawo leko to bere ati secondary school grammar ni awon ti mo so ko tu wa mo be labe ijoba malam abramon abrazaki bi zin ba yin soro lo ba yin sin ko si o si se akeko kan ti won je ni salary
1: ni ara wa ko si ko si o
0: si se oluko kan ko si se oluko kan ti won je ni salary wa sende mu ko si o si se oluko kan ti won je ni promotion o di melo o di meji ko si o si se oluko kan tan je ni cash parking iwon salaye fun yin pe nijoba ana nijoba ana elomi ti due fun promotion ko bo si bi abi level 10 won gbe sibe o ti due fun 12 ko bo sibe o ti due fun 14
1: te si ri ari daje
0: e ma gbo ah gbogbo awon tan so ni malama abraham ni abraza ki ti yanju papata papata ki la fi so po to ge gbogbo ta kan ta fi so ko to gẹrẹ ni tawon kan tin tro to gẹ si nkan mi lo ni bayi
1: ninu oro te nso ye jawo bayi ninu agbejade yin comrade eyin awon kan so ti won ba so won so pe ah ijoba na te wa te ijoba ti Kwara ta na ta nso yi te ni leka eto eko won ah se bi ijoba yin na ko to di pe ijo Kwara ta na won gba won osise kan sise pe kan wa sise oluko ni igba ti ijoba ile ti Kwara to ni de won da won le asen wa be se yibo won won da won le won te pe oro na o dile ejo ko dile ejo o jade pe kan gba won pada sugbon sibe won ni ijoba o gba won pada o kan ni ani to ba ni

0: àwọn òde lájire.
1: Ó dára gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe ní ẹ̀rí kankan tí Kwara tàná jẹ́ lẹ́gbẹ̀ẹ́ Kwara tòní tàbí pé ẹ̀tí ẹ̀rí púpọ̀ ẹ̀kà rí níwọ̀n bá kékeré lórí Kwara tàná Kwara tòní pẹ̀lú iye ọdún tẹni Kwara tàná lò àti Kwara tòní. Ẹ jábọ̀ wáyé kó tó di pé àáwò Kwara tọ̀la gan ọ̀pọ̀lọpọ̀ sọ wọn ní àwọn iṣẹ́ kan náà wà tó jẹ́ pé àwọn Kwara tàná ṣe Kwara tòní wọn pàtì torí náà ọ̀rọ̀yìn lẹ́ẹ̀kẹ́ ní ìjọba Kwara tòní wọn ń ṣe àwọn iṣẹ́ kan tí ó jẹ́ pé àwọn Kwara tàná tí wọ́n ti pàtì kò dá iṣẹ́ kankan kò dẹ́yẹ sí. Ẹ já wo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kátìmọ́ bíi méjì mẹ́ta àbí kámẹ́yọ kan torí àkókò. Ẹ já wo ọ̀rọ̀ Kwara Express wọn ni Kwara Express Kwara tàná ó ń ṣiṣẹ́ kò ṣiṣẹ́ mọ́ ní Kwara tòní àkọ́kọ́ nípínlẹ̀ lórí kò fẹ́ léyìí.
0: Ṣé rí kí ìjọba Mallam Abdulrahman Abdulrazak tó dé Kwara tàná tẹ́ bá ń gbọ́ pé èèyàn ti fi Kwara Express èèyàn ti fi yáwó bẹ́ẹ̀ ni Kwara tàná ṣe sọ Kwara Express dà.
1: Èèyàn fi nǹkan yáwó.
0: Wọ́n ti fi nǹkan yáwó kò sì sẹ́wọ̀n sanwó oṣù mọ́tò ò dáa gbogbo àwọn nǹkan wọ̀nyí ló fà á nígbà tí Mallam Abdulrahman Abdulrazak dé. Ṣé rí àwọn sísítẹ́ẹ̀mù kan bẹ tẹ́ bá ń lò bọ̀ wá yóò dá nìkan tẹ́ padà sọ́fà pé sísítẹ́ẹ̀mù tá ń lò yìí kò lè wọ́ọ̀kì mọ́ ayé ti advance ju báyìí lọ. Kódà tẹ́ bá ń tọ́ because there was a time tí Mallam Abdulrahman Abdulrazak tẹ́ bá rántí dáadáa tẹ́ bá lọ wo gẹ́gẹ́ bá structure yẹn bẹ́ẹ̀ tán tún gbogbo structure bẹ̀ yẹn ṣe pé at least àwọn fẹ́ẹ́ rí fọ́ọ̀n kínkínní yìí padà sí bó ti yẹ kó rí. Àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ ló àfìgbà tí Mallam Abdulrahman Abdulrazak padà transfer àwọn kò ní section yẹn torí wípé ó ti wà so corrupt to the level pé ẹni tó bá fẹ́ ṣe bẹ̀ yẹn sì ìyẹn gbọ́dọ̀ rí fọ́ọ̀mù rẹ̀ kí yẹn kó àwọn òṣìṣẹ́ mi débẹ̀ kí yẹn yan chairman mi kí yẹn yan gbogbo àwọn nǹkan mi ní Kwara Express ni. Òun ló fà sọ pé nígbà tí Mallam fi dé ká ní wọ́n bá ń lo Kwara Express dáadáa bó ti yẹ kán lò wọn ò ní jẹ wọ́n lówó oṣù. I think if I can remember ó dà pé bóyá bíi 4 or 5 years ni wọ́n fi jẹ wọ́n lówó oṣù
1: tán
0: bá sì papọ̀ láwọn òṣìṣẹ́ bẹ̀. Ìgbà tí Mallam dé lò pé lè dà yín lẹ̀ ni wọ́n padà fáwọn míì sí Kwatma ni wọ́n fáwọn míì sáwọn position míì wọ́n fáwọn míì sáwọn ministries míì káàkiri pé at least kẹ̀ mọ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ because position ti Kwara Express yìí wà ó ní di total reform.
1: Pé kì í ṣe pé wọ́n dà wọ́n ṣiṣẹ́ bẹ́ẹ̀ lẹ̀.
0: Ọ̀dà wọn lẹ.
1: Ó dára pẹ̀lú àwọn tẹ́ wí yìí mo fẹ́ kẹ́ ẹ dátọ́ mi díẹ̀ náà. Ẹ̀yin aráalé ètò tẹ́ ń gbọ́ Kwara Progressive Hour òun náà ni tó jẹ́ wákàtí ìtẹ̀síwájú ti Kwara níbi tí a ti ń fojú wò lónìí lórí ìṣèjọba ní Kwara lónìí lọ́la. Ẹ má gbàgbé òkè Comrade Babatunde Zikrulai Ayinde tí wọ́n jẹ́ coordinator Kwara Progressive Media ni à ń gbà lálejò tí wọ́n ń sojú lórí ètò fún tòní. Ẹ jẹ́ ń bomi làádíẹ̀ kí àlejò wa náà kí wọ́n ríbi dá tọ́mì ta bá sẹ́rí padà dé àáwò Kwara tọ̀la ká tún sí ojú òpólẹ̀ ní fẹ́yìn aráalé kẹ́yìn náà dá sí ká tún wo èèyàn méjì mẹ́ta lórí bẹ̀rẹ̀ lẹ́bẹ̀ẹ́ ẹ kú kalẹ̀.

0: bẹ́ẹ̀ni gbogbo wa náà lájọ gbé nàìjíríà gòkè àgbà torí pé a níbòmíì ta lè sá lọ orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè gbogbo wa náà ni ìpínlẹ̀ kwara ìlú wa náà ni yóò sì mọ tẹ̀síwájú bí àlejò mi ṣe sọ kwara progressive hour náà lè tó tẹ́ ń gbọ́ ní kanada amọ́dé 88.7 fm ní ìlú ti lọ́rín pẹ̀lú ọlá tí ìrìnwájú ògùn níyọ̀pá ibi ti àlejò mi ti àjọ ń fojú wo ọ̀rọ̀ kwara àti ìṣèjọba lánàá lónìí àwọn náà ni comrade babatunde secret lai ayinde tó jẹ́ coordinator kwara progressive media bí mo ṣe wí lẹ́ẹ̀kan ẹ káàbọ̀ ẹ sì kú òun látàárọ̀ sà tó à ń sọ nípa kwara tàná tòní ẹ jáwo kwara tọ́lá bó o ní kwara tọ́lá bó o ní kí ni ká máa retí nínú kwara tọ́lá bó o ní ṣeré.
1: tí a bá fojú wo kwara tòní báyìí tí àwọn ọmọ kwara tó sì ń bá ìjọba malam abdulrahman abdulrazak lọ gbogbo wa náà rí i pé kwara tún dá sí ní lọ́la pẹ̀lú ìgbésẹ̀ tí malam abdulrahman abdulrazak ń gbé so far tá a bá kọ́ wò láti rí i pé gbogbo àwọn achievement

0: lórí social media èmi ọmọ yín ni pretty by me. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bola Kalẹ Street, Cherry White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn. Ibẹ̀ gangan ni ilé mi. Gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 a.m. every day. Mo ṣe máa ń keep fit lélẹ́yìí. Ẹ̀rí shape mi ni kàn sí ọgbà ọmọ lótú yìí.
1: Ó mà ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè, fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn, ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
3: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.

ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ ni ẹkùnrin rẹ iléeṣẹ́ arẹ́lẹ́yẹ ti kéde wípé òní ni ìgbésẹ̀ yóò tẹnubodò káwọn èèyàn ti fohùn lédè lórí èròǹgbà tí wọ́n fẹ́ sọ lórí àbádòfin aṣèdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀-èdè yìí kìsànà yóò tẹnubodò ní aago márùn ìrọ̀lẹ́ òní ọjọ́bọ̀ ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún tá a wà yé wọ́n ké sí àwọn ọmọ ilẹ̀ yìí kan fohùn lédè lórí ìwòye wọn lórí ṣíṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ olórí òṣìṣẹ́ ní iléeṣẹ́ ààrẹ tó jẹ́ alága ìgbìmọ̀ amúṣẹ́yá iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí lórí àbádòfin aṣèdásílẹ̀ iṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí fẹ̀yìn gbọ̀ngàn bíi àmìlà ló kéde ọ̀rọ̀ náà ní àná gẹ́gẹ́ bó ṣe wí ìfukulukun ọ̀hún ni wọ́n ń ṣe á jẹ́ kí àwọn sọ̀wòye wọn pàápàá jùlọ lórí àbádòfin ọ̀hún tí wọ́n ń gbèrò rẹ̀ ó tẹ̀síwájú pé àwọn ẹni wọ́n fún àǹfààní láti sọ ìwòye tó nítumọ̀ lórí ṣíṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ kà máa kí owó òṣèlú bọ̀ ẹwẹ́ ó ṣe àfikún rẹ̀ pé ìfikùnlukùn tó ń lọ ọ̀hún kò ní ṣe àkóbá fún ojúṣe ìlẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí tí wọ́n ní láti ṣe àgbéyẹ̀wò sí àbádòfin ọ̀hún kò di pé wọ́n buwọ́ lù ú. akọ̀wé àpapọ̀ fún ọ̀rọ̀ ìpolongo nínú ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC Bolaji Abdullahi ti di ẹbí irú ààrẹ ilẹ̀ yìí Bola Tinubu lórí ọ̀rọ̀ kan tó ń fa awuyewuye tó lédè látẹnu Sẹ́nẹ́tọ̀ Francis Fandaunse tó dìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lópin ọ̀sẹ̀ yìí Abdullahi nígbà tó ń sọ ìpàrọ̀ ròyìn lánàá ṣàlàyé pé òun ò dẹbi ọ̀rọ̀ òun ru Fandaunse àmọ́ ó ṣe ti Fandaunse ó ní ó ń ṣe ìtumọ̀ sọ̀rọ̀ kan tó dé láìpẹ́ yìí láti ẹnu ààrẹ Tinubu wípé ọ̀rọ̀ ìṣèlú kò túmọ̀ sí pé ó gbúdọ̀ tọ́ àmọ́ ó kan mínú pàápàá jùlọ lórí bí wọ́n ṣe ń kó àwọn ológun lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí Abdullahi ṣe wí ó tẹ̀síwájú wípé ìgbésẹ̀ àwọn ọmọ ológun tó lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ti jẹ́ káwọn máa kan mínú lórí ìwé tó dìbò wọn yóò ṣe wáyé nínú ìròyìn mìíràn ìgbìmọ̀ àwọn àlùfáà ìjọ kátólíìkì nílẹ̀ yìí ti ẹkùn mẹ́kọ̀dé takò ìgbésẹ̀ àpọlẹ̀ yìí tó ń gbèrò láti jẹ́ kí wọ́n lo ìpínlẹ̀ benue gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tó lè ṣe ìdánrawò fún ètò ọgbà ìdánrajẹ̀ lórílẹ̀‐èdè yìí ó ṣàlàyé pé ìgbésẹ̀ náà ò ní ó jẹ́ nǹkan tó ń ṣe àkóbá fún ìlànà abínibí àwọn èèyàn agbègbè ọ̀hún àtẹ̀jáde kan tó lédè láti ọwọ́ alága ẹgbẹ́ àwọn àlùfáà ọ̀hún ẹni ọwọ́ joseph tefa peba tẹ̀síwájú tó sì kàn mínú pé àpọlẹ̀ yìí ló kùnà láti kàn sí ìjọba ìpínlẹ̀ benue lórí ìgbésẹ̀ tó gbé ọ̀hún gẹ́gẹ́ bí àwọn àlùfáà ọ̀hún ṣe wí ìpínlẹ̀ benue ó ní ó ti ń kojú ìpèníjà ìkógunjàlú pàápàá jùlọ ìpànìyàn ó tẹ̀síwájú pé ìpínlẹ̀ àpapọ̀ ló ṣeé ṣe kí àwọn èèyàn máa láǹfààní náà láti máa ja ilẹ̀ àwọn èèyàn gbà. ní ìpínlẹ̀ èdò iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ẹ̀ka tìpínlẹ̀ èdò ti pàṣẹ kan ṣe ìwádìí tó nípọn lórí ẹ̀sùn lílọrin lọ́wọ́gbà tó fi kan àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó ń ṣiṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ọpẹ́là ẹ̀sùn lédè nù fọ́nrán kan tó ti gbìnàyà látọwọ́ àwọn èèyàn kan tó fi ẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kan gbà wọ́n mú wọ́n sì fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n jẹun ìgbẹ́kùnkùn wọ́n sì gba owó tó tó mílíọ̀nù kan náírà lọ́wọ́ wọn kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo CP Patrick Dahal ti pàṣẹ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tọ̀rọ̀ kan oníkan farahàn ní iwájú ìgbìmọ̀ àtàgbé kalẹ̀ tó sì tẹ́ke sí àwọn èèyàn tọ̀rọ̀ kan farahàn níwájú iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún bó ṣe bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn náà. ní ìpínlẹ̀ Sokoto ìjọba ìpínlẹ̀ Sokoto ti buwọ́lu owó tó lé díẹ̀ ní bílíọ̀nù kan àti ààbọ̀ náírà láti ra alùkùkù bàjáàjì tó tó ẹgbẹ̀rún kan tó sì pè fún àwọn òṣìṣẹ́ aláàbò láti rí i pé wọ́n gbégi dínà ìkógunjàló láti pèsè ètò ààbò káàkiri tìbítòrò ìpínlẹ̀ náà. àtẹ̀jáde ọ̀hún ó ní wọ́n fi ẹnu kò sọ̀rọ̀ náà níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìpínlẹ̀ Sokoto tó wáyé ti igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀hún Idris Muhammad Gobi sì darí rẹ̀ àtẹ̀jáde tó lédè láti ọwọ́ adarí ọ̀rọ̀ ròyìn àti ìpolongo nílé ìjọba ìpínlẹ̀ Sokoto Abubakar Bawa ni òní ṣàyẹ̀pẹ́ alùkùkù ọ̀hún
oni won fi kun awon oko agbota mi toto meji leni ogota ti won ra fun awon sise alabo latowo ijoba ipinle ohun tana owo toto bilionu lona meta dinogbon naira le lori ni ipinle ondo commissioner fun oro idago to je agbejoro fun ijoba ipinle ondo olukayode ajilo taki owo fun awon balaye kan ma so a fi won bi ton fi awon eyan pa mo se ajilo lo fun nigba to so lana ti pade olojo meta kan ton gbe kale nilo akure fun awon obalaye latowo ile ise ijoba ipinle ondo to wa ni janu ijoba ibile ati oyejije ege osewe oni awon balaye kan ise won ni ibamu pelu ofin ajilo kesin lo wi pe awon balaye won neto labi ofin laye fi eyan pa mo amo won neta si gbe se akin fun idagbasoke awujo won lati ipinle kora ile ise olopa leyi eka ipinle kora fa mo fi gbe afurasi kan to je omo iko ajinigbe tan koruko re oruko re ni sanda aleyu lori esun wi pe o ngbiyanju lati ra ibon AK-47 ni owo to le ni bilionu kan ati abo naira ju abile kayama ni ipinle yi agade kan to lede ni oni latowo alukoro fun le ise olopa leyi eka ti ipinle kora adetun ijire adeyemi aleyu pampo ofin gbe latowo awon egun ton dekun a isele jinigbe ni ipinle yi ni ojo keta osu kejo run ta waye won fi die mule iko won kefe iko aleyu oni o fe ra ibon ohun latowo enikan ton je aleyu muhammed amo ni bayi o ti fi akete ba le se olopa tenumo iko awon sise olopa lo bere wadi won se pe aleyu won gbamu ko di pe ori ibon ohun ra o fi die mule na ti jade na ipa fo je pe looto oni on lowo inu igbese lati ra ibon ohun lona ti o bofin mo iroyin ekunre ni amuwa se ti gbo yin lati kanin diamond 3.7 to wa ni lorin ni ipinle kwara leyin isimi ranpe yi a lo si ile okere ni ile japan won se bu enu atelu abewo to lede latowo are ile russia sere kusu kan to fafanfa lan ile russia ati ile ukraine russia ati ile japan lekan si akin pe eku ikale

0: gbogbo àwọn ẹ̀dá tí wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n láwọn nìkan làwọn gbọ́n.
1: Aláwọ̀ ni kíbla náà ni akọrin.
0: Aláwọ̀ nìkan ló yé àwọn nìkan ni wọ́n mọ̀. Àníjọ́ tí wọ́n bá fagbára jóná, òmùgọ́ sọ̀rọ̀ sí wọn. Àkọ́bí tó bá mú kan lẹ̀ tó padà di tiẹ̀. Wọ́n padà tó wá mọ́ sọ lójú ara rẹ̀ pé ṣe gbólóhùn gbọ́n. A sì gbọ́ tí wọ́n sọ ọ̀rọ̀ àgbà tí wọ́n wí ọ̀rọ̀ àgbà tí wọ́n.

ani ka fo gbọ ọlọgbọ ni ki je pe agalo agbalomugo ki je ka pa gba ni were akọbi ki je ka pe agba lasere gbogbo ẹda to wa lo ngbọn be e ka ri egun ogbon egun ogbon gan ni o ṣùgbọ́n bó ti wá wù kó èèyàn gbọ́n tó téèyàn bá gbọ́n tó fi kanra jẹ́gbọ́n sólé gbogbo ọ̀rọ̀ lọ́mọ̀ gbogbo nǹkan lóye mọ́mọ̀ jẹ́ ó dijọ́ tí wọ́n mọ̀ sọ pé ṣebó lòun gbọ́n ẹ fi lẹ́nà o ṣé kò gbọ́n mọ́ ni ó lòun gbọ́n ẹ fi lẹ́nà o. Àlá àdúpẹ́ fọ́lọ́wọ́ bá mi àláwùrà bí gan. Ọ̀dà ṣé ọgbọ́n máa jẹ́ kéèyàn olówó. Ṣọgbọ́n máa jẹ́ kéèyàn ní ọlá. Ẹ ọ̀gbọ́n tí wọ́n máa sọ ọ́ ni pé owó ọ̀là kò ṣeé dá pamọ́ bí àjọ. Àkọ́bí ẹni tó wá lóhùn wọ́n ẹ̀yà kí wọ́n pé ẹ̀kú ọgbọ́n o. Ṣùgbọ́n ẹni tó gbọ́n táwa mọ̀ pọ́ gbọ́n tá a lè pè lọ́lọ́gbọ́n. Ẹni tó gbọ́ tó lóhùn ọ̀gbọ́. Ẹni tó mọ̀ tó lóhùn ọ̀mà. Lọ́sàn fún ọ lórí ọ̀fẹ́ rẹ̀ ni ẹ sọ ti ẹ sọ ti ẹ sọ ti òun wàá mú yọ àṣọ ọdún odidi lọ́dọ̀ ti ẹ̀. Irú ẹ̀dá bẹ́ẹ̀ yọ wá níbẹ̀ ti sọ yìí ọwọ́ a ṣẹ̀ṣẹ̀ wá yé mi báyìí àmì mi rò pé tá a ṣe báyìí.

àgọ́bí irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ àwọn ni wọ́n gbọ́n. ọgbọ́n tá a gbọ́ tìlú bá fi tú ẹ̀dá kùsẹ́ kì í ṣe nàndó lolúwa rẹ̀ èmi ò mọ́ kọ́ mẹ́ ta lé fún kọjá nàndó àgọ́bí wòkè wojú mi máa ṣiṣẹ́ lọ. orí ọ̀pọ̀lọpọ̀ ọdún rẹ̀ tọ́lọ́padà wá ṣe bẹ́ẹ̀ tó yí bá wọn lẹ́sẹ̀ irú ọlọ́run agbẹ́ ọlọ́gbọ́n tí bá ṣe kádàrà ọlọ́run tí bá ṣàkọọ́lẹ̀ ẹsẹ̀ bí ẹlẹ́gbọ́n ni èmi ò lè fi kádàrà sí njọ́tẹ̀ púrúfù pé ẹgbọ́n fà wá èmi ò lè fà kọ́ọ́lẹ̀ sí njọ́tẹ̀ wúwà pé everybody lọ́gọ́ ẹyin nìkan lọ́lọ́gbọ́n ọ̀jọ̀gbọ́n ààrẹ wa. Àkọ́bí àdéhùn jẹ́ àjọṣe sùúrù pẹ̀lú ara wa.

0: àwọn tá pè lágbo ẹ̀dá tílu òtúmọ́ lórí ẹ.
1: Ẹnìkà wọ́n sì jẹ́ wọ́n lé.
0: Àwọn ni wọ́n gbọ́.
1: Ẹni yá wọn lówó bí ó ṣe kú lè ń lépa.
0: Ìwọ́n ń tiẹ̀ bí ẹnìkan ibi ọgọ̀dẹ́ ni tó ń pè lọ́gbọ̀n ni ẹjẹ́ àfọgbọ́n lọ́gbọ́n sọgbọ́n.
1: Ọmọ ìyá ẹni.
0: Ọ̀sá gbọ́dọ̀ ọmọ rí ẹ̀. Ẹjẹ́ àfọgbọ́n lọ́gbọ́n sọgbọ́n.
1: Ẹni agbẹ́kẹ̀lé.
0: Ọgbọ́n lónìí èrè ẹ̀mí ni wọ́n tún pè é. Ọ wá rí wọn bí ẹnìkan ni ọní ọ̀sẹ́ ni dọ́gbọ́n dúnra bí. Àkọ́bí bóbìnrin bá gbẹ́ jù kò ní jèrè ọkọ kò ní jèrè ilé ọkọ. Àkọ́bí pọ́kùnrin bá gbẹ́ jù yóò fàyà sàlẹ̀ yóò fàdé sáyà. Bẹ́yẹn bá lóun gbọ́ yóò dẹni ẹ̀tẹ́ ní àbùkù láwùjọ ni. Orí àfèmí nínú wọ́n wá sọ. Àfèmí àfèmí tí kí ni wọ́n alákọ̀ọ́kọ́ sọ tọ́dẹ ní àbùkù tọ́dẹ ní ẹ̀tẹ́ tọ́dẹ ní yẹyẹ.
1: Ọmọ àgbájé Ọlọ́run ló kú bí ẹ̀gá.
0: Àkọ́bí kìnìún wá lẹ́ẹ̀kejì náà ni ó sọ ọláfèmí àfènìyàn.
1: Gbogbo wọn.
0: Alọjà.
1: Àwọn
0: ọmọ ìlú náà Ọlọ́run gbèsè.

0: so n gbo adebeyan ba gbaju gbobirin ba gbaju ko ni jere ile oko ko ni jere oko ipe ko bokunrin na ba wa ni mi gbo yo fa le saya yo fa le saya yo fa ayasale
1: ani la fin bayi nu olori se bi ego lo je ka
0: abuku nla nla ni benu re to ba ni lari egbelegbe da iwo nikan lo gboju
1: se bi ego lo je ka ye ba wa nu olori ko
0: bẹ́ẹ̀ ni ó ní ẹ fílẹ̀ kò ní gbọ́ ọ̀wẹ́ sá fílẹ̀ ẹ mọ̀ ṣe máa sọ̀rọ̀ ibi tí ó pa ti máa ń bọ̀ wá wọ́n mọ̀ wò ó ràn rà yìí ni.
2: ọ̀pá tó ṣe mí ọ̀pá tó dì í lún.
1: ṣé ẹ̀kọ́ ló jẹ káyé bá wà nù lọ.
0: ó ti àwọn tó àwọn kàríkàtúrò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn kàríkàtúrò tí ń bẹ lé rẹ̀ àwọn alájọṣiṣẹ́pọ̀ tí wọ́n jẹ́ kàríkàtúrò.
2: ṣètúnṣe ni àlùbáyé.
0: ìwọ kọ yìí tó bá jẹ́ pé àwa o ọ̀rọ̀ ẹni dẹ́ ń sọ yìí o báyé rẹ̀ ti rínu kí ló dé tẹ̀ wá ń bá a ṣe láti máa tira wa lọ rí.
2: Brazil, Europe, Belgium, sí Germany, Waterloo, Paris, Espanyol.
0: sọ̀rọ̀ pé gbogbo ẹ̀dá kọ́ ló ká pàgọ́jú ara rẹ̀.
2: àwọn ayé ti máa ń kára.
0: sọ ọgbọ́n ọlọ́gbọ́n ti.

0: ẹ̀ bá tiẹ̀ wá ṣe bẹ́ẹ̀ wọ́n béèrè pé irú ọmọ kéwu ni wọ́n ṣe gan.
1: ọlá
0: yọ méjì tí ń jí tíráàkó lọ́dọ̀ bàbá wa ọlọ́ka ìmọ́mọ́ ọmọdá bí wọ́n bá ti dìde ńlẹ̀ báyìí wọ́n sá wo ewé bíi méjì mẹ́ta àwọn sára wo àwọn sátá bíi méjì mẹ́ẹ̀ pétọ́ eléyìí tóbi tóbi tóbi rè èmi máa ń kó bọ̀ wá dáyámọ́ndì. ẹ ló orúkọ yẹn àti ibi tí a ti pè yẹn ó sì yẹ ká gbẹ nìkan sí o tọ́ra àní pẹ́ lórí atẹ́gùn wọ́n yà gbẹ nìkan láyè sí i. àló orúkọ yín àti ibi tí a ti pè 091-36-55-6952 ohùnmí kárẹ́ nìkan gbà lálejò sí i ohùnmí. Hello.
2: Hello, Kori.
0: Yes, sir. Orúkọ yín àti ibi tí a ti pè yẹn.
2: Báyọ̀ Iyemi láti Ìdọ̀fín Ìgbàna.
0: Ìdọ̀fín Ìgbàna. Ẹ ǹlẹ́ sà.
2: Ẹ kú ètò.
0: Yes, sir.
2: Ọpọlọ yín ò ní jọ́bà.
0: Àmì àti tọ̀dọ̀ yín náà, sà.
2: Omi ọgbọ́n yín à ń bù mu kò sì ní bẹ lágbára Ọlọ́run.
0: Ọlọ́run ni Ọlọ́run ẹja dúpẹ́ fún.
2: Ẹ kúkú ń sọ àwọn tí a gbọ́ gbọ́ ẹni tó sì ní gbò ní gbọ́. Èmi bẹ lọ kọlọ ká mọ àwọn tó máa gbọ lágbára Ọlọ́run.
0: Àmì
2: o.
0: Ọ̀dàbọ̀sà. Àkọ́bí kándídéètì olódùmarè bá Tunde Olúkú bí agogo ẹ̀ṣẹ̀ ọ̀gbìn.
3: Ìlànà tó mọ wọ ọbẹ̀ àlọ́kọ.
0: Ọ̀rẹ́ ni gbégbá ìlọ́jà mórékété mo gbogbo ọmọ gbogbo ọmọ mo gbégbá Burudi.
3: Ẹgbà tó mọ wọ ọbẹ̀ àgbàdo.
0: Àkọ́bí èmi lòjó pa tí ọ̀pẹ́ wa ara tèmi dànù bọ̀rọ̀.
3: Bí wọ́n bá gbé ìbànú tó mọ wọ ọbẹ̀ àmọ́.
0: Méjì wá ni ọgbà ní ṣe ń lé bàbá mi. Ọ̀rẹ́ pa mí ọ̀rẹ́ là mí orí ọgbọ́n ọgbà ni. Gbogbo ọ̀rẹ́ ti ń ṣaájò mi thank you very much. Àkọ́bí gbogbo ọ̀rẹ́ ti ń ṣe léṣù lẹ́yìn mi thank you very much. Bẹ́ẹ̀ bí ara lẹ́tọ̀ láti dá mọ́ ní 88.7 FM ní Mẹ́lẹ́ Ìlọrin. Ìkọ́ olóńgbò ọ̀la akẹ́kù yàrá àgbà àjẹ́. Pẹ̀lú Bàtẹ́ Dòkòdò báyìí nìkún àjìwà. Ìgbà tá a jì fàmọ́ pọ̀ bá rẹ̀rìn àkọ́bí wàá ka àbùkù èmi ló dẹ̀ sọ bẹ́ẹ̀ fún ẹ. Ìgbà tá a jì fàmọ́ ọ̀sán ti kùn mí tọ́ padà sí pẹlẹbẹ. Òun ní bíntín ọ̀sán pé wọn ò yọkùn àìjì fàmọ́ lọ́fà. Títí dọjọ́ ẹjọ́ tá a tún pàdé lérè ètò tá a pè ní bàbá àrà láti dá mọ́ ní 88.7 FM ní Mẹ́lẹ́ Ìlọrin. Túndé Pólùdé lórúkọ tẹ́mi ń jẹ́. Mo rìlíìsì ẹ.

kíyè sí ohun olúwa ń bẹ lórí omi púpọ̀ kíyè sí ohun olúwa fa igi kédárì yàwó a ní ohun olúwa fa igi kédárì ti lẹ́bá lónìí yá ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká sì jùmọ̀ gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó sọ̀kalẹ̀ kó darapọ̀ mọ́ wa lórí ètò ìlọ́sàn yìí ká ní ọba ògo yìí olúwa tó le tó sì ní agbára ní olúwa tó lágbára ní ogun a ní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká sì jùmọ̀ gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó sọ̀kalẹ̀ kó darapọ̀ mọ́ wa lórí ètò ìlọ́sàn yìí ká ní ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun náà ní ọba ògo ẹ̀ka sàn ní gbogbo àyè tẹ́ ti ń gbọ́ mi gbọ́rò yìí lọ́sàn-án tòní

0: any security force kankan iyin pembele eja lo in ti olorun so fun gusa party na o ni yin awon akorin olorun mo to so ko ni pe awon akorin o ni ko yin awon akorin to le yin iwa iwa mi mo olorun awon ni ko yan
1: ki kan se pe ko kan pe awon olorin
0: jo ta mo pe won yan won
1: ni
0: o wa specify o ni awon to le yin iwa iwa mi mo olorun ko so pe awon to le entertain ijo ko le so pe awon to ma je ke gbadun orin ko so pe yan awon to lohun o ni yan awon to le yin iwa iwa mimo olorun so awon to le yin iwa iwa mimo ta ba ma yin olorun o gboro je ninu emi oye si gboro wa nbe ori yin o wa to se oya adua eyan to fe ko ri yin si olorun to so pe ota mi o ota mi te ti o gbo Hey, ni ku o e mi ru o ire ni a soju re ami ori yin konu ori adura ni
1: abi ka pe lorin soji
0: abi ori ṣugbọn eleyin so rin yin so awon nkan oye gbogbo wa ninu orin a gbogbo kan lanu gba abi n to ma wa affect wa ni dispensation ta wa ni pe beat la mo n tele to ba ti dun mo wa tori oba ti dun to ba ti na lujo to dun ninu boya lori yen ti ko yin adura ni awo mo a so de oni orin to ba na no pe ya wa eni orin to ba ti wa sokan wa a lu orin ti o ba ti ni oye ninu yo mo da bi pe yen pariwo ni o
1: baba e wa je awo bayi ojo meta gbako la fi ni olorun kini ka won yen o ma reti ninu iyin olojo meta yi
0: akoko gege bi irisita yin bibeli e koko ma reti idande
1: idande
0: beni tori pe paul on sila ja pere nla nigba ti won yin oluwa ninu tubu mo bere lowo awon kan pe ejo awon mo serafu mo ni to ba je yin le bara yin ninu inu tubu ton ko awon paul on sila si ori wo le ko ko se ki se michael olusegun le ko ya ra so kale wa tori ori ogun le ko pe ogun de
1: ori segun
0: ni ori segun la fe ṣugbọn egbọn reverse is the case ori yin ni won ko ninu tubu
1: kabiyesi o
0: ori yin won bere si yin olohun ninu tubu bibili so pe ide gbogbo won si ja o wa ni gbogbo ilekun tubu si si so okan ninu ise iyin oni dandi ominira
1: ominira
0: then gege bi akori irin ajo e fata sisi iyin a mo si ilekun
1: lai na ni lohun
0: a mo si ilekun e nilo kokoro kankan ilekun si funra re because oruko eyin la n pe ni master key
1: kokoro tin si gbogbo ilekun
0: iyin ni
1: olodumare
0: be ni eni to ba ni isoro kan aisan tabi o n kalekun admission ni lewe tabi o ti apply fun se won fun gbogbo cv eyen ko siwaju eyin gbogbo nte ni eyen te siwaju e ke wa yin olorun le lori ko le duro
1: kabiyesi
0: tori eleru ni ile na
1: eleru ni yin
0: ni be ni ta ma de gbogbo won eru ni o gba won aya o ja won tori pe oluwa o de teru teru bibeli so igba ti moses taba ka exodus bíi jẹ ká mọ wípé nígbàtí ó ṣẹgun tán ẹwọ ó bẹrẹ sí ń kọrin ìgbà tí wọn sì máa parí ẹ ó ní fearful in praises fearful ó wá ní as the result of doing wonders so tó bá ti lé yin the next thing tẹ máa rí ìyanu ni
1: o dandan ni kógun ó parẹ
0: dandan ni tí ò bá ti parẹ ìsídà bóyá ẹ entertain ní church.
1: Ẹyin bó ti yẹ
0: ká ẹ sì gbádùn ara yín àbí kò sí òye àbí ẹ sí nínú ẹ̀mí.
1: Kábíyèsí olùdámọ̀rẹ́ tó ọ̀rọ̀ náà lẹ́gbọ́ lẹ́nu bàbá wa nínú olúwa wòlíì Moses Adémọlá ìdí tá a fi ṣàgbékalẹ̀ ètò yìí ẹ mọ̀ gbàgbé pé gbogbo tọ́ọ̀sì kẹta nínú oṣù ni ìsọjí alágbára ẹ̀ máa ń wáyé ṣùgbọ́n tó oṣù tá a wà nínú rẹ̀ yìí ìyàtọ̀ ti ń bẹ́ẹ̀ rèé o ọjọ́ kejìdínlógún ọjọ́ kọkàndínlógún àti ogúnjọ́ oṣù yìí 18, 19 and 20th of this month by the grace of God a ó mọ yin ọlọ́run ọjọ́ mẹ́ta gbáko láàfin tẹ́ pẹpẹ ẹ̀yìn síwájú ọba dẹ́dà àṣẹ̀dá ọlọ́run ti ń dábìrà nínú ìsọjí efata pé ọdún kan gbáko tí ọlọ́run ti ń ṣe bẹ̀bẹ̀ tó sì ti ń dábìrà nínú ìsọjí alágbára yìí ẹja sáré bomi làákà lọ gbọ́ fúnra ìsọjí ìyọgbọ́ bẹ́ẹ̀ tá a bá ti padà dé ètò yìí tẹ̀ síwájú ẹ̀ lẹ́bẹ̀ẹ́ ẹ̀ kó kalẹ̀ mọ́mọ́

0: ní nkankan tó ti ń wojú ọlọ́run fún láti ọdúnmọdún wá tó ti gbà àwẹ̀ gbàdúà gbàdúà lórí ẹ̀ tó dàbí pé òkè yẹn ò ṣí mo fọwọ́ ọlọ́run sọ̀yà fún ọjọ́ àjọ pàdé níbi ìsọjí yìí ọlọ́jọ́ mẹ́ta ìta fi yin ọlọ́run ìyìn ní ìyìn pọ́nbélé ọ̀n rí wípé inú ìyìn yẹn ni ìṣòro yẹn yóò rà sí ó jẹ́ àìsàn ló ń yọ ọ́ lẹ́nu bó o ti yin ọlọ́run lórí ìṣòro yẹn dandan ni kí ìṣòro yẹn ó rà jájọ pàdé níbi ìyìn ọlọ́jọ́ mẹ́ta yìí o tí ó wáyé nínú gbọ̀ngàn ilé ìjọsìn kérúbù àti sẹ́ráfù ní tẹ̀síwájú ó ń bẹ ní agbègbè múrítàlá nílùú ìlọrin tọ ẹyìn ẹkọ atótónu látàárọ bàbá wòlé ọdà ẹyìn kó tó di pé amọ̀dégbàdàgbọ̀n wá kúrò lórí ètò fún ti òní torí bá ti mọ ṣètò èrè títí wọ ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí nípa àánú ọlọ́run àwọn ikọ̀ àti ìríjú pàápàá jùlọ nínú iṣẹ́ ìránṣẹ́ orin ìwò ni ká máa retí níbi ìsìn títẹ́ pẹpẹ ẹ̀yìn fún ọjọ́ mẹ́ta ìsà.
1: Gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ tí ọlọ́run fún wa tí a ti gbàdúrà olúwa fi sí wa lọ́kàn láti pe àwọn màmá wa olórin àgbárí ẹ̀ ni màmá dr evangelist bola rẹ ó ń bọ̀ láti wá bá wa gbé ohùn sókè láti yin olúwa. Goman President Harmony Brass wọ́n ti ń fún fèrè 101 trumpeters àwọn ni wọ́n tún bá wa máa gbé ohùn fèrè sókè láti ṣí ọ̀run olórin ẹ̀mí ni ẹ ti ń gbọ́ ohùn wọn nínú fọ́nrán àti orin wọn ní abẹ́ ilẹ̀ Queen Asaf àwọn náà wà níbẹ̀
0: tí ó wà kalẹ̀
1: bẹ́ẹ̀ ni tí olówó máa lò wọ́n kẹ́hìndé ò gidigbe bákan náà àwọn olórin àpapọ̀ tá à ń pè ní mass choir fún ifata gẹ́gẹ́ bí a ti mọ̀ ìjọ wa ní ẹ̀ka òyìnbó we have the English chapel
0: and the
1: we have the Yoruba church and even the teenagers and the children church so we are combining all of these choirs they are standing
0: to is it just the mass choir the or the entire church
1: the entire church choir so they will form the mass choir and this is opening the doors of heaven for anyone that

0: láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ní ṣókí.
1: Ẹ kúrò lẹ àpapọ̀ ìṣọ́nù ṣókèrè láti kàn Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Lásìgbò ó ní ó ti ń bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún tó jẹ́ ètò ìdìbò gómìnà bí ẹgbẹ́ òṣèlú alátakò onítẹ̀síwájú APC nípínlẹ̀ ọ̀hún ṣe fẹ̀sùn lédè ipò ti já okùn mi ìbátan. Adarí àgbà fún ìgbìmọ̀ ìpolongo fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú APC Wọlé Ọ̀kẹ́ ti Ìbátan rẹ̀ ń jẹ Délé Ayẹgbò. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun Kọ́lá Ọlábísí ṣàlàyé wípé Ayẹgbò ó ní wọ́n já okùn rẹ̀ ní àṣálẹ̀ àná ní ẹgbẹ́ ilé rẹ̀ tó wà ní agbègbè Ìdọ́fìn ní ìlú Ẹ̀sàkè ìjọba ìbílẹ̀ Òbòkun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Benue ti ṣàyẹ̀kọ́ ipa òfin wọ́n ti gbé àwọn èèyàn kan lórí ẹ̀sùn ọmọọṣẹ́ jí ìkó kan gbé ní ilé-ìwòsàn ìjọba tó wà ní agbègbè Gboko ní ìpínlẹ̀ ọ̀hún. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Benue Peter Andogo ṣàlàyé wípé àwọn èèyàn ọ̀hún kápò fi gbé wọn pàápàá jùlọ ó ṣàlàyé pé ọmọ kókó ọ̀hún ni wọ́n ti rí padà gẹ́gẹ́ bí ó ṣe wí àwọn afurasí ọ̀hún ó ní wọ́n ti kó wọn lọ sí olúléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Makurdi tó jẹ́ pé ní báyìí wọ́n wà nínú ìgbèkùn àwọn òṣìṣẹ́ ọlọ́pàá. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ látọwọ́ iléeṣẹ́ ìjọba tó ń rí sí ìdánilẹ́kọ̀ọ́ àti ìdásílẹ̀ iléeṣẹ́ ìjọba ti parí ètò ìdánwò ìgbéga fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n lé ní 4,500. Kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Dọ́tun Òyìnládé kádé kan tó bọ́ lónìí ṣàlàyé wípé ìdánwò ọ̀hún ni wọ́n ṣe káàkiri ojúkò méje ọ̀tọ̀ọ̀tọ̀ káàkiri tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ wọ́n ṣe fún òṣìṣẹ́ ọ̀gbà tó wà láti ìpele àkọ́kọ́ sí ìpele kẹfà. Ní ìpínlẹ̀ Ondo gómìnà Lucky Orimisan Ayédátiwa ti buwọ́lu àbádòfin láti mú àtúnṣe dé bá ìlànà iná mọ̀nàmọ́ná ti ìpínlẹ̀ ọ̀hún tó jẹ́ ìlànà láti jẹ́ kí ìjọba ìpínlẹ̀ ọ̀hún láǹfààní láti lè pèsè kó sì pín káàkiri iná mọ̀nàmọ́ná káàkiri tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún. Àtẹ̀jáde kan tó lédè ní ojú X ìjọba ìpínlẹ̀ Ondo lónìí ṣàlàyé pé ìgbésẹ̀ náà ló jẹ́ ìgbésẹ̀ akin kàṣẹ aládàáni lè wá dá sí ẹ̀ka iná mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ náà. Tó èyí ló pin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di aago marabọ̀ lónìí fún ìròyìn àgbáyé wa ní kàn Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́ẹ̀kan sí akíwa pé a kú iṣẹ́ látòórọ̀.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Diamond 88.7 ìkànnì ayò tó ń dẹ inú
2: ṣùgbọ́n. Ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.

0: Diamond FM, Ade Ori Okin, ko jo teye keye.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tòun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjàn látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ.

0: gba commission ti e fun igba kokko to ba wa raja iwo na tete mu alabara wa si ile ise wa Jimbo Pointer lati ile ise Amgold Global Network fun alaye lekun rere o le pe wa sori 08120879930 tabi 08120879931 Jimbo Pointer lati ile ise Amgold Global Network Jimbo ri orisun ewa gbogbo alaye ati asoye po nbe o
1: nbe o Jimbo Jimbo ori Jimbo
2: ara jolo
1: Jimbo
2: ara dan
1: Jimbo.
3: Ooh, wow. Come taste the nourishing goodness of the new Bubble 100. Yeah! Bubble 100 is another milk drink in a whole new 210 ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
4: Eka bo pada lateka polo oja wa e na le polo oja lori eto iseju kan iseju marun iseju medogun ogban iseju iseju marun le logoji bo ba je po didi wakati le fe gbe keni eto adelebari yen ti pastor shanko n tokun re yen le ti fe polowo eja fi ti wa ba igbe ti yin laruge keyin na ke si fi ti yin ba igbe ti alaruge a jo wa ri pe dada bayi ni nbe ninu abidi eyi ta e ka so e gbogbo royin nle ko to di pa da si la ba gbo pe awon eso alaabo awon agbofinro ni ipinle Kwara won lo imo ero aye lukara aye odi oni iyẹ lati fi se adamọ to n ti sise awari ọkan gbogi laarin awọn agbesumọmi ti wọn wuwa igbesumọmi iyẹ laipẹ ni apa kan iyẹn ni ipinlẹ Kwara han yin wọn ṣadamọ ọkunrin nipasẹ lilo ẹrọ ATM nibi to ti fẹ fi ATM rẹ gba owo lẹnu POS kan nabasi gba musikun loni kini to a fe da si gan senator of osoro otolela oni to won kuku tin pa ma APC tele o omo egbe ko mo egbe to ba jo mo egbe akodu bo ba se yan manyama eje apa won obasi to pe to owo wi be mo je en to n wi ni pe ko ago meji la to lu eje a fi ibo ka fi pa won laye oni lawon kan ba so pe irufa eni be so yi o ti e mo rin kaakiri arin ilu akoko niyan in to wa da si lojo tuni kini to fa ti awon oloselu fi ma soro ju gan awon eyan ma po oloselu le ma soro ju kini ti ma fa tan fi ma fe soro oju oju wo leyin gangan fi wo na wo leyin lero pe awon oloselu le gba kora won ni ijanu iye lorilede Nigeria nje awon oloselu gangan je won ti e le kora won ni ijanu bi ti wule omo lorilede Nigeria bi akoko ni pe ki lo de tawon oloselu fi ma soro oju nje oloselu le kora won ni ijanu lorilede Nigeria baba wa fe won kora won ni janu ona won won eru pon le gbigba iyin akoko elekeji ope nigbati awon eso alaabo tan sawari okan laarin awon agbesumomi nipa lilo ero aye lukara ta mo si technological advancement kin mo fe ka foju wo lagbandan yen nje ẹ̀rọ ayé lukara láti fi ṣàwárí àwọn agbésùmọ̀mí ṣé orílẹ̀-èdè nàìjíríà ń jà ní àwọn ẹ̀rọ ayé lukara tó lè ṣàwárí agbésùmọ̀mí tó tóbi bẹ́yìn bá rò pa á ní ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nídìí rẹ̀ ṣé wọ́n ń lò ó bó ti tó àti bí ó ti yẹ bakana. Lilo ero aye lukara yi lati sawari awon agbesun mami. Ona wo la le gbalo ati pe imoran wo gan le le fun awon to je awon agbofinro ati awon afimu finle. So tuntun vile ran awon lowo ati siwaju si egbe kinidi. Lawon orilede to dabi awon orilede alamulegbe. Nja je mo pe biyan ba gba lekun lasan mo bayi oni tun eyewu ti o si gbe gbogbo oko omo ile ti yan si wa. Bi won ba sa dede pa eyan kan kale taboku eyan ku. Oni ma se le sawari nto pa ati nkan tin se. Nje orilede Nigeria gan nja le debe. Se ale awa gangan ale eyan man gere nipa lilo ero aye lukara lati fi sawari awon odaran lorilede bi awon kan won yi lajo dasi lori eto lojo tuni ikani Diamond FM 8.7 at delivery pelu emi won yan re yin Shanko Alaji 0913655952 ne number ta fi dasi 0913655952 hello arigbe oruko yin o
2: àkíṣì ló sọ̀rọ̀ látàdé ta ẹ̀kọ́
4: ẹ̀ ṣeun sá kí ló dé táwọn olóṣèlú fi máa sọ̀rọ̀ jù ọ̀nà wo la lè gbàdẹ́kun sí sọ̀rọ̀ wọn jù.
2: Ṣé rí àwọn tí ń tẹ̀lé wọn àwọn ní ti ẹlòmíì tí fi máa ń sọ̀sọ̀kúsọ̀ yípẹ̀tọ̀ ọ̀gá wa la wà ń bẹ̀ kò sí kankan tí ó ṣẹlẹ̀ ẹ rí táwọn kan bá ń sọ wípé tó àwọn olóṣèlú wà ń pa báńdíìtì àwọn kan sọ wípé àbí àwọn alágbára báwọn ìjọba àwọn míì máa sọ ọmọ takò wọn ẹyìn owó rọrọ tẹni yìí sọ níṣẹ tó ní ẹ máa pa wọn tẹmọ ìpẹ tàbàǹgbà ló ti sọ àìmọye nǹkan míì tẹlómi bá ń wá agbára kò sí ọnà tí ó lè gbà tí ó fi igi bàí ọmẹsì ó jábọ ni ọsẹ máa tẹ ìwà tó ń wù nínú ilé lọ padà sọ síta ọlọ́run ọdẹ ọlọ́run ní ìdààmú ọkọ̀ bẹ́ẹ̀ yí mára ayé lọ́wọ́ ni àmọ́ àti ti mọ̀ kan tí ń tẹ
4: 0913655952 Nje orilede Nigeria nje ani awon ero aye lukara to le sawari awon agbesunmomi baba ni nja nlun baba lo na wo leyin lero pe le gbajoba ni imoran ti a ma fi ri won sawari bakan na ki lo de to le selu bi ma soro ju ona wo la le gba se imoran wo le fe fun won ti gbogbo awon oro kasakasa bae teyin ro ko le fi dinku hello 0913655952 0915695952
5: tẹ́lẹ̀ àwọn olóṣèlú wa wọn ò ní ìrì wọn ò lè kó àwọn níta ni ẹni wọn mọ ń yọ ni pé àwa la wà ń bẹ a lè ṣe tó wù wọn àti báwọn èèyàn tí wọn kó kiri lẹnu lè kù àti báwọn èèyàn tí wọn kó kiri wọn mọ ń tì wọn dáradára pé agbára wà lọwọ wọn ni àwọn bí ẹsẹ sí yẹn a lè bá dé bẹẹ bẹẹ tìjọba wa wọn kì í lò láti ṣàwárí gbogbo àwọn nǹkan báyẹn nǹkan tó fà á nìyẹn ìlú èbó ní ìjọba wọ ìlú èbó tó máa fẹ́ dìtẹ́ sí ní àrùn ìjẹ́jú kan wọ́n á dìtẹ́ sí ní bẹ nàìjíríà á ní gbogbo ẹ̀bẹ̀ tá a mọ̀ ọ́ lò ọlọ́run ràn wá lọ́wọ́ ni.
4: Ẹ ṣeun gan-an kí ló dé tàbí ní kọ́ ọmọ tí ń pe jẹ́rìí má yọ̀ dákẹ́. 0913655952 kí ló fà á táwọn olóṣèlú fi máa ń sọ̀rọ̀ jù gan-an ọ̀nà wo lẹ́yìn wò pé a lè gbé ìgbà tó fi jẹ́ pé ọrọ̀ apò pọ̀jù yóò tiẹ̀ fi dínkù láàrin àwọn olóṣèlú ṣá lè ṣàwárí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀lú ẹ̀kúrọ̀ lẹ́sà orúkọ yín o
6: wálé láti ọ̀pá garage
4: ẹ ṣe ń gan sa.
6: Àwọn olóṣèlú wọn lè mọ sọ̀rọ̀ ju ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ń ta nǹkan ara kó tó di pé wọ́n jáde
4: ní wo yìí ti yín
6: àti pé agbára máa ń gùn wọ́n. Mo lóyà sí mo fẹ́ lóyà sí ààrẹ mo fẹ́ lóyà sí kinní nkankan gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ yẹn wà á wò pé tọ̀ gbogbo ohun tó bá wù kán sọ wọ́n tó ti jẹ́ pé ẹgbẹ́ tó ń rúùlù ló ń pọ̀ ń tó wọ́n wò pé wọ́n àmẹ́mú wọn àbí wọ́n lè fi wọ́n ṣe nkankan ìgbà tó ń fà á nìyẹn. Àwọn irinṣẹ́ tó yẹ kán ní àìmọ́ ní àìmọ́ ní lò bó ṣe tọ́ ìwà wa èèyàn dúdú òun ló fà á ìwà ìmọ̀tara ẹni nìkan àti àìmọ̀fẹ́ tẹ̀lé òfin òun ní ìtàn tó yẹ wọ́n lè nírin fẹ́ tó ìwọ̀nba tán ní tán bá fún wọn ní prehan láwọn tó wà lẹ́nu ẹ̀ wọ́n á sì lè
7: wọ́n
6: ní òmíì gan tán bá lo gan ẹni tó lo irinṣẹ́ yẹn tó fi dìtẹ́ẹ̀tì kan tún bá dẹ̀ dá bí ẹ̀rù lé lórí wọ́n yìí mọ lọ́wọ́
7: ẹ ṣe àdúpẹ́ sá
6: ní àìtòótọ́ òun ni gbogbo kinní wọ̀nyẹn
7: ẹ ṣeun dáde
6: bí ọjọ́ tó ọlọ́run bá fi ta ní àwọn tó bẹ̀rù ọlọ́run tán mọ ọ̀rọ̀ ọlọ́run gidi tán rìn ní ìlànà ọlọ́run
7: ẹ ṣeun sá ẹ ṣe àdúpẹ́ sá ẹ jẹ́ ń kó lówó ọjà ń bọ̀.
8: Asalamu alaikum. Isokan ki sebo ki sogun ijo afaduka jagun ninu Islam. O pe gbogbo eniyan si bi idanileko pataki. Bayi fi teja tapo ni gugu esinse. 2026 annual symposium. Eleyi ti mo waye lekan lodun. Todun ituti ko. Apejopo todun yi lo si apejuwe ife. Isokan ki sebo ki sogun ijo afaduka jagun ninu Islam. Ojo Saturday, ojo 15 osu kejo odun yi. Doja Aba Central Mosque, Ibadan Oyo State. Se di ago mewa aro. Awon oniwasi ojo na ni Fadilat Sheikh Toliat Olusina Ayilara Keji. PhD Imam agba fun gbogbo ilu ogbomoso pelu akori wa si ibi ayede duro kilo na bayo eni keji ni Khalifa Sheikh Alhaji Abdul Wahid Adio Badruddin Imam agba to tun je missionary fun gbogbo ojo Samsudin Al Islamia Association pelu akori wa si ona lati di ayo Olorun awon baba ojo na ti alejo pataki Alhaji Daud Bakatu Oladi Damak are muslimi ile Yoruba Edo ati Delta Alhaji Kosim Olayiwola Osupadini ile Ibadan ati

0: kaabo pada lati ka polowo oja wa nai kan Diamond FM 8.7 popona yidi tutu ojule keji adelebare pelu emi omo yin ore yin pastor Shanko Alaji ba ma dara po mo wa fun igba koko awon nkan ti an pe ekelu ta ni kajo fuju agba wo re kini ti ma fa ti awon oloselu tan fi ma soro ju gan bakan na kile yin lero tu je iwoye yin ona ti a le gba mu adiku ba si soro ju awon oloselu laarin awujo wa elekeji si samulo nta le pe ni ero aye lukara to mu kan fi sawari okan pataki laarin awon agbesunmo mi iyan tan sise tan si ose iyan ni ipinle Kwara laipe yi ita wa nbere ni pe nje orilede Nigeria ni awon ero aye lukara to le sawari awon odaran toto bi beyin ba wa ro pa ni nje a nlo baba wa lo ogbon atinudawo leyin le fun joba ni moran re ati awon ona mi tan to le tun gba lo awon ero aye lukara mi to le ran won lowo papa ju lati ma sawari awon agbesun mo ati odaran hello
1: Kuto.
0: Adupe saruko yin o.
1: Office lo pe latade ta.
0: E seun.
1: Lori bo la se le mu awon insecurity pelu awon iwale ayelujara. Se mo ko awon na se TikTok won se gogo e. Se tin ya won mi fun won se kini yen. To ba nja si ni pe iru awon ti won se kan yen. Won wa publish oko won ti gogo media ni gogo. Station ka ti ni toto. A n wa ru eni bayi. Won mo mu won butter from bi adu kan mu mo kan lo gbe mo le di ta won na. Won ri se elekeji. Gbogbo social media ti won se un ta n se gbogbo orukọlu ti won se kan ti n se kaluku toto anideye bayi tan ba lo se mtn ni from there won o ri number marun tan pe seyin won o ri gbogbo e capture won o ri awon atoye kan mu won o ri won mu tan ba se be olohun sanu wa jari
0: e se adupe sa 09136556952 Oni number te fi pe hello
2: Alafia fun yi o
0: Alafia feyin na
2: Ko bi nla la jorin
0: E ma se baba
2: Jo nkan to jele sa Won ti so wa da backing dog Aja to gbogbo le geyan je A kon pa yo ni won ti wa pe won wa yan ju e pe ah de ke kokko Nkan wa ti so pari iyen lo fa sa te pe won bi so kan to won to ba je pa africa je joy pe bo jesus da se wa no aje pe no pe agbamo won ti ta won ni won ti yi pada o ti wa be ni ohun eto ki je pe won ni won ki ba be ni won ni do won pa de ra won e se se ja ba ma soro ajoba o aja fun yin o oko yan bale
0: e se adupe sa aba wa god rain lati lajorin 09136556952 ni number ti e fi dasin oju ole ifi wo awon oro won yi kilun to fa tawon oloselu fi ma soro asoju onawo la le gba sadikun re laarin awujo ero elo e ti wa nbe o elo
1: o ko bi ni testing
0: kila iporuko yin sa
1: Teslim.
0: Ẹ bá ń gbóhùn sókè ṣé lú ìbólẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ ní sà alàgbà Teslim.
1: Láti sáàtì ni.
0: Ẹ ṣeun, à ń gbọ́ yín sà.
1: Nípa àwọn tọ́rìsì tó ń dára láàmú ọlọ́run tó fàánú wa ni. Nípa a lè sọ pé báyìí ló ṣe ń ṣẹlẹ̀ tí ó ṣe ń sọ sí ìlú tó ń jẹun bí ó ṣe ń ṣe gbogbo nǹkan. Tó bá kò sí àwọn èèyàn níjẹ̀ ẹ̀yìn wọn.
0: Okay. Eshem. Eshem sir. Ora pe baba o fokan si nti a ni ki a pe kelu. E je wo pe yo kan meji si meta tori akoko tin ko apapa mo. E ni binu sir lojo tuni awa na la sunkun ye ti e bo wa tori awon akanse to ta ni. Iyen leyin eto yi on lo fa 09136 556952 akobi okari hello
3: hello
0: e ma gure le
3: ẹ̀fọ́ atótó mi ẹ̀ ní ṣìṣe.
0: Àmì orúkọ yín o.
3: Ìyá Bàṣírù látòjì.
0: Ìyá Bàṣírù ọ̀ wà pọ̀ lókìdí, ó kọ yín gangan. À ṣe wá mọ̀ ìyá Bàṣírù tó pè báyìí torí Ọlọ́run.
3: Ọ̀yà Alájà, Alájà Kúdírá.
0: Ẹ ẹ́ Alájà Kúdírá, ẹ ṣeun. Mọ̀ ń gbọ́ yín mà.
3: Kúbúrà, Kúbúrà.
0: Ok, Alájà Kúbúrà, ẹ ṣeun.
3: Bẹ́ẹ̀ rí àwọn olóṣèlú. Ọkàn wọn máa balẹ̀. Bí pé káwọn bá ti sọ ọ̀rọ̀ àwọn sọ ọ́ gbé.
0: À ń gbọ́ yín. À ń gbọ́ yín mà.
3: Tá a bá wà lérí ipò, ọkàn wọn máa balẹ̀ pé ká gbogbo ọ̀rọ̀ táwọn bá ti sọ àwọn sọ ọ́ gbé. Náà ni máa gùn wọ́n.
0: Mo ti gbọ́ yín, Alájà, ẹ ṣe àdúpẹ́, ẹ ṣe mà. Ẹ jẹ́ àwọn òpó ẹyọ kan tàbí méjì torí àkókò wa tó bá ṣeé ṣe. Nígbà tá a bá mú yẹn tán, ká wa máa fi yẹn tata pín sẹ́, ṣùgbọ́n ẹ má gbàgbé o pé tòyìn tó àgbẹ̀ lérè ní aago mẹ́fà sí aago mẹ́fà bọ̀ rọ̀lẹ́ lọ́jọ́ tó ní. Ẹ lọ́hún, ẹ lọ, ẹ kúrọ̀ lẹ́hún.
4: Àlọ́
0: ẹ kúrọ̀ lẹ́ sà. Ẹ ṣe wọn, ẹ káàbọ̀. Ẹ ṣe àdúpẹ́ orúkọ yín o.
4: Orúkọ tèmi ní ṣáàkà agára ní gbogbo gbọ́nà.
0: Ẹ ṣeun sá.
4: Bẹ́ẹ̀ ni kí wọ́n ṣẹlẹ̀ lẹ́yìn pé àwọn ẹlẹ́rìí agbára yìí ọlọ́run sanu wa ń bẹ̀ ni. O ò sí lẹ́bi táwọn olóṣèlú tí ẹ máa sọ pé ìjọba wò wọlé rẹ̀. Ebi wọ́ọ̀dù kan náà ti wá. Wọ́ọ̀dù kan ti wá. Níjẹ́ òní alága kan wà, nígiri kan wá. Kí wọ́n gbọ́ ara wọn ti sọ tó bá wù wà wọ́n. Ìjọ́ kan jọ́ra ti tẹ̀lé tí ó tẹ̀rẹ́ ní dáhà bá sọ. Ṣé ìpínlẹ̀ àwọn tó wà wọn tán yín àwọn. Àwọn náà ni wọ́n ń sáré sí iwájú àwọn ní ń kí àwọn ní ẹ̀yìn àwọn ní ẹ̀yà wọn. Ní ọmọ ọlọ́kọ̀ ẹ̀rí wọn pẹ̀tọ̀ ní ta bá jẹ́ lónìí ọ̀nà lọ́la. Ebi aláwọ̀ ní jọba yẹra bá.
0: Àmì sà.
4: Lọ́wọ́ pẹ̀lú.
0: Ẹ ṣe àdúpẹ́ sà. Ayé mọ̀ apalẹ̀ mọ ara torí àkókò àbí àkọ́bí ṣe mo rí kan sí. Àkọ́bí ṣe mo rí kan sí. Wá mọ̀ ọ̀dà. Hello. Ẹ kúrọ̀ lẹ́sà. Yes sir.
5: Ojo ló ń bọ̀ sà.
0: Ẹ ṣe ojo láti bó sà. Ẹ ṣe.
5: Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àwọn olóṣèlú yẹn. Àìníbẹ̀ ìwọ Ọlọ́run olóńdà wọn láàmú. Tọ́ba níbẹ̀ ìwọ Ọlọ́run ni wọn ni máa sọ gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ jáde ìwọ Ọlọ́run. Wọn níbẹ̀ ìwọ Ọlọ́run. So àìníbẹ̀ ìwọ Ọlọ́run gbọ́dọ̀ pé wọ́n ní olóńdà wọn kò gba wàhálà wọn fún wa.
0: Ẹ kí sà. Ẹ ṣe àdúpẹ́ sà. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká mọ̀ palẹ̀ mọ ara torí àkókò wa. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ dayọ̀ kí ló tọ́mọ ọkọ ọmọ lóòkú náà. Àwa ń kájọ́ dayọ̀ bàbá abẹ. Ẹ jẹ́ máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ Samuel Ogundele ọba Sam ni ẹ. Ọpẹ́ pàtàkì yẹn lọ́wọ́ ẹbí kí máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ Ọmọwùnmí Àjàdí. Lórúkọ gbogbo ìgbìmọ̀ aláṣẹ ìkànnì Diamond FM 88.7 fún ìbéèrè ìgbaniníyànjú ẹ fẹ́ polówó ọjà lórí ètò yìí. Kí ni ká yọkúrò mbẹ́, kí ni ká fikún. Bọ́yá náà kan tiẹ̀ ní nǹkan tẹ fẹ́ sọ lé àwọn nǹkan ta ti ń pẹ́ kẹ́lù látìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò. Ẹ láǹfààní láti pè mí lẹ́yìn ètò sórí nọ́mbà yìí 081-44-88-4422 081-44-88-4422. Ẹ sì tún lè WhatsApp mi lórí nọ́mbà yẹn náà pẹ̀lú 081-44-88-4422. Ẹnú gbà wípé aago mẹ́fà sí aago mẹ́fà bọ̀rọ̀ lẹ́ ètò àgbẹ̀ lérè yóò gbìnà yá. Títí ẹjọ́ mẹ́jọ tá kò pàdé ẹ̀yìn ò ní kú èmi náà ò ní kú àájọ fàìkú dẹ́gbẹ̀ra ni o. Ṣánkò Alájì ló ń sọ fún wa pé Ṣíánjúmà Kàchibú Olúfọ̀à bye for now.

0: Diamond FM, Imole to Kariaye.
1: Bẹ́ẹ̀ni sà. Ẹ kú bójú ọjọ́ tí ní gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Bọ̀dá aláròbọ̀ yẹn tún ti dé, ẹ mọ̀ pé a kì í dédé wá tí ò bá nídìí pàtàkì kan. Mo ní àlejò pàtàkì lórí ètò lónìí. Olólùfẹ́ gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n o. Wọ́n wá kàrámọ̀ ètò ẹ̀kọ́ púpọ̀. Ilé ẹ̀kọ́ alágbára kan. Òun náà ló ṣe atọ́kùn wọn wá sí ìlú Ìlọrin lónìí. Ìyẹn Grand Plus. Ta ni mò ń perí?

0: pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Grand Plus. Wọ́n kó àwọn ìròyìn ayọ̀ kan wá fún gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara. Bàbá wa àgbàláa Gabriel ti wà nílé ìlọrin. A ti ń retí wọn láti bí ọ̀pọ̀lọpọ̀ wákàtí sẹ́yìn. A dúpẹ́ o bàbá gúnlẹ̀ láyọ̀. Bí ṣe bá ti yá, ó ti yá náà nìyẹn. Dádì ẹ̀ mọ́ bínú pàdé ẹ jókòó. Ẹ káàbọ̀ sà.
1: Àlàáfíà fún gbogbo ẹni tó ń gbọ́ mi o, jákèjádò àgbáyé. Orúkọ mi ni Gabriel Ademola Musan. Ti ìjọ àgbàláa Gabriel Apostolic káàkiri àgbáyé. Mo gbàdúà ẹ rí ànúgbà o.
0: Àmì o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ráànúgbà ẹ súnmọ́ di ẹ̀rọ rédíò yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ máa ráànúgbà specially nírọ̀lẹ́ yẹn súnmọ́ di ẹ̀rọ rédíò yín. Àgbàláa Gabriel àti Grand Plus. Ilé ẹ̀kọ́ tó láàmì láka. Bàbá kàràmọ́ ètò ẹ̀kọ́ púpọ̀. Ìwọ̀nba àṣẹ́jú tó kù yìí dádì kí lẹ mú wá fún gbogbo àwọn ọmọ Nàìjíríà nípínlẹ̀ Kwara.
1: Pàápàá jùlọ Grand Plus College of Education.
0: Yes, sir.
1: Ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ kàwé ẹ jẹ́ mọ́ bọ̀ báyìí. Torí ìlú ti kún fún àwọn alárìnká.
0: Jésù.
1: Ṣé mọ̀ gbà tí ò sówó kò sí oníkálukú kan rìn káàkiri. Ẹ̀yin ọ̀dọ́. Torí mo ṣe wá ẹ̀yin abiyamọ tọmọ yóò lọ skul. Torí yìí ni wọ́n ṣe dá Grand Plus College of Education lẹ̀. Tó dẹ̀ jẹ́ pé kò gun yín lápá rárá àti rárá. Semesta méjì ló wà nù ọdún. Kò sírú ohun tẹ́ ẹ̀ lè kà ní Grand Plus College of Education. Ó dẹ̀ wà ní òpópónà Ọ̀fà Garage títí ló wà Grand Plus College of Education. Semesta kan 135,000. Semesta méjì ló wà nù ọdún. Mi ríru skul bẹ́yẹn rí tí wọ́n ti ń san 35,000 per semester. Ó dẹ̀ real.
0: Yes, sir.
1: Mo ti ń bá wọn bọ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Àwọn ọmọ ti graduate ń bẹ̀. Ògùn ní fọlọ́. So now wọ́n ń gba àwọn ọmọ wọlé báyìí. Ìwọ tó máa rí o kàwé máa mú ọmọ rẹ bọ̀ ní Grand Plus. Ẹ tún wá wo ìròyìn ayọ̀ kan tó tún wà bẹ́ẹ̀ ni pé.
0: Yes, sir.
1: Ọlọ́run tún wá ran àwa lọ́wọ́. Ọmọ tí ò tún rí 35,000 ń san. Ọlọ́run tún gbé wa dìde.
0: Bẹ́ẹ̀ni.
1: Láti tún ràn wọ́n lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Bí ẹni pọ̀ fẹ́ gan ni.
0: A gbọ́ testimony lẹ́nu àwọn ọmọ yẹn ni sà.
1: Ó ní agbára.
0: Wọ́n ṣàn dúpẹ́ wọ́n ṣàdúrà fún àgbàláa Gabriel. Ó ní àgbàláa Gabriel ti tóbi ọlọ́run jó mọ̀ tóbi sí.
1: Àmì àmì àmì àmì.
0: Ìfẹ́ tí bàbá ní sí ètò ẹ̀kọ́ ló jẹ́ wọn wá lónìí. Ẹ dákun nọ́mbà wo ni wọ́n lè pè.
1: Nọ́mbà tán lè pè ó yẹ pé nọ́mbà tí àwọn èèyàn lè pè wá.
0: 070 070 33 33 88 88 02 11 àwọn èèyàn sí ló kọ nǹkan ẹ bá ń sí ló pè ó yẹ ẹ bá ń tún pè
2: 070 070 33 33 88 88 02 02 11 11
0: nọmba tẹ mọ pé Grand Plus College sínú ìwé ń wò yí gan àti kà owó ìní owó ìní
1: má jẹ ń dọ́pọ̀ kàwé o má jẹ ń gbọ́ o
0: wọ́n ti mú
1: ìwé lélẹ̀ yìí o
0: bẹ́ẹ̀ni
1: kò dẹ̀gun yẹn nípa ìṣe lọ mú bẹ́ẹ̀ 400,000 wá lọmú tí lọ́yẹ 35,000 semester
0: 35,000
1: orí òpédé tún wá wọ ọlọ́run tún ràn wọ́n lọ́wọ́ nípa pọ́mọ tí ò tún rí san
0: ọlọ́run tún ràn yín lọ́wọ́ àti bá wọn san wọ́n ń gbàdúrà fún ọpọ́ ọmọ rẹ̀ ó di gómìnà ọmọ rẹ̀ ó di pírẹ́sìdẹ̀ǹtì jí ó kàwé ó bá kà yí náà kò síbi tí ò lédé láyé.
1: Kò sí àgbàláa Gabriel ní bọ̀ sọ ọjọ́ ọmọ rẹ̀ ó kàwé.
0: Bó ni wọ́n ṣe dé Grand Plus ilé ẹ̀kọ́ Grand Plus ẹ bá ń júwe bí wọ́n ṣe débẹ̀ fún wọn.
2: Grand Plus College of Education àti College of Health Sciences and Technology ó wà ní òpópónà Ọ̀fà Garage.
1: Ọ̀fà Garage
2: tẹ bá ti kọjá Romix síwájú díẹ̀ kẹ tó dé Ọ̀fà Garage ìyànà kílànkó kẹ tó dé ìyànà kílànkó ó wà lẹ́bàá ọ̀nà báyìí.
1: Grand Plus
2: Grand Plus ó sẹ́ ní tí ó mọ̀ ń bẹ̀ Ọ̀fà Garage
1: yẹn. Ọ̀fà Garage
2: bẹ́ẹ̀
0: ni. Ẹ bá ń pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí.
2: 070 070 33 33 88 88 02 02 11 11
0: yóò wù wá lórí ọjọ́ tí ń lọ báyìí dádì ẹ fẹ́ bá mi fún wọn ní ìmọ̀ràn kan kó torí pa máa lọ ó yá sá.
1: Gbogbo ẹni tó ń gbọ́ mi ni kò ṣe dáadáa o.
0: Yes, sir.
1: Torí ọjọ́ ọ̀la tó bá ṣe yóò tó ẹlẹ́yìn dẹ̀ nípa orí ọ̀fẹ́ ọlọ́run ọ̀la ní Friday a máa wà ní ọ́ọ̀lù
3: bíoyin
1: event center.
0: Ok.
1: Màá gbàdúrà fáwọn èèyàn ní ìṣẹ́ màá gbàdúrà fáwọn èèyàn ní wákàtí mẹ́ta
0: nítòsí wá ń bí
1: bíoyin event center
0: nítòsí
1: wá ń bí
0: ní òṣèré
1: òṣèré
3: jọ́sọ̀
1: òṣèré àṣàdá
0: lọ́sí
1: òṣèré.
0: Yes, sir.
1: So máa lóore fún àti gbàdúrà fáwọn èèyàn wákàtí mẹ́ta péré ni láti aago méje àárọ̀ sí aago bíi mọ́kànlá
4: ni aro won na wa nbe ko gbari aro aro la nikan ni oko pe meji o e de so gbo yin mo te de fe lo school na te fe ri o to be yin o gba e jari baba yin ka to lo school ayi ma wa lola lati ri iranse olohun e te fe ri iranse olohun fun nkan tabi ikeji ayi ma wa ni aro la yen
0: fun counseling leyin program e fe ri baba wa agbala gibril e padi baba nbe e se ngan ni o e ba nsure fa won yan gbolo nkan
4: gbo eni to gbo mi e ni tiraka lo aye
0: amen Jesus
4: ko Jesus anu osise fun yin
0: amen Jesus
4: ti o le koko lati se o di oro lati ni
0: amen Jesus
4: anu ba yinjo amen in the name of Jesus
0: amen e se e tun pade baba wa leyin program lola e pade daddy ni bi akanse adura ni wakati meta ni bi oyin event center to wa ni osere nbi e seun gan ni o daddy adupe fun ore ofe yi atun reti yi lori radio wa yi laipe laijina e se gan sa

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ ayé ti fèsì sí àbọ̀ wádìí kan tó lédè láti ọwọ́ ìjọba ilẹ̀ Amẹ́ríkà lórí àkóyawo lówó òlú. International jẹ́jẹ́ láti rí pé wọ́n fi ìyàjẹ́ fádọ́ sọ̀rọ̀ tó sọ lórí ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Alága ọkọ̀ ẹgbẹ́ òṣèlú Akọ Party ti kéde àtìlẹ́yìn rẹ̀ fún ọmọye ẹgbẹ́ òṣèlú APC fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní ilé òkèèrè ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì fún lédè lẹ́yìn ìgbà tó gbé ẹsẹ̀ lé ọkọ̀ agbépo ti ilẹ̀ Russia. Nídàlàyà Messi ló kópa nínú ìdíje Inter Miami lẹ́yìn ìsìnkú bàbá rẹ̀. Ẹ̀kúrọ̀lẹ̀ akíwa pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyére láti Kẹ́hìndé Amọ́dé tí 8.7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmí ìròyìn yìí ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wa ní Diamond 887 FM. Ẹ̀kọ́rin náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ kú ìkalẹ̀.
1: Ẹ wá sẹ́ ẹ́ amòkú ti wùwà ìbàjẹ́, amòkú ti jíwó ìlú, ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látújọ ń ṣe. Ẹ wo
2: jẹ́ ká bo láṣìírí, jẹ́ ká bójú ń bẹ̀, àṣírí ẹ̀ kò gbọdọ̀ tún lójú ewé.
3: Ẹdú o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò máa aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
4: Ìmọ̀ràn yìí ló ń dé tí gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
0: Ẹ̀ka bọ̀ padà, ìròyìn náà rè ní ẹkùn rẹ̀. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ ayé ti fèsì lórí ààbọ̀ ìwádìí tó lédè látọwọ́ iléeṣẹ́ ìjọba ilẹ̀ Amẹ́ríkà lórí àkóyawo owó òlú. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tẹnumọ́ pé òun farajìn fún àwọn ìgbésẹ̀ tó fi ayé gbé àkóyawọ́ pàápàá jùlọ láti jẹ́ kí àwọn èèyàn mọ bí wọ́n ṣe náwó òlú. Àtẹ̀jáde kan tó lédè lójú òpó X tí olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ

0: ọpọlọpọ àwọn èèyàn ti ẹ ti ń pè wá gan lẹyìn ètò ṣùgbọn mo kàn wò pé ọjọ wa ti ń lọ ni dayo kí ló tọ mọ pandagbere fún àwọn aráalé.
1: Ẹ ṣeun gbogbo ẹ̀yin lólùfẹ́ wa a rí pé ètò tòní àtijọ́ gbádùn rẹ̀ ìpàdé wa di jẹ́ mẹ́jọ láti ìdùnnú rẹ̀.
0: Agbára Ọlọ́run ọba ọyà máa ń lọ́yà ọ̀dà akọrẹ ni.
1: Orúkọ tèmi ò yí padà bá ti rí sánkù ẹ̀ ti rí dayo kí ló tọ mọ. Bàbá bẹ̀ náà ni.
0: Bàbá bẹ̀ ake ọmọlóòkú.
1: Sánkù Alhaji.
0: Ayọ̀ mọ̀lú mọ̀ wọ̀rí ayà onímọ̀lú. Ẹ jẹ́ wá dúpẹ́ pàtàkì lọ́wọ́ Ṣèyí Jacob tó jẹ́ lọ́wọ́ bọ́tìnì fún sáà ta wà yìí. Lágbára Ọlọ́run ọba níjọ́ mẹ́jọ àwọn tó fẹ́ máa da adìẹ lẹ́nu ilé. Bàbá sọ̀rọ̀ ilé àlè sọ̀rọ̀ adìẹ tá a dà bẹ́ẹ̀ o. Àwọn àmọ́ mú lẹ́yẹ kọ̀ọ̀kan. Ọjọ́ mẹ́jọ lákò pàdé lórí ìtúnyẹ ètò wa àgbẹ̀ lérè. Títí ọjọ́ mẹ́jọ tá a kò pàdé 08144884422 nọ́mbà mi ẹ̀pìn lẹ́yìn ètò. A ní kú ẹ̀yin náà ní kú àjọfà ìkúdẹ́gbẹ̀rà sí Anjima Kachigbo Oruvua. Àgbẹ̀lérò
1: fẹ́ni tó bá

ọ̀rọ̀ ọlọ́run yìí ò sì ní agbára àkókò ti tó láti pàdé ọlọ́run fún ìbápàdé tó ń ti ìfọwọ́ kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ nígbàtí ìránṣẹ́ ọlọ́run alààyè olùṣọ́àgùtàn moses adémọlá púpọ̀ lábá ń pín ọ̀rọ̀ ọlọ́run lórí ètò yìí ayé aṣẹ́gun ayé aṣẹ́gun ìpinnu ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹdọjọ́ alẹ́ bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀ ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ayé aṣẹ́gun aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

0: wọlé sùn. Lábala sọ ọ́ síta.
1: Ẹ ló ẹ̀ka lẹ́ o, orúkọ mi ni ẹni tọ́lọ mọ̀, mo fẹ́ sọ síta ni o.
0: Ṣé ẹni tó bá dákẹ́? Tara rẹ̀ bá a dákẹ́ ni.
2: Mo bá yà nǹkan tó sú mi, ikú ò ṣe kú fún mi ni, ẹ pé ikú rọrùn fún mi ni, àti ní kí n gbé ka jẹ.
3: Mi ò mọ bójú ogun láyé o, bá má ti múra sílẹ̀.
0: Wọ́n dákẹ́. Wọ́n fi ronú para rẹ̀.
4: Ẹjọ́ kíní ètò wọn ń tẹ́bi wípé àwọn ọmọ tó bí fún mi gan ikú ìra ti ń wá.
0: Gbìyànjú kọ́ ọ sọ ọ́ síta lórí ètò láwọlé sùn lábala sọ ọ́ síta. Kọ́kàn rẹ̀ ó fúyẹ́ ká lè sorun àsùn forí lóṣùká. Kọ́kàn ó sì balẹ̀ dẹ́dẹ́dẹ́.
5: Wọ́n lẹ́rí wọn péjọ, ọ̀ràn mi lọ fi ṣe ké.
0: Láwọlé sùn pẹ̀lú abala sọ ọ́ síta. Lórí ìkànnì Diamond FM láti gbogbo aago mẹ́sàn-án alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
6: Ẹ kalẹ̀ o, ètò yín ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́ o ní ti ìyàwó tí ó máa ń pẹ́ kó tó wọlé.
0: Àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn ọ̀rọ̀ ìyànjú àti orin tí ń tuni lára nígbà ìpọ́njú tẹ̀dá wà nínú ìtòjúkọ láwọlé sùn lórí Diamond FM. Ètò fún gbogbo ẹbí kò ṣeé má gbọ́ ni.

0: ìrìnàjò wọn kì í mọ pé ó tún ṣe díẹ kó tó di pé mo tún àwọlé padà àwọn èèyàn ti ń sọ ọta nọmbà tẹyìn náà lè fi ránṣẹ sí òtí ìpadà 0916-159-1011 lójú ọpọ pẹtẹyìn náà fi lè fi ránṣẹ 0916-159-1011 ni nọmbà tẹ̀lé lò ẹjá tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ká gbọ́n táwọn èèyàn mú wá ká wá bẹ̀rẹ̀ sí ní mú lọ́kọ̀ọ̀kan èjèèjì tá a bá gbọ́n tí wọ́n mú wá tá a bá nà ń bẹ̀ẹ́ tẹ́yìn náà gbọ́ wa lágbọ̀ọ́yé ẹ wà lè gbọ́ wọn lágbọ̀ọ́yé dáadáa láti gbà wọ́n nímọ̀ràn bó ti tọ́ àti bó ti yẹ ẹ ṣeun ẹjá farabalẹ̀ gbọ́ ká lè farabalẹ̀ gbà wọ́n nímọ̀ràn ọlọ́run gbàdúrà gbogbo wa kò ní yọ̀kanlẹ̀ láì gbà wọ́n bọ̀ ẹjá ṣe báyìí ẹjá ṣe báyìí ẹjá.
1: Pẹ̀tù èmi ni ẹni tọ́ mọ́ láti ibi tí ọlọ́run mọ́ tó ṣẹlẹ̀ ni pé mo ní ẹgbẹ́ ìyá kan máa ó já sí pé ó máa ń fífi hàn mí náà èmi àti ìyàwó mi àtọmọ mi so ní mo kàn wá fẹ́ fààyò nínú ọ̀rọ̀ yẹn ni pé ó wá ṣe nǹkan kan tó jọ mí lójú àti pé tó yà mí lẹ́nu láìpẹ́ yìí kí nìkan tó ṣẹlẹ̀ náà ni pé nínú ọ̀rọ̀ ilé tí bàbá wọn filẹ̀ fún wọn àwọn mẹ́rin náà ni so mami titi wa ó jẹ́ ìbejì àwọn àti táyé wọn ẹni tó jẹ́ fọ́sbọ̀n obìnrin ni kí ẹni tí mo sọ ìfọwọ́ àtẹ̀lé ó jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́lẹ́kejì so ní tí wọ́n á lọ sí tó yà mí ẹnu pé ilé tó filẹ̀ fún wọn nígbà tí ẹni ní grandpa wa tí ò bímọ ọkùnrin obìnrin gbogbo wọn àmọ́ òun sì kọ́ làkọ́ bí àmọ́ máa ń dúndú pé òun lòun ní kọ́ńtrò lórí ibẹ̀ tò dé sẹ́ńpẹ́ ẹni tó jẹ́ àkọ́bí ẹ̀jẹ̀ náà ti ṣaláìsí o àwọn ìgbà tẹ́nìyẹn gbé láyé kò jẹ́ kí wọ́n rí ìbára kankan bí ọ̀rọ̀ nìyẹn so òun tó tún wá ṣẹlẹ̀ ni pé ó tún wá ní ibi tí ó jẹ́ àwọn ṣọ́ọ̀bù ṣe pé wọ́n ṣe àtúnṣe ní lórí gbogbo ṣe sí lórí òun àtọkọ ẹ̀ náà wọ́n dá sí bákan láwọn gbọ́ àwọn yòókù gbọ́ ta lẹ́tọ̀ọ́ níbẹ̀ àwọn ọmọ wa gbọ́ ni pé tọ̀ báyìí láwọn ṣe ní mòye ká rí kókó dùn bí ọ̀rọ̀ gan ṣe jẹ́ àwọn tẹ́mi lọ́kọ̀ọ̀hún ohun tí mo wà lọ́wọ́ gan ni pé wọ́n wá di láìpẹ́ yìí ẹni tó jẹ́ twin sister mọ́mí ẹ̀gbọ́n ìyá àti tèmi tó jẹ́ twin sister rẹ̀ tó yẹ kí n lọ pé bèjì ni wọ́n wọn lọ́wọ́ sọ fún mi pé ẹ̀gbọ́n mi tó ra méjì náà ni mọ́mí wa bí àwọn bàbá kan kọ́ lóbi wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé ẹ̀gbọ́n mi pé ibi yàrá tí ẹni tó jẹ́ gbọ̀n yẹn yẹn tó ń kílèmù ẹni tó jẹ́ gbọ̀n wọn tí mo sọ yìí tó ń kílèmù pé òun ni pé òun kọ́ wọn kún bẹ̀ fún pé ìyá àti tiwa ni wọ́n kún bẹ̀ fún mọ́mí wa wọ́n kún bẹ̀ fún àwọn nígbà tó yá pé mọ́mí wọn ò ní ṣọ́ọ̀bù so àwọn fi wá ní pẹ́tọ̀ bóyá káwọn tó fún wọn ní yóò máa kalọ̀ tán padà wọ́n pẹ́ fún ẹ̀gbọ́n mi pé káwọn náà máa rí owó bẹ́ẹ̀ gbà wọ́n lọ pé gbà tẹ́ pé àwọn oníṣọ́ọ̀bù káwọn náà máa rí yẹn náà mo fi rẹ́ǹtì báyìí so ohun tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n sáà ní pé ní táwọn sọ yẹn ní twins àwọn mi ni wọ́n ní káwọn ní táwọn sọ yẹn pé ó dáhùn lójú àwọn ní sórí ìjọrin tí ẹ̀gbọ́n ta sọ yìí náà gbà tá dẹ̀ pé ta sọ̀rọ̀ fún àwọn tó jábọ̀ lágbàá lé wọn pẹ̀ gbé ẹ̀gbọ́n yẹn bẹ̀rẹ̀ sí ní gbó ẹni tó jẹ́ twins àwọn mi ni so wọ́n sá fara fa bọ́ àwọn yín náà sọ pé à kí ló dé tó fi jẹ́ kí tẹ̀ fi pín nípa ilé yẹn gbà tẹ́ni pé tọ̀pọ̀ sí jẹ́ nìyẹn pé wọn ò pọ̀ bẹ́ẹ̀ nìkan ẹni tó jẹ́ bí step one down torí àwọn méjì tàbí wọn ni wọn kún bẹ̀ fún àwọn bíyà jẹ kú yẹn so àwọn tí àwọn jóbìnrin wà làwọn jọ ń gbàwó bẹ̀ tá a bá fi rent so n tí wọn sọ wọn ni kí mọ́mí tí wàá ti kú kí ẹni yẹn tó kú

Meanwhile, gẹ́gẹ́ bí àlàyé tí tó jẹ́ minister wọ́n sọ pé àwọn ni wọ́n mi ti wà ní ọkùnrin fún tẹ́lẹ̀. So kó tó ju kọ́rọ̀ yìí dẹ̀sẹ̀lẹ̀ wọn àtẹ̀gbẹ́ mi gan tí mo sọ yẹn wọ́n ti ní misunderstanding níbi yàrá níbi ọ̀rọ̀ yàrá yìí. Ìgbà tó dákọ̀ọ́ lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn ẹni ilé wà ní pẹ̀tọ̀ wípé àwọn méjì kí wọ́n mọ pé wọ́n mi ti wà náà sí. So bá jẹ́ pé nígbà tí mo sì láyé mọ́ tó bá jẹ́ tọ̀rọ̀ tí wọn náà nínú owó tó bá rí bẹ́ẹ̀ kọ́ mọ̀ fún wa. Ẹni tí mo sọ yìí ó ṣàyà rí pé kò sí tó jọ kíníkan àwọn agbára mo tọ̀ tó wáyé pé tó fẹ́ sí ni ayé pé ó ní àbùsí kan tó ṣe bẹ́ẹ̀ ni tó bá ṣàbùsí bẹ́ẹ̀ kò rí ló burú àrékẹ́ ìbẹ́rẹ̀ náà ni kí ẹ mọ ọmọ pé mímú ti wà náà tó jẹ́ lẹ̀kẹ́ ni tó ọmọ pọ̀ wọ́n ṣe ká náà ni mọ́ pé gbogbo tó wá jẹ́ ètò ìṣọ̀ fún wọn fún wa náà tó lẹ́yìn ìyá iṣẹ́ àgbà tá àwọn agbára sọ máa ń tọ̀ ọ̀rọ̀ yẹn bí bó ṣe rí yẹn tó rí dé máa fẹ́ fà yọ ni pé tọ̀ tó wá di pé àsìkò bá tó ká máa san owó ìbẹ̀ yẹn fún wọn ṣé tó máa fún wa fẹ́ kí ọmọ nàìjíríà rà nípa ìgbà tó máa fún wa ká gbà àmọ́ tó máa fún wa ká mọ̀ kò lè béèrè tó ká fílẹ̀ báyìí àmọ́ ọ̀rọ̀ lè ti níyànjú àwọn ọ̀rọ̀ àti ọ̀pẹ̀ tó kán mọ̀ fún wa tó tó máa di fún wa nípa tó ń padà tó dára gbalagbà ni àbí ká mọ̀ kò lè rí ọkọ̀ mọ́ lérí ká fílẹ̀ báyìí tó bá sì fún wa ká gbà kí ọmọ nàìjíríà tó gbà á nímọ̀ràn ni.

0: oda ohun le ti gbo lati enu onikan won ti so tapa odo titi won e je mu mi wa won ko ile iranse ni won ni Mr. Lawyer, good evening and well done. Please, I need the advice of Nigerian, and this is my second time of saying it out. My wife didn't allow me to have sex with her whenever I wake her up for the sex. She'll be telling me that she's too tired and she wants to sleep. Even most of the time, she will leave the bedroom and sleep on the chair in sitting room. In fact, I have complained times with that number, but she did not respond to me. Since we have married, we have never had sex during the day or early in the morning. It is only at night, and even at this night too, she'll be complaining of being tired. Please, what should I do? Ora, inti won ko ni Yoruba, in won ka fun wa. Inti won ko ni Yoruba, won ka fun wa. Again, se bayi. Inti won ko ni Yoruba, won ka fun wa. So won ko to di pe won ka fun wa ni Yoruba, again tuntun kini yi. Again tuntun ka. Kin tuntun ka. Oni won ki wa, oni Mr. Lawyer won ki wa. Olawon ti fi kini iranse ngba kan na ri o. Won ki wa. Eje nkan ti won ko ni Yoruba. Won ni Mr. Lawyer, good evening and well done. Please, I need the advice of Nigerians, and this is my second time of saying it out. Wife didn't allow me to have sex with her whenever I wake her up for the sex. She will be telling me that she's too tired and she wants to sleep. Even most of the time, she will leave the bedroom and sleep on the chair in sitting room. In fact, I have complained time with that number, but she did not respond to me. Since we have married, we have never had sex during the day or early in the morning. It is only at night. And even at this night too, she'll be complaining of being tired. Please, what should I do? In ti won gbianju ati so won ki wa won ni pe awon ti fi oro yi ranse lekan ri o gbe ka keji ta won to fi ranse re won ni yawo e gba won laye ka won ojo se loko laya won ni gbogbo pa ta won ba ti ji yawo awon ni o ma pe ore un won ni ke fun awon lu anfani atori ofe yi won ni lopo gba ta won ba ti etun wa tun fi lo ta won ba ji loru ta won ba tun fi lo won ni yo didi ko nu ya lori yara fa won yo gba nu palo lo ti o lo sun sori isia ti le e mo won ni lati gba ta won ti fera awon won ni yawo awon ogba ka won ojo ni balopo lojumo mo ri won ni ko da gan awon ni balopo lojumo mo labo losan ri aforu won ni opo oru yi gan ebe la won o mo be dipo le ku onu le fa won kadakun ka gba won moran kini ka won o se oje nti won so fun wa leleyi e jade yun mu ka tun mu mi e de yun mu o e se yun lokan e je ntun mu kan si e ja wa tete bele je tori pe won te ile iranse ni mo nbo
1: akale olotu mo ki gbogbo omo Nigeria mo dupe lowo won fun amoran to fun mi ni ijejo emi mo so sita nipa oro emi ati egbon iyawo mi lori oro 20,000 so gba to di aro Friday o da pe iya iyawo na gbo eto yi gba to daro Friday iya iyawo ni mo jiri iya yẹn sábẹ̀rẹ̀ sí ní ké ń sunkún because àwọn kankan nínú family tọ̀dọ̀ wa ti dìde pé kí ìyàwó yẹn máa lọ pé kán á mọ́mọ wọn so sáà ní kò sí nǹkan tó jọ pé kán fi ọmọ yẹn kalẹ̀ ló jẹ́ kí n sọ̀rọ̀ yẹn síta ní ìjẹ́jọ́ ìmọ̀ràn táwọn ọmọ nàìjíríà gbà mí yẹn mo sáà ti fún wọn ní 20,000 yẹn ìyá yẹn wá ní òun àná ni ìyá yẹn wá dówó yẹn padà pé kí n gbà bọ̀ mi gbà o bọ̀ mo ti san ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà ẹ ṣeun mo dúpẹ́ o.
0: Ẹni tá a mọ wèrè ní pọ̀pọ̀ gbà pé ọlọ́run ti lo ètò yìí àwọn èèyàn sì ti lẹ́nu ọpẹ́ ẹjẹ́ tó tó kíní ìpínlẹ̀ lẹ́yìn kan sí mo fẹ́ káwọn èèyàn tún gbọ́ dáadáa pé ìyá yìí padà wá wọ́n sì lẹ́nu ọpẹ́ torí pé ọ̀dà kéèyàn máa lẹ́nu ọpẹ́ ẹnu ọpẹ́ èmi àti yín ẹnu ọpẹ́ wa kò ní kan láṣẹ ọlọ́run ọba ẹgbọ́n tí ìyá ìwé mọ̀ ń bọ̀ mo fẹ́ kẹ́ ẹgbọ́n tí ìyá ìwé ni kí n pèlè ẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́ pé ètò yìí ọlọ́run ń lò ó àwọn èèyàn sì ń tara bẹ́ẹ̀ lẹ́nu ọpẹ́ mọ̀ ń bọ̀.
1: Àkàlẹ̀ olótù mo kí gbogbo ọmọ Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ wọn fún amọran to fun mi ni ijejo emi mo so sita nipa oro emi ati egbon iyawo mi lori oro 20,000 so gba to di aro friday o da pe iya iyawo na gbo ito yi gba to di aro friday iya iyawo ni mo jiri iya yen sa bere si ni ke sunkun because awon kankan ninu family todo wa ti dide pe ki iyawo yen ma lo pe kan amomo won so sáà ni kò sí nǹkan tó jọ pé kan fi ọmọ yẹn kalẹ̀ ló jẹ́ kí n sọ̀rọ̀ yẹn síta níjẹ̀jọ́ ìmọ̀ràn táwọn ọmọ nàìjíríà gbà mí yẹn musa ti fún wọn ní 20,000 yẹn ìyá yẹn wá ní òun àná ni ìyá yẹn wá dówó yẹn padà pé kí n gbà bọ̀ mí gbà ò bọ̀ mo ti san ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà ẹ ṣeun mo dúpẹ́ o.
0: tó ọlọ́run ọba wa dúpẹ́ fún gbogbo ẹ̀yìn tí ẹ bá wa dá sí ọlọ́run ńlọlọ́pẹ́ yóò bá wa dúpẹ́ fún gbogbo yín ẹ̀yìn náà máa máa ṣe lágbára ọlọ́run ọba ọ̀dà ẹja tún wá ṣe báyìí kí n ṣojú òpó òpínlẹ̀ méjèèjì tí àwọn èèyàn ti sọ yìí ká bẹ̀rẹ̀ sí ní gbà lọ́kọ̀ọ̀kan èjèèjì 0916-159-1011 lójú òpó òpè tọ̀wọ̀ bí tẹ́yìn náà fi lè bá mi gba àwọn méjèèjì yìí nímọ̀ràn bàbá yìí tí wọ́n ní ìyàwó àwọn fún àwọn aláwòfààní àti lájọṣepọ̀ mọ́ àti ọ̀dà tí wọ́n pé ebèjì ìyá àwọn okogun sọ́wọ́ kọ̀ fáwọn wọ́n sì ti fọ̀rọ̀ yìí lọ fọ̀rọ̀ yìí bọ̀ wọ́n sì ní kọ́ mọ̀ fáwọn onílára wọ́n á ní ní ìsìn àsìkò tí tó tí wọ́n máa sanwó bó ṣe tó bá fáwọn káwọn ọgbà bí ọba fáwọn ṣáwọn tún lè dá mọ́ta ọ̀rọ̀ yìí padà lọ́ságbó ilé kí wọ́n tún bá àwọn tún dá káwọn tún tún ọ̀rọ̀ yìí sọ àbí káwọn máa wòran ẹ̀lú ẹ̀ káàlẹ́ o.
2: ọlọ́yẹ
0: mọ̀mí ẹ̀ káàlẹ́.
2: o ní mọ̀ nira.
0: àmì ọlọ́run àmì o.
2: o ní dààmú tọmọtọ
0: náà. àmì o àmì o.
2: mo kíra ẹ̀ tó ń bẹ̀rù náà.
0: ẹ ṣeun.
2: ọmọ alálùbáríkà ẹ̀ níṣìlẹ̀ ẹ̀
0: níṣìlẹ̀ ẹ̀ níṣìlẹ̀ ẹ̀ níṣìlẹ̀
2: gbogbo ẹni tí máa dá tètò tó ẹ worú ìyá tá a dá sí ìjẹjọ tó dúpẹ́ bó ti ẹ kó rí nìyẹn.
0: ẹ ṣeun.
2: ẹni yin ni kẹ́ni ó lè ṣe mí.
0: bẹ́ẹ̀ni o.
2: olúwa bó ní àbáṣekọ́mọ àkọ́lá aláṣokè àbáṣẹ́rọ̀ gbogbo yìí sọ̀mọ́ alálùbáríkà ọmọ sí kí ni.
0: bẹ́ẹ̀ni
2: òun náà ní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí.
0: àmì ọlọ́run
2: ọgbọ́n ilẹ̀ ẹ̀kẹ́rẹ̀ lágbára ọlọ́ ẹ̀kẹ́rẹ̀ jẹ̀kọ́ lára ọmọ lára ẹbí.
0: àmì o
2: gbogbo olólùfẹ́ ọlọ́yẹ̀wọ̀n ní dààmú o.
0: àmì àmì
2: àmì
0: àmì àmì ọlọ́run
2: lágbára ọlọ́run bí ọ̀gá wọn níṣìlẹ̀ mú àṣẹ
0: sí
2: wà tó ń tó
0: ọmọ
2: ẹ̀dá dámọ̀ ń lò. mo kí gbogbo sọ́jà family àní dààmú o
0: mi ò
2: ní bálé ayé wa lágbára ọlọ́run àbákọ́wọ́ àdúrà àti orí pátápátá ti òṣèré ọ̀rẹ́ àkọ́bí mo fóun náà kó mọ́ bínú ìran bashiru òṣèlú
0: sẹ́ẹ̀rí
2: ọlọ́run kó sàánú ni bọ̀bọ́ tó kọ́ sọ̀rọ̀ yẹn pẹ̀lú ogun sẹ́ẹ̀dì ológun ti gbógun ẹ̀ lọ lọ́yẹ́ tó bá fún kó gbà tí ò bá fún kó fọ̀rọ̀ ẹ̀ mọ́ ọlọ́run kó wá sọ ọlọ́run pé kó rẹ sí dáadáa tọ́lọ́run ó ṣe fún kó gbàgbé ẹ̀ pátápátá kó mọ̀ bá fa wàhálà o torí kẹ́ ẹ rọ́rọ̀ ogun ní agbára ẹ̀fẹ́sàlẹ̀ ilẹ̀ ní
0: oyè
2: ní méjèèjì ní agbára ọ̀tá ẹ̀fógún ìyá ẹ̀ náà tó bá ní kò kan kó fi ilẹ̀ o kó yọ̀ǹda láyà àtàlì kí á mọ̀ kó wá sọ ọlọ́run tó tó ọlọ́run kó ṣàṣàdúrà fún ẹ̀ kó pẹlẹ́dà àyà ọmọ ṣáà ti wà láàrin wọn.
0: bẹẹni.
2: kí ló dé ìyálágbáyà rẹ àkátìgbè báyìí báyìí báyìí báyìí ah kí ló dé àbẹ̀rẹ̀ báyìí. bóyá di àtọ́mùtì sí gbọ́ ní wúwú àìgbọ́ ojú pé mo máa fi ba
0: ajá jẹ tuntun tó mọ ayé. tàbí kó ní tí bàbá náà ń ṣe.
2: ó sì ṣe tí ó ah ò ní ṣe rígbó ọmọ alálùbáríkà ò ní dààmú sẹ
0: látẹ
2: òṣèlú gbọ́ bàlágbọ́ ó lè ní tí bàbá yẹn ṣe
0: tómi
2: yẹn gbà bí tó rí tó jẹ́ kó rira fún un àmọ́ kó pè ló nǹkan nǹkan ó lè pòrò náà ní bá ń gba àgbà ẹ̀kọ́ lọ́sùn ẹ̀kọ́ àgbà kí ló dé àbẹ̀rẹ̀ báyìí kí nǹkan kan nígbà òkòkò àbá àtàdùn by that nírò àmọ́wọ́ tutù àmọ́ kó pè ló nǹkan nǹkan ọlọ́run níbẹ̀ kò já
0: wọ́n
2: ní kò ní kó á
0: mọ̀
3: Àṣìkí kọ́lá látòkè.
0: Ọ̀dà ẹ̀ṣẹ̀
3: o. Ṣé látòkè rẹ̀.
0: Àdúgbẹ́. Baba beji a ma so ni gbogbo pe en t'Olorun Olorun ba ti gbadura re lori eto yi ko ma ranti pe pada ko ma dupe lowo awon eyan pe eleyi o tun ma wu awon eyan lori baba beji loko erin k'Olorun ba mi te won safefe ri lale yi ni gbogbo nti won file ko ni baje waju ti won doju ko yin ni baje eyin ti won file na o ni baje baba a ma so ni gbogbo gbangba aye won pe gbogbo eyin t'Olorun ba da yin lohun lori eto yi e ma ranti ke ma ranti pe pada ke ma fo pele a ki arabirin ti won dupe lale yi lo won omo Nigeria Olorun won ba wa salekun ogbon ati imo yin lagboro Olorun wa aye oni toyin e seun fili te se lale yi elu e kale o elu e kale 0916159 1011 elu e kale o
3: e kale o
0: e seun la wole sun re
3: ramonde ni baje o
0: ami Olorun ami
3: Olorun o san le sa o
0: ami ami Ami Olorun, ami o.
3: Gbogbo awon tan da se to patapata
0: iwo
3: ni deru.
0: Ami, ami.
3: Gbogbo won ni abo si ti lati bi ibada.
0: Eseun.
3: Ah, nti mo ko be da si ni ti le yo yawo ti o gba fun oko re. Ti awon ko boya ko fe ko like oko re. O de ma ni fe re.
0: So se se ke yan ma ni fe oko re abi ko je pe o ni fe re ko ni fe re mo bayi ni isin.
3: Then,
0: Ami o. to Aduke Aduke Shion Aduke 0916159011 Lujo Okuza Wabi Elwe Kaleo Elwe Kale Edakun Ema pa radio tabike ku ndi radio Kalima badun ara wa daada na ni Elwe Kale o E seun la wole sun re o Adupe Adupe seun
4: Amo kun so so ni pelu ogun ma ya en mo fe da
0: O ya en sun le
4: Ko ba wule godu logun
0: Hmm
4: ko gbadura ko Olorun ko si ti e fun
0: Hmm
4: to ba ni se ko te pa mo se re
0: Hmm
4: I want you to be a good person. Ni ba de so fun so ko pe awon to ba je family olobirin ko fe just fun
0: okay
4: ile won ni daru
0: ami olohun amen
4: e sa yin le bo pe so yin o
0: ami olohun amen all right asium
4: daru
0: aruga ma elo e kale o
5: e kale
0: e seun la wole sun re
5: mo pe to
0: adupe o iya wa
5: e da ku mo fe ko mo Nigeria ba mi maran ni owo fe o tun bu ba
0: ara
5: Mo
0: si ti lo si tu. Awon ti mo polowo ona abayo ta le pe not native remedy lori ikani radio yi. E ba ti mu number awon e pe won. Nti won se da won loju na ni won se polowo lori eto yi. E kan si won e so bi nti se yin fun won. Olorun o si le ni kala latara be keyin na o lenu ope lase Olorun oba. Olorun o fo ba gbogbo ilera yin yo so di ilera e si gbadun ara yin lase Olorun.
5: Ya mi ya mi lese.
0: E pale.
5: E pe.
0: E se gan ni.
5: O da.
0: Aduwe. Elu e kale o.
6: E lo kale baba.
0: Eh, mo ye lati ro re. Kabiyesi nko o.
6: Ah, e wo. Baba nja ma la o je na.
0: To aduwe folorun.
6: Aduwe lo do na baba.
0: E seun.
6: A mo pe to.
0: Aduwe o. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
6: Amen.
0: Amen. Amen. Amen. Amen.
6: Amen. Amen.
0: Amen.
6: Amen.
0: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
6: Amen.
0: Amen.
6: Amen.
0: Amen. Amen. Amen. Amen.
6: Amen.
0: Amen. Amen.
6: Amen.
0: Amen. Amen.
6: Amen.
0: Amen. Amen. Amen. E seun adupe oju oni teyin na elo e kale o
7: o kale o
0: e seun la wole sun re
7: kujo beta o
0: adupe
7: ko wole bi o
0: to adupe folon pe wole loni
7: olorun ni o wole ni
0: adupe folon adupe folon
7: do aki ya ti won wa dupe o
0: e seun e seun
7: e seun awon na fun suru o won ku afo mo se niyan
0: e seun
7: Anidamu.
0: Amen Olorun. Amen. Amen.
7: So, iru baba ti won so pe yawo je ki o sun ma won.
0: Beeni ti won yawo
7: won. Ko pe mi kan pe ni awon kan ohun kan ko jo sero.
0: Mhm.
7: So, ka pe ra won. A mejeji ni ti o ba fe laarin ara won ki lo fe ki se fun o ki lo sele.
0: Eh.
7: So, awa obirin etan la fe.
0: Mhm.
7: Mo da fun ko dere. Olorun de ja. Le kaluku bi da ru.
0: Amen. Amen. Aduke eseun ya wa. Aduke eseun.
7: Eseun ya isa di la tun tere.
0: Eseun mi isa oju oni tin. A ri yin pe la se Olorun eseun. To, e ja se bayi. Ah, kin se mi mu die. ti n ba se mi mu di e ma gbe gbugbu nkan te n ta bo lori kan ni Diamond FM ka ba yin fe nu aje pon ke ta ke fi gbugbu ara sa je bi ti sese fun e je n se mi mu di e ta ba lo ta ko lori ta daride ta se mi mu ta pada daride a tu mo te waju a lo sodo awon ti n be lori WhatsApp n ta won na ti mu wa keke bi mo fun mejeji ta ti so tai a na n be gbo awa fe nu eko bi kan baba wa daride ta fe nu eko a tun mu awon mi ta won eyan ti so ta to ra won eyan ti so mi ta ta tun mo menuba lasale yi lase olohun oba gbugbo yin te ndo teto yi mo dupe o oju oni tin e ja sare lo pa ka se mi mo kade baba daride eto lawo lesun yo ma te waju mo nbo
8: Oruko mi ni Femi Adebayo e mo 36 Diamond FM 88.7 ni Ilorin

0: àgbàlagbà tó bá morí ké ewé àtegbò ní fídájú kọ̀ gẹ́gẹ́ bí àìsàn bá lúgọ sílágbó ara kásẹ̀ rẹ̀ lẹ́tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Tó o bá ti tọgbó tọgbó tí gbó dí, tó o tọ̀nà títí dópin. Àgbà ìṣègùn lọ̀rọ̀ kan. Bàbá dúró déédéé, ààrẹ ìdákọ́lẹ̀. Bàbá wà ń bẹ̀ làgbà oníṣègùn ìbílẹ̀ tó máa bá a ti ṣe lo ewé àtegbò ṣàwòtá àìsàn tí máa ń bá ní ìjà lágbo ara. Ara máa kú tàìtàì ká ti sojú ṣe lọ. Tiẹ̀ ti ń di tẹlòmíì, èsì o. Ẹ̀yà ara tí ò ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́. Gbogbo ẹ̀ ló ní ohun tí ń fa o. Àmójútó ara rẹ ló ṣe pàtàkì. Gbogbo kùdìẹ̀kudẹ tó o bá ti ń kẹ́ fílágbo ara rẹ. Tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá dúró déédéé, ààrẹ ìdákọ́lẹ̀. Wọ ọmọkùnrin tó o bá ti ń bọ̀ wá. Orógbó mẹ́sàn-án ni kò mú dání. Orógbó méje ni tàwọn obìnrin. Nǹkan ju nǹkan lọ mo gbà. Ẹ pé bàbá dúró déédéé, ààrẹ ìdákọ́lẹ̀ sórí 07051 07051 07 5491.
1: Ní tiyín tó tọ́hun ni bàbá dúró déédéé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin méje ni fún obìnrin níléeṣẹ́ bàbá dúró déédéé gbogbo ilẹ̀ ti mọ̀ pé àìsè nǹkan mìíràn lẹ́yìn àwọn nǹkan tó lè ṣe ìdójútì ọkùnrin lágboolé ìfẹ́ lágboolé olólùfẹ́ bàbá dúró déédéé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá wà ń bẹ̀ tí obìnrin bá ti ń sọ fún ìwọ ọkùnrin wípé what man can do woman can do it better àbùkù ń bọ̀ déédéé nu tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró déédéé ààrẹ ìdákọ́lẹ̀. Ìwọ ọlọ́mọkùnrin tó bá kù díẹ̀ káàtó tètè wá kàn fún agbára rẹ lọ́dọ̀ bàbá dúró déédéé ààrẹ ìdákọ́lẹ̀. Mo ti wà ní roundabout Gèrè Alimi. Níbi tẹ́ ẹ bá ti ń bọ̀ wá sílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Gèrè Alimi roundabout ẹ bèrè Rachel Motor. Ibi wọ́n ti ń wọkọ̀ ìkó èkó ohun ibẹ̀ gangan náà la wà lọ́fíìsì wọn gangan la wà. Àbí kẹ́ ẹ ti máa pè mí sórí nọ́mbà mi yìí tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ náà ni 070-570-65491. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 070-570-65491. Bàbá dúró déédéé ààrẹ ìdákọ́lẹ̀ ni ẹ bèrè fún dádì mọ́mì ààrẹ ìdákọ́lẹ̀ ni ẹ bèrè fún. A wà nílùú Ìlọrin tàbí nọ́mbà ọ̀nà kẹ́ ẹ fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Òun náà ni nọ́mbà WhatsApp mi. Ẹ pè mí síbẹ̀. Ìwọ ọlọ́mọkùnrin tó ń gbọ́ mi báyìí báyìí. Nítorí tiyín ni bàbá dúró déédéé mo ti ṣe àwọn egbòogi lọ́tùnlọ́tùn. Egbòogi pẹ́ lórí ẹ̀tẹ́ ń gbọ́ ó ti wà ńlẹ̀ lówó pọkúpọ́kú tó dáa púpọ̀ fọkùnrin ṣẹ̀kan sùn lọ. Má wulẹ̀ máa gbéwò ìròyìn máa máa sọ sítórì lẹ́gbẹ́ ìyàwó rẹ máa máa bọ̀ wádọ̀ bàbá dúró déédéé kọ́ wá gba egbòogi pẹ́ lórí ẹ̀ tí mọ́kùnrin ṣe bí ọkùnrin lọ́dọ̀ aya rẹ̀. Bákan náà níléeṣẹ́ bàbá dúró déédéé ààrẹ ìdákọ́lẹ̀ ní tiwa àlùbáríkà lójú ológun èké gbàgbé ó ṣe bí owó ni gbogbo nǹkan. Àmọ́ iṣẹ́ owó ẹni ni mo fa àlùbáríkà sówó ẹni. A ti wà ní Gèrè Alimi roundabout bàbá dúró déédéé ààrẹ ìdákọ́lẹ̀. Tàbí kọ pè mí sórí nọ́mbà mi 07057065491. Ẹyẹ méje jásà. Ẹ bá ti dé Gèrè Alimi roundabout ẹ bèrè bàbá dúró déédéé. Ẹ bá ti dé Rachel Motor ibi wọn ti ń wọkọ̀ èkó èkó alálùbáríkà wọn ẹ bèrè bàbá dúró déédéé ààrẹ ìdákọ́lẹ̀. Wọ́n náwó ọbẹ̀ sí ibẹ̀ gangan la wà. Ìwọ ọlọ́mọkùnrin tó ń gbọ́ mi báyìí báyìí wá gbé egbòogi àtẹ̀kanlẹ̀ àti ṣe ní tìgbàlódé egbòogi àtẹ̀kanlẹ̀. Ó ti wà ń lẹ́bìbà ẹ wá gbà lówó pọ́kú lọ́dọ̀ bàbá dúró déédéé ààrẹ ìdákọ́lẹ̀. Tóbi ló fi máa sọ pé wọ lówó orí mi ọ̀kárí àbùkù ní kọ̀ tí ó máa ṣàdúrà fún pé sẹ́wọ́ rẹ̀ ò ní bàjẹ́. Tètè wá gbà ní ìsinsìn. Ìbẹ̀ lẹ́bìbà máa bọ̀ wá Gèrè Alimi roundabout béèrè bàbá dúró déédéé ààrẹ ìdákọ́lẹ̀ tó bá ti dé Rachel Motor. Níbi wọn ti wọkọ̀ èkó èkó alálùbáríkà wọn ẹ bèrè bàbá dúró déédéé ibẹ̀ gangan la wà. Bákan náà egbòogi tẹ́ ẹ máa béèrè fún ta mọ̀ sí egbòogi the champion tí mú tọkùnrin tóbìnrin jáfáfá lágboolé ìfẹ́ ó ti wà ńlẹ̀ bìbà ẹ máa bọ̀ wá dọ̀ bàbá dúró déédéé ààrẹ ìdákọ́lẹ̀ lówó pọ́kú ni àníyàn la o. Àṣejẹ bàbá dúró déédéé ó ti wà ńlẹ̀ lówó pọ́kú fún ìwọ ọlọ́mọ.

0: àmọ́ ìbáríkà sówó ẹni a ti wà ní gèrè alimiranda about bàbá dúró dídé àrè ìdákọ́lé tàbí kọ́ pèmí sórí nọ́mbà mi 07057065491 ẹyẹ méje jásà ẹ bá ti dé gèrè alimiranda about ẹ bèrè bàbá dúró dédé ẹ bá ti dé rasha motor ibi wọn ti ń wọkọ èkó èkó alálùbáríkà ẹ bèrè bàbá dúró dídé àrè ìdákọ́lé wọn náwó bẹ sí ibẹ gángan láwà. Ìwọ ọlọ́mọkùnrin tó ń gbọ́ mi báyìí báyìí wá gbé egbògi àtẹ̀kanlẹ̀ àti ṣe ní tìgbàlódé egbògi àtẹ̀kanlẹ̀. Ó ti wà lẹ́bìbà ẹ wá gbà lówó pọ́nkú lọ́dọ̀ bàbá dúró dédé àrẹ ìdákọ́lẹ̀. Tóbi ló fi mọ sọ pé wọ́n lówó orí mi ọ̀kárí àbùkù ní kọ̀ tí ó mọ sàdúrà fọ pé sẹ́wọ́ rẹ̀ ò ní bàjẹ́. Tètè wá gbà nísinsìn. Ńbẹ lẹ́bìbà máa bọ̀ wá gèrè alimiranda about bèrè bàbá dúró dédé àrẹ ìdákọ́lẹ̀ tó bá ti dé rasha motor. Níbi tí wọ́n kọ ìkó èkó alálùbáríkà ẹ bèrè bàbá dúró dédé ibẹ̀ gángan láwà. Bákan náà egbògi tẹ́ ẹ máa béèrè fún ta mọ̀ sí egbògi the champion tí mú tọkùnrin tóbìnrin jáfáfá lágbo léèfẹ́ ó ti wà ńlẹ̀ bìbà ẹ máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé àrẹ ìdákọ́lẹ̀ lówó pọ́kú ni àníyàn láwọ̀. Àṣejẹ bàbá dúró dédé ó ti wà ńlẹ̀ lówó pọ́kú fún wọ ọlọ́mọ ọkùnrin tí ọkọ tó fi ń roko lọ́dọ̀ ìyàwó rẹ tó kéré sọ́jọ́ orí rẹ máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé àrẹ ìdákọ́lẹ̀ wá jásí jẹun lówó pọ́kú. Ó ti wà ńlẹ̀ bìbà àṣejẹ tẹ́ ẹ máa béèrè fún àṣejẹ bàbá dúró dédé àrẹ ìdákọ́lẹ̀ ó ti wà ńlẹ̀ báyìí máa bọ̀. Bákan náà àṣejẹ bàbá dúró dédé ti wà fún ìyàwó rere tó fẹ́ jèrè ìgbéyàwó lọ́dẹ̀dẹ̀ ọkọ. Àṣejẹ bàbá dúró dédé ti ń bẹ ńlẹ̀ fún wọn ọlọ́mọbìnrin bákan náà ọlọ́run ò ní pe tiẹ̀ lágàn. Bọ́lọ́mọ bá pọmọ wọn lórí tiẹ̀ pè àmọ́ má fi òsàn rẹ dọ́là tètè máa bọ̀ wádọ̀ bàbá dúró dédé. Mo wà ní ràdàbà ọ̀tún gèrè alími báyìí báyìí máa bọ̀ láti aago mẹ́sàn àárọ̀ di aago mẹ́fà rọ̀lẹ́ lẹ́mọ̀ fojú rìnjú pẹ̀lú ẹ̀mí bàbá dúró dédé àrẹ ìdákọ́lẹ̀. Àwọn nǹkan tó wá lè fa ìdákọ́lẹ̀ sára ọmọkùnrin àwọn nǹkan tó lè fa ìdákọ́lẹ̀ tàbí àríra tàbí àwọn nǹkan tó lè fa nǹkan tá à ń pè lárobìnrin kú àbí arọkùnrin kú. Àríra nìkan tí máa ń dààmú ọkùnrin lásìkò tó yẹ kó roko ìyàwó rẹ̀ dáadáa gbà ní ìwà dọ̀lẹ̀. Arọbìnrin kú ọkùnrin ní máa ń dà láàmú àsìkò tó bá arọbìnrin nínú mọ bí ìgbà lára láyà rẹ ó mọ já pátípátípátí máa bọ̀ wádọ̀ bàbá dúró dédé àrẹ ìdákọ́lẹ̀ àìsàn tí ó gbógun ọlọ́run níbi sọ kò níbi sẹ́ nìkọ̀ọ̀kan. Bákan náà arọkùnrin kú àwọn obìnrin ní máa ń dà láàmú nígbà tó bá rí ọkùnrin tó rólólùfẹ́ rẹ̀ lára ó mọ wá kan ní ìdààmú mọ wá bá láìsí pé wọ́n jáde tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lára rẹ̀ náà mọ já pátípátí bẹ́ẹ̀ tó ṣe nǹkan tí ó da bẹ́ẹ̀ sì ni kò ṣe nǹkan tí ó da àwọn nǹkan burúkú ti wà nù ara yìí ní dá wàhálà lẹ̀. Ọlọ́run ní já rogun àfi ṣe o ọlọ́run ní fi tẹ́sọ̀ sí wọ ọkùnrin kò ní fi ṣe wọ obìnrin ọlá títóbi ànábì wa muhammad sallallahu ta'ala wa alayhi wa sallam ọlọ́run ọba ò ní já ara fi ṣe. Àwọn nǹkan tí máa wá fa àìsàn tá à ń wù yìí sínú ara òun ni bí àìsàn gbajúmọ̀ àwọn àìsàn gbajúmọ̀ ọlọ́jọ́ pípẹ́ tí máa ṣàkóbá fẹ́ni tí máa fi mẹ́lòmíì ní ṣe tọ́ àwọn àpẹẹrẹ tó sì máa rí ni pé kẹ́yìn ó fẹ́ ṣẹ̀yọ́ kó máa làágùn kẹ́yìn ó fẹ́ ṣe ẹ̀yọ́ kó máa tani kó máa roni gooro kẹ́yìn ó fẹ́ ṣe ẹ̀yọ́ kó sì máa fẹ́ yọmi lójú kẹ́yìn ó ṣẹ̀yọ́ tán kó tún dàbí ìgbà tó kù títún dà sínú ara fúnra rẹ̀ kẹ́yìn ó fẹ́ ṣẹ̀yọ́ kó máa mọ̀ tẹ́lómi ó ti dà sára tí ò tún ní mọ̀ bákan náà ẹlòmíì débi tí ó ti ṣẹ̀yọ́ ó tún sọ alẹ́sẹ̀ ń lo wákàtí. Ara àwọn àpẹẹrẹ nǹkan burúkú yìí nù. Òkú àtọ̀ sí àìsàn gbajúmọ̀ yìí ó jẹ́ nǹkan tó lágbájú tó bẹ́ẹ̀ lè pẹ́jù nínú ara a máa ṣe àwọn àkóbọ̀ ọlọ́mọjà orogun jẹjẹrẹ ọlọ́mọjà lo rọ́bà ìgbàlódé fi ṣẹ̀yọ́ àkóbá ni mọ̀ jẹ́ fúnni ṣe ò ní rí bẹ́ẹ̀ tẹ̀dẹ́ kọ̀ọ̀kan ò ní rí bẹ́ẹ̀ àmọ́ tètè dìde tó o bá ti ráwọn àpẹẹrẹ wọ̀nyí máa bọ̀ wádọ̀ bàbá dúró dédé àrẹ ìdákọ́lẹ̀ bàbá dúró dédé ló lè ṣe dádì mọ́mì àrẹ ìdákọ́lẹ̀ ní ẹbí rí fún. A wà ní ràdà bá ọ̀tún gèrè alímì ẹ bèrè rasha motor ibi wọn ti ń wọkọ̀ èkó alálùbáríkà ń bẹ ni bàbá dúró dédé wà báyìí bẹ mo fi kalẹ̀ sí àná ọlọ́run mọ̀ báyìí tàbí kẹ́ ẹ máa pè mí sórí nọ́mbà yìí 07057065491 bákan náà òun náà ní nọ́mbà whatsapp gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ bá mi sọ pè mí sérí whatsapp mi èmi náà lọ bà ń bẹ̀ bàbá dúró dédé àrẹ ìdákọ́lẹ̀ bàbá wà ń bẹ̀ bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin méje ni fún obìnrin ọ̀fẹ́ là fi ń ṣe ìwòsàn fáwọn ènìyàn nípa ká lo orógbó fún gbogbo ẹni tó bá ti rògùn nílé iṣẹ́ bàbá dúró dédé àrẹ ìdákọ́lẹ̀.
1: Ọlọ́run mọ̀mọ̀ gbà fáàrí lọ́wọ́ wa àmì ni kẹ́ ẹ ṣe o gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àìlèṣe déédé ọlọ́mọkùnrin látara àrùn ìbálòpọ̀ ọ̀ ṣe kàn sí bàbá dúró dédé àrẹ ìdákọ́lẹ̀ ìwọ ọmọkùnrin tó fẹ́ mọ̀ ta pọ́npọ́n tó fẹ́ mọ̀ ṣe dáadáa níwájú abo ọkùnrin téńjìnì rẹ̀ bá ṣiṣẹ́ dáadáa ni à ń pè lọ́kùnrin mẹ́ta o gbogbo àìsàn tó bá fẹ́ sọmọkùnrin di yẹpẹrẹ bàbá dúró dédé ńlọ́tọ́ kéèyàn kàn sí wọ́n ń bẹ ní
2: ọ́fíìsì wọn ti ń bẹ ní Racial Travelers and Tours Head Office ládojúkọ Gèrè Alimi Hospital Gèrè Alimi Roundabout Ìlọrin
1: ìwọ̀n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07057065491 0705706541 baba duo dede are dakole odo olohun
0: iwo olomo okunrin to le bo so le laarin elegbe re mo bo wa do baba duo dede are dakole oko porisirisi oko tin kobe tin kobe yangan pelu oko tin kobe rice o yato si oko tin ko ebesu e wo su se ta tin ta bobina wa gba egbogi baba duro dede are dakole eti awon baba ti won ti koja 78 nlo tara won sin do yege ki wa ni si won lo mokunrin o ti ju 25 o ti ju 30 years lo o wa fowo pon o wa rojo legbe ololufe re abuku ni fun won lo mokunrin wa gbegbogi ti o mu oko pada si oko ti won fin ko besu ti su fin tabobina obo adu baba duro dede are dakole abolorogo mesan feyin okunrin meje ni fobirin bo ba ti rugun ile ise baba duro dede are dakole ofe ni fi hun sewo san fawon ede ni e tan ba rugun lodo mi si salaye betilu e si dupe folohun wa ni roundabout geri alimi abi ke pe mi sori number ni 0705706541 baba duro dede are dakole awa roundabout geri alimi ebe rasha omuto igbe gangan la wa lohun wa pelu re o inu awon kan ti mo wa da wa lai se dede olomo okunrin a jedi a ma fa jedi na si pe risirisi bi jedi tapa bi jedi jedi di yo tete ma bo wa do baba duro dede a ma sakoba to mo okunrin o ni le soju si gege bo si e ku soju si lodu aya re yo gbo kodoku ko ni le ro abuku la ni olohun ni sa ya wa laya laya o ba kan na to ba tin se yo to ri pe kan jade bi etutu nkan funfun jade to ki to wa fe da bi omi ta fi logbologbo tin ma be laarin okunrin saya re I wa sofu die die nu e ti ma bo wa do baba duro dede are dakole o wa se yo o wa ri bi nkan pupa pupa pupa I wa jade pelu eyo re wa la nbo niye olohun ni jarugun wa la e ti ma bo wa do baba duro dede are dakole awon kan ta so ye a ma sokunrin a ma sobirin bakan na bi eda oro abi eda bule ni ba se wo obirin tete ma bo bo ba ri kan funfun fun to wa fe ma se bi igba tin gbe orun kan jade ti o si ri be tele tete ma bo wa do baba duro dede abo nse yan wa npa o ara yiyun oju ara yiyun te yan fi yun ra fa ti wa fi dun mo ti wa fi degbo tete ma bo wa do baba duro dede ko to di nkan mi ibi afojuji aisan ni mo di nkan mi si yan la tin ta n wi ta pe lojuju yi ba wa pe ninu ara to ba fi le se to ba fi wa le pe to ba fi le be abi to ba fi le ban da sinu ara o le ma mo bi ninu to ba soro abi to ba gufe yo mo wa da bi gba ti yan gbo fun ara re gan yo mo gbo bi gba ti yan ba n gbo orun obu eyin eyin to ti baje to ba si bo si sale ara pupo ju ti kini yen ba sele so birin miran to ba bo si sale in ti n fi je nkan olomo obirin o le ma gbe awon orun kan jade ti e so orun gidi ti e so orun daada kankan be si ni ki se ke latara aitete mojuto oyun ju yi ko to ti po di wahala sinu abi ara re to ba wa pe pupo ti o tete mojuto o le din to loyibo npe ni bacterial vaginosis abi mo le yin oleyibo npe bacterial vaginosis olohun ni ja rugun re nkan to le nkan to buru ja ni to ba si peju a mo ja si nawo to pe ko to wa di nawo lanla tete mo bo wa do mi baba duro dede are dakole mo wa ni geri ali mi roundabout e bere russia muto ibe le ti gbe mi baba duro dede are dakole abi ke ma pe number mi yi 0705706541 0705706541 baba duro dede are dakole na le npe hun tete ma bo wa arabirin to ba loyun ju olohun oba oni ja ma ti atenu so ola ti tobi anabi wa mohammed sallallahu taala wa le wa sala a ni rugun afisi eyin olomokunrin mi olohun oba oni ja ti bi nkan ta fi jo olomokunrin gbo bi owo tete wa kan si baba duro dede are dakole nkan to fi jo olomokunrin olohun ni to tatenu gbo bi owo tete jade si ayawa oni daya laya o e bere mi te ba ti degere ali mi ke bere baba duro dede are dakole babo wa nbe babo olorogo meje fokunrin be ba ti degere ali mi roundabout e bere baba duro dede are dakole te ba ti de ile ise russia o muto ke bere baba duro dede are dakole mo wa nbe ni gere ali mi abi ke pe number mi 0705 57065491 tabi ke bere te ba tun fe lori WhatsApp o na ni number WhatsApp mi e pe mi sibe tabi ke temi lagu sibe e ko ateranse sibe yin si fun yin le si ni agbara to lohun gogbo owo omo lomo okunrin to ba ti wa gogbo tin so yin ma fi wo san $100 bakan na ayewo nbe fun yin ti gbalode ati gba ngun sise repete won sayewo ni gbalode fun yin ibi kan ba ku si kan logbologbo tin be la omo okunrin lo ba kere ni to se ko roju se to ye ko ori lara ire gbeyawo wa bo wa do baba duro dede aisan ti ogbogun koni si o koni si mara e daddy mommy are da ko le ni ebi ri fun mommy daddy

0: obìnrin náà tí ò bá tọ́jú ẹ̀ bó ṣe yẹ òun náà tún lè dárò ní ẹ̀jẹ̀ kejì tí ẹ bá rí ẹni pé.
1: Tọ́ látọ̀dọ̀ yín ni o, látọ̀dọ̀ yín ni. Ọ̀dà 0916-159-1011 lójú òpó òpìtọ̀wọ̀ bí. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀lú ẹ̀ka alẹ́ mi Fọlá.
1: Afáwa Kọ́lá Aláṣọ́kè.
2: Kọ́lá Aláṣọ́kè ló kọ́ mi níta fún wọn.
1: Tó àdúpẹ́ Fọlá.
2: Àwọn ètò gbogbo àyà Súkọ́ àti gbogbo àgbàlagbà.
1: Ẹ ṣeun bàbá.
2: Ọlọ́ba mi tó lè.
1: Àmì o.
2: Ilé gbígbẹ́ tọ́ yẹ o.
1: Àmì Ọlọ́run, àmì Ọlọ́run.
2: Àsìkò mọra election náà lọ́wọ́ nígbàmú ìlú
1: ìlú ìlú. Àmì Ọlọ́run, àmì.
2: Bàbá àtàṣẹ lẹ́jọ́ kú lọ ní àjọ sí lọ fọ̀lẹ́ bí sùn ńlá ọlọ́run yóò kú
1: lọ́kọ́. Àmì Ọlá, àmì
2: ọ̀tọ̀. Fẹ́ ilé sọ kí mi kọ́kọ́ gbọ́ ẹ̀. Ìyẹn fẹ́ràn ìbálòpọ̀. Kò fẹ́ràn ìbálòpọ̀. Bó bá ti márì, ó ti di dandan fún ọ. Ẹni tó lóun ọ̀fẹ́ àti jẹun ni. Tíbi ṣe ń pa. Kí ni àbí solúṣẹ̀ tíbi bá ń pààyàn.
1: Àbí jukọ jẹun lọ.
2: Àbí ẹni ọdọ̀ balẹ̀ lọ tútù. Wọ́n ní ẹwẹ́ kọ̀ọ̀kan fún gbàrà fún ló bàbá bẹ́ẹ̀. Wọ́n àwọn láìpẹ́ oúnjẹ. Fóònù gún lè ṣiṣẹ́. Ọgbẹ́ ẹ̀. Ọmọ ìjọba pé gbogbo ẹ̀ náà dé. Apára yàtọ̀ sára. Wọ́n bó ti rí
1: ìwé náà.
2: Wọ́n bá jẹ wá ọ̀tọ̀ jẹun ọ̀sẹ̀ tán. Dáadáa ni kò jẹun òru.
1: Bẹ́ẹ̀ni o.
2: Tó bá lọ́wọ́ láìpẹ́ lọ́dọ̀ ọkọ rẹ̀. Tó bá lọ gẹ̀ẹ́sì ẹlẹ́sìn ìtàkọ́. Ẹgbẹ́ yìí tó wá lágbára jù ni. Tó bá rí ìṣèyẹ ó ti ṣe ìyẹn méjì tuntun sọ lọ́hùn. Sádà kí tó ti gbà lọ́wọ́ ọkọ rẹ̀ òun náà ni kọ́kọ́ ti ọkọ fi ní ẹ̀tọ́ lórí ìyàwó rẹ̀. Tó bá lọ gẹ síta tó ti gba sádà kí ó ti dẹ̀sẹ̀. Tó bá lọ gẹ síta tó bá kárẹ̀ wọlé ó ti dẹ̀sẹ̀. Tó bá lẹ gẹ táwọn ọmọ ń rí ní rí pé orí ìyàwó lè ra ni tó bọ̀ jẹ́. Ń jẹ́ pé yóò jókòó pẹ̀lú ọkọ rẹ̀ ni. Dápà rẹ̀ bá gbà lọ títí wọ́n wà jọ jókòó láàrin ọkọ àti ìyàwó. Ní tọ́lọ́rẹ́ kò sí márèjì tí ò ní dámèjì.
1: Wàláì.
2: Àbọ̀n jẹ́ máa ń tan ààrẹ lóko. Ó sì mọ ní ìyí tó kàgbọ̀ sí kálukú náà ni. Àmọ́ jókòó náà wọ́n pè ní márèjì tó bá kù sínú wọn mọ ní July ara
1: wọn. Wàláì.
2: Àmọ́ kí làwọn akọ́lé program kí ìdílé kó
1: dúró
2: sí kó o lè da àdúgbò tí bílẹ̀ ọba lè dúró o lè da ṣètì tí
1: bílẹ̀
2: ọba ti dúró o lè da kọ́ọ̀tù
1: ọlọ́run
2: ti
1: dà
2: dìde kálukú.
1: Àmì àmì
2: àmì. Yóò kò ní ìgbàpọ̀ ní ìfẹ́ràn yóò jókòó ni yóò nífẹ̀ẹ́ jù láti lọ. Àwọn ọ̀dọ́ kánú wàdí kó jókòó sọ́kàn wa. Wọ́n bolú ṣe gbígbá kú tí gbò sọ́mẹ́nì kan níbi táwa yìí.
1: Wàláì.
2: Rántí ọmọnì tí wọ́n
1: ṣe. Jẹ́jẹ́jẹ́ ẹ ṣeun bàbá ojú òní tìyín náà àdúpẹ́. Tí a bá Kọ́lá Ọláṣọ́kè máa gbà lọ sí orí WhatsApp tá a lọ bẹ̀rẹ̀ sí ní mú táwọn èèyàn ti mú wá lọ́kọ̀ọ̀kan ejeje tá bẹ̀rẹ̀ sí ní ṣàgbéyẹ̀wò rẹ̀ lọ́kọ̀ọ̀kan ejeje ẹ̀já wa tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ká gbọ́n tí àwọn èèyàn náà mú wá gẹ́gẹ́ bí ojú òye tí wọ́n àti ìmọ̀ràn fún àwọn tí wọ́n ti sọ yìí mọ̀ ń bọ̀.
3: Hello Olóyè. Orúkọ mi ni Samson láti Basin ní Ìlọrin Kwara State níbí. Mo fẹ́ dá sí ẹni tó sọ ní sí ẹlẹ́kejì yẹn tí wọ́n níyàwó àwọn kí ń aláwọn fún sex. Nǹkan tí mi observe ni pé bóyá nǹkan kan wà tó ń bí ìyàwó wọn ná tó sì yẹn bóyá ká tó tún ìyàwó wọn pé kán pè jókòó kan tó ká tó sọ fún ká báyìí kí ló ṣẹlẹ̀ o kì í ṣe báyìí tẹ́lẹ̀ kí ló dé tó wá di báyìí báyìí pé ìyàwó wọn bóyá ó ti rìn kankan tó rí ó ṣe wá jẹ́ pé complain ni ara ń ro mi ara ń dùn mí everything ló máa complain every time bóyá àwọn náà bóyá ti ṣe gangan tó dùn pé nkankan tí wọn bá wá anything sọ tí ó dẹ̀ anything sọ fún wọn ní ìka pàtó ìbá tó ráyàn sí bóyá kan rán bóyá family rẹ̀ kan sí bóyá àbúrò ẹ̀ abẹ́gbọ̀n abẹ́nìkan tó ṣàwà close to ká tó jẹ́ kó yin pé tọ̀ bá ìlọkọ ẹ fi lọ wá tó bá lé mi síta ìwọ ló fà o kó má lọ di pé ọ̀rọ̀ padà di ọ̀rọ̀ bóyá máa wá líra ran síta ọ̀rọ̀ wà di pé à ń fẹ́ ìyàwó mi dé pé nkankan torí nkankan tá padà di náà ni a bá ti di pé ìyàwó ò fẹ́ máa fúnyàn ṣàbí wọ́n rẹ̀ fà mú àti wọ́n rẹ̀ wà mọ́ ẹ mọ̀ gbogbo orun kan báyìí yóò di nkan tí ó ṣúyàn gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi ìbá pé ká fẹ́ sun family tí ìbá ti gba one on one again kan fi sun family gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi ẹ máa bé tó bọ̀.
4: Ìkàlẹ́ Mr. Lọ́rẹ́ Akwátárọ̀ Akọ́ṣẹ́ọ̀nù nípa ẹni tó kọ́kọ́ sọ síta lákọ̀ọ́kọ́ nípa ogun tó ní ogun mọ́mí ọ̀hún ṣọ̀tọ́ ṣàpàrà sọ nípa ìpèsè káwọn gbà pé àbúrò ìkejì mọ́mí ọ̀hún

0: gan fáwọn nígbà tí mọ́nì àwọn ti wá kú. Ṣòyìn tó wá ń bẹ̀ ni pé tí ò bá ti ní mú nìra lọ fún wọn, ṣùgbà tó ti já sí pé kò jùrú máa bá lọ lọ, ṣò tí ò bá ti ní mú nìra dání fún wọn, ṣò kán gbà. Àmọ́ tó bá ti já sí pé ní tó tún wá bí wàhálà sínú ogun ayé wọn ni, èmi ò bá fún wọn nímọ̀ràn kan filẹ̀. Ṣòyìn tó pọ̀ nínú ayé yìí, ó sì tún pọ̀ gan. Ṣò ọ̀nà tán sì tún lè ta tó fi. Wọ́n má bí wàhálà fún inú ayé yẹn, ṣò púpọ̀ ju dúbúlẹ̀tì lọ. Ṣò kọ́lọ́run jẹ́ kí oníkálukú wa máa wà dáadáa. Ṣò nípa ọkùnrin tí ó sọ síta pé látìgbà tóun ti fẹ́yàwó pé kò yẹ jẹ́ kóun súnmọ́ wọn lójúmọmọ. Ṣò n tí a lè dá sí bẹ́ẹ̀ méjì ni. Ṣò àmọ́ tóbìnrin rí wá àṣì tí lè dìsáìdì pé bóyá àbóbìnrin ń ṣera nù ń bò ní. Ó lè ní nǹkan kan tó rí lára rẹ̀ tàbí ká sọ pé bóyá wọ́n fọ́ọ̀sẹ̀ fúnra wọn ni, bóyá wọ́n fọ́ọ̀sì ìyàwó àbí wọ́n fọ́ọ̀sì wọn náà fún ìyàwó ni. Ṣò tó bá já sí pé wọ́n wúra láti ilẹ̀ tó yẹ pé wọ́n fi wọ́n dọ̀ rẹ̀ tó yẹ pé àwọn tó bí wọ́n fi wọ́n dọ̀ rẹ̀ fúnra wọn ni, mo súnmọ́ kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀. Àmọ́ tó bá já sí pé wọ́n ríra wọn náà wúra wọn, ṣò èmi lérò pé irú nǹkan báyìí gbọ́dọ̀ máa wáyé. Ṣé a máa pa wa tá a ń daṣẹ́ tó tọkùnrin lágbọ́ àgbọ́ tóbìnrin? Ṣò kọ́lọ́ má já sí ìdásí. Ṣò n táwa kan òun bẹ ni pé ṣé kì í ṣe pé wọ́n fọ́ọ̀sì ara wọn fúnra wọn tó bá yẹ pé wọ́n fi wọ́n dọ́ rẹ̀ fúnra wọn ni? Ṣò irú nǹkan báyìí máa ṣẹlẹ̀. Ọlọ́run ti fi gbogbo wa máa wà dáadáa. Ẹ máa bí tó bọ̀ à ń fọ́lọ́ yín sọ.
1: Láfíà o tó ọlọ́ni jó bàjẹ́ o ọlọ́run máa fún yín ṣe o. Àwọn ilébi gbẹ̀tọ́ yín o. Èmi ni ẹni tí ọlọ́run mọ̀ láti ìlú tí ọlọ́run mọ̀. Mo fẹ́ sọ síta ni o kí.
2: Ẹ̀ka alẹ́ ẹ̀kọ́ ètò wòlíì aládé àṣẹ àdúrà láti ṣàpàtì ilé ìlọrin. Ẹ̀dí mo fẹ́ dá sí bẹ́ ẹni tó ní pé ìyàwó ìgbà kan bá òun ní àjọṣepọ̀ ọmọ ọkùnrin òun bóyá kó pè wọ́n kó pè jókòó kó bèrè nǹkan tó ń dun obìnrin lẹ́yìn ṣe bó láwọn ẹbí ó lè fẹjọ́ sun àwọn ẹbí rẹ̀ náà tí ó dẹ̀ ń ṣe déédé nù léṣe òun òun fowó oúnjẹ kalẹ̀ bó ṣe yẹ kó sí ó ń gbọ́ bùkátà rẹ̀. Ṣó ó ní ìdí pé kó wádìí nǹkan tó ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀ torí kò bójú mu káwọn níyàwó gbà fún ọkọ. Ṣó ọlọ́run ràn án lọ́wọ́ láyé bẹ́ẹ̀. Nípa ti àwọn ológun Yorùbá ní ẹni tó jogún kò dàbí ẹni tó gún gbè. Tọ́ gbogbo ohun tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ogun kọ́lọ́run ràn wá lọ́wọ́ kó jẹ́ ká ju ogun lọ. Ṣó wọ́n bá fún wọn fine tọ́wọ́n bá fún kó gbàgbé ẹ̀ kó máa ṣiṣẹ́ tiẹ̀ lọ. Pé ọlọ́run ní máa ń ṣàánú èèyàn tọ́lọ́run bá ṣàánú èèyàn kan ogun ò já mọ́ kankan. Àmẹ́yẹ tí ọ̀rọ̀ ogun jẹ tó dẹ̀ gbádùn tó lógún lọ káwọn bàbá wa tó kúrò láyé àti ní nǹkan tó ju tiwọn lọ. Ṣó àti ẹ̀ wá bú ẹ̀yìn bóyá wọn pin bóyá wọn pin. Ṣó kán gbàdúrà kọ́lọ́run ó kó ṣe wọ́n lẹ́ni tó jogún lọ. Ṣó ẹ kú ètò.
3: Ẹ̀kalẹ̀ ọlọ́yẹ́ ẹ kú ètò orúkọ mi ni kí ọlọ́run mo fẹ́ dá sí ti ẹlẹ́kejì. Arákùnrin tó ní ìyàwó kì í gbà kó bá wọn láṣepọ̀ ní ojúmọmọ. Tọ́ gẹ́gẹ́ bó ṣe sọ ó sọ wípé alẹ́ nìkan ló máa ń jẹ́ kí ìyàwó bá wọn láṣepọ̀. Tọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn ti sọ èmi fẹ́ gbà nímọ̀ rẹ̀ wípé kó pe ìyàwó rẹ̀ kó bẹ́ẹ̀ kó rọ̀ bí wọ́n ti ṣe kínní kan fún tó dùn ọ́ kínní kan gbé lọ́kàn. Gẹ́gẹ́ bí ojú tẹ̀mí fi wò ó kó pe ìyàwó rẹ̀ kó bá a sọ torí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àṣírí ní intimate matter ni kò yẹ kí ìtàbá wọn gbọ́.

0: Hello, hello, Kale. I called her. I am, sir. I want you to be better, you know. Okay, mommy, I have sugar. I tell you. Okay, I am Baba. Cocoa, Arasa. Èyí tó mi kọ́kọ́ fẹ́ dá sí ni tẹni tí ogun kó má gbójú lógún kó fi wọ́nlẹ̀ ibi tẹ́ni tó lọ bí tẹ́ni tó lógún làánú lọ kò nídìí kó fi wọ́nlẹ̀ fọlọ́ kó má gbójú kó gbàgbé rẹ̀ ọlọ́run sì tó ju lè lọ fún òun náà. Ẹlẹ́ẹ̀kejì ni tẹni tó ní ọkọ̀ o ìyàwó òun gbà kóhun súnmọ́ òun ní òní rízìn tó fà ẹ̀sẹ̀ òjẹ́jẹsẹ́ ó nìkan tó fà tó fi rí bẹ́ẹ̀ ó nìkan tó fà ó nìkan táwọn ṣe fún wọn náà fi ṣe bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ tó fi ṣe bẹ́ẹ̀ wọ́n pè wọ́n kan bí wọ́n láwọn àkàn wọn kan bí àwọn bá wá sọ ká ń sọ fún fámìlì wọn ẹni tó bá sún mọ́ wọn ẹni tó bá sún mọ́ ìyàwó wọn yẹn ká sọ fún kó bá wọn sọ lé wọn ní dàrúkọ gbogbo náà a sì dúpẹ́ lọ́wọ́ wọn mi wà tó wá dúpẹ́ náà. Náà ní délé ogun wádà wá náà ní ṣètò dá sí o àwọn ọdún tó wà.
1: Ẹ̀lú ẹ̀kú ètò ọlọ́yẹ ọlọ́yẹ bàbá o àyọ̀bá mú láti gá kan bí nǹkan tí mo fẹ́ sọ nípa bọ̀bọ́ tó sọ pé ní ogún òun yẹn pé wọ́n gbẹ́sẹ̀ lé bọ̀bọ́ já rẹ̀ ó lọ wáṣẹ́ sí ẹni tó jogún kò tẹ́ni tó gún gbé o ní àkọ́kọ́. Ẹ̀kejì ọkùnrin tó sọ pé ní ìyàwó òun ò gbà fóun àwọn bàbá tó bá ní sojú sí rẹ dáadáa bí àwọn ẹbí rẹ tó bá jẹ́ christian bí pastor tó bá jẹ́ mùsùlùmí pé àwọn afáyín pètò báyìí kà sábà ká wò di o because ìgbà tí wọ́n bá ti gbéṣẹ́ tiẹ̀ tiẹ̀ ni wọ́n ò rí wọn ní ìrìtẹ̀ ìgbà tó ń ṣe then ìyá tó sọ sí ìyá tó pè wọlé tó dúpẹ́ adúpẹ́ fún púpọ̀ nínú èèyàn tẹ́ ń sọ síta náà tẹ́ bá ń dúpẹ́ lórí ètò yìí orí ò mọ ìyá wa táwọn pè wọlé náà ẹ pé tó.
2: Ìkàlẹ̀ ọlọ́yẹ́ ẹ pé tó àdúrà yín náà gbà pẹ̀lú ogun ẹni ṣe lásán ọwọ́ yín lẹ́fi gbàrẹ́ yín ẹni dájú ẹlẹ́jọ́ kó wá rí sílùú ìdílé yín ẹni fojú sunkún ọmọ ẹ̀yin olúwa lọ́sọ̀ láti ògbón doroko ṣẹ́rí ilé ayé ìkọlọ̀ kò ṣàánú wa ni gẹ́gẹ́ bí arákùnrin tó ní ìyàwó òun jẹ́kù sọmọ òun ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà tán sí yìí mo ti máa ń nídi ní determination pé tọkọ mi bá ti ṣẹ̀ mí nípasẹ̀ ìbálòpọ̀ ní ti máa fìyà jẹ́ tí ò dẹ̀yẹ kó rí bẹ́ẹ̀ tọkọ yín bá ṣẹ̀yìn tọkùnrin ò bá lọ́bẹ̀ ẹ pé kẹjọ bara yín sọ tó bá kọ̀ tí ó bá change ó ní family ṣùgbọ́n kẹ wá máa dúró pé irọ́ o ibi títí máa fìyà jẹ́ nu kò dáa kọ́nà kó ṣàánú tí ìyàwó yẹn bá ní fámìlì tó níyàn tó ní bàbá kọ́kọ́ tọ àwọn fámìlì ẹ̀ lọ kó pè wọ́n kó bá wọn sọ̀rọ̀ kí wọ́n bọ́mọ wọn sọ̀rọ̀ torí nígbà tó náà bá ń ṣe tiẹ̀ wọ́n ní àìtọ́jú lé gbàrún gẹ́gẹ́ bí àwọn bàbá wọn yẹ̀dí ṣe sọ látẹ̀kọ́ náà kó pè ìyàwó náà nǹkan tó bá ṣẹlẹ̀ kó sọ ẹ̀mọ̀ pé tọkùnrin ń gbé sórí nígbà mí pọ̀ ọkọ lè ti ṣe kó má mọ̀ pé òun ṣe ìyàwó ni ó pè ṣàkíyèsí nǹkan tó fà tó fi ṣe tó ń ṣe rè ọmọ ọdún rẹ kó wọn ò ní sọ ó dẹ máa fìyà bálòpọ̀ jẹ tí ìrẹ̀ kó rí bẹ́ẹ̀ so kó lọ kó ṣàánú wa ti ẹlẹ́ẹ̀kejì ni ti arákùnrin tó ní togún ẹ̀ ṣe rí ogún ilé ayé yìí ilé ayé lába ilé ayé náà ládẹ fi sí ẹni tó kọ́ńkọ́ ṣó wà láyé mọ́ ó ti lọ àwọn náà kan tẹ pamọ́ṣẹ́ kan dẹ̀ mọ́ bí ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ìyá wa ṣe sọ síwájú bíbélì ni tí ìgbàgbọ́ ẹ bá dá ọ lójú ó ní kí òkè sí ó ní kò sídìí adúà ló ní ilé ayé kì í sí kéèyàn gbójú lógún tán bá fún wọn gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn kan gbà tán bá dẹ̀ fún wọn kán mọ̀ wulẹ̀ wo bẹ̀ kán náà gbé ọkàn wọn sókè kán mọ̀ bọ́ lóhun ẹlẹ́dà wọn sọ̀rọ̀ adúà gbogbo ó gbà orílẹ̀-èdè nàìjíríà ò ní dàrú o ṣe àdúpẹ́.
3: Mr. Olóyè ẹ kalẹ̀ ẹ kú iṣẹ́ náà ọ̀pọ̀lọ yín ò ní dọ́bà olóò máa fún yín ṣe olóò sì máa tẹ̀yìn síwájú gbogbo àwọn olólùfẹ́ yín náà ọlọ́run ò ní fi ẹnìkankan ṣe àwátì nu gbogbo wọn o. Nǹkan tẹ́mi fẹ́ dá sí ni wípé lórí lọ́kọ̀ àti láyà yẹn èmi ò bá ní wípé kí ọkọ yẹn kó pe ìyàwó gẹ́gẹ́ bí ìyá kan ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kó pe ìyàwó.

láti wẹ́kẹ́. Mr. Olóyè, ẹ kalẹ̀, ẹ kúṣẹ́, ọ̀pọ̀lọ yín ò ní dọ́bà. Ohun tẹ́ ń lò, ayé ò ní mú ohun náà. Ọlọ́run sì máa tẹ̀yìn síwájú. Nǹkan tẹ́mi fẹ́ dá sí ni lórí ọkọ àti aya, èyí tó jẹ́ pé kò ìyàwó rẹ̀ ò fún ní ààyè láti bá àjọ ní àjọṣe papọ̀. Mi ò bá ní gẹ́gẹ́ bí èmi ẹnìkan ń pé kí ọkọ yẹn kó pe ìyàwó ẹ̀. Ìyá kan náà ti sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ tó ní pé bóyá kó pe bóyá ó lè ní ohun tó ṣe lóòótọ́ lè ní ohun tó ṣe fún tíyàwó yẹn rí tó fi

0: kó fi jẹ́ kó sòótọ́ kó lè kí àtúnṣe lè wà. Ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ẹni tí ó ní ogún òṣogún, ah gẹ́gẹ́ bí ẹnìkan tèmi, èmi ò bá ní kó má jòkóó ti ogún o, torí àsìkò tá a wà ní ayé òjòkóó ti ogún kan mọ́. Oníkálukú náà ń ṣiṣẹ́, níwọ̀n ìgbà tí ó ní apá méjì, ó ní ẹsẹ̀ méjì, kí ló ń dúró ti ogún fún? Ṣé ogún ló fẹ́ jòkóó tì mí? Ṣé tó bá jẹ́ pé òun náà ti bímọ, ṣé ogún yẹn ló fẹ́ fi máa tán àwọn ọmọ? Ogún tó jẹ́ pé àwọn ẹbí lè pọ̀ lórí ẹ̀, kóun náà jáde síta, kóun náà ní ogún, tóun náà bá ní ogún kó lè rí ogún sílẹ̀ fún àwọn ọmọ tirẹ̀. Èmi ò bá ní pé kó má jòkóó ti ogún o. Mr. Daniel láti Rẹ́kẹ̀, òun ló ń sọ̀rọ̀. Ẹ kú iṣẹ́ ọlọ́run yìí.
1: Bàbá tó ní pé kò jẹ́ kí tó pé ìyàwó ò jẹ́ kó súnmọ́, ẹ̀wẹ̀ ni kò lọ chẹ́ka rẹ̀. I've experienced something of such before. Ẹ tọ́bùkùnrin bá máa ṣe nǹkan tó yẹ kó ṣe ilé àárírò ẹ̀ ojú àmọ́ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀. Nígbà yẹn kò ní sanwó ọmọ skul, kò ní fóúnjẹ kalẹ̀ sílé tó bá ti gba sálárì lọ ní ìgbà tó bá tó na tán wá wálé. Èmi máa san school fees, èmi mo máa sanwó, èmi máa sílé, èmi máa ṣe bóyá àwọn ọmọ ṣẹ̀jẹ̀ pẹ̀. Ọkùnrin bẹ́ẹ̀ yẹn nígbà tó bá san lọ, tó bá san dé, wá expect kò pe obìnrin kó dà lọ. Ó ṣẹ̀yà yẹn ni, ó ní kankan tó ń ṣe ẹni kó chẹ́ẹ̀kì rẹ̀. Obìnrin ìgbà tí ṣe pé ìyàwó rẹ̀, I've experienced, I'm talking from experience. Gbogbo nǹkan tí ẹ kó ṣe lé kó ṣe tó máa ṣe ń bẹ̀. Máa lọ máa san school fees, máa sọ fún wọn ní school pẹ̀tọ̀. Ẹ má sọ pé mo ti san, ìjọ tó bá mọ̀ pé mo ti san kò ní ẹ san. Sọ̀rọ̀ ọkùnrin yà wá wálé, wá ní pé ó fẹ́ gun ẹni ẹ jẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́, ẹni kò lọ chẹ́ẹ̀kì rẹ̀.
2: Kàlẹ́ mi sáré sùlà, ẹ kú ètò. Yẹ́lò ló sọ̀rọ̀ láti jọ́ sàn lé ara. Ti wúmà tí lọ́kọ̀ kò gbà

0: láti bá a lòpọ̀ yẹn mo fẹ́ dá sí sá because àwọn gba àwọn tó ń dá sí tò yẹ obìnrin tó márì tó ní ò fẹ́ràn bálòpọ̀ kí wọ́n kí ló fún wa márì wọ́n tó márì tó ní ò fẹ́ràn bálòpọ̀ ó yà ní nǹkan tó ṣe fún ọkọ ẹ̀ ni ohun tó bá ṣe fọ́ọ̀kọ̀ ẹ̀ kó pè kó ṣàlàyé fún bóyá ó ná àwọn kankan tí ó fi dùn tọkọ ẹ̀ náà fi rí láti ṣe tó yẹ pé mo lè sùn pẹ̀lú ẹ̀ so ní ò farabalẹ̀ bẹ́ẹ̀ ọkọ mi kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ kí ni ó fi ń dùn mí kí ni kankan ó fi ń dùn mí wọ́n ṣe báyìí fún mi kó bẹ́ẹ̀ kó táwa ń di ẹ̀ yóò ṣàlàyé fún àbí ọkọ yẹn tó bá wà mí ó máa ṣàlàyé fún so ẹ kú ètò yẹn ló lọ sọ̀rọ̀ láti jẹ́ fún alẹ́ ara ọmọ bí tó bọ̀.
1: ẹ kalẹ o ẹ kú ètò nípa tí bàbá tí ìyàwó wọn ò jẹ́ kí wọ́n gbá kí wọ́n bá wọn ṣe ìgbálòpọ̀ ṣẹ́rí ní kúkúrú ń bẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé àwọn yorùbá wọn sọ pé ajá tó rí ni tó ń jùrù tó wá di kó rí ni tó wá ń sá àbí tó ń gbó ó gbọ́dọ̀ ni tó ṣẹlẹ̀ ju gbogbo ẹ lọ tí wọ́n bá ti gbìyànjú tí wọ́n ti pe gbogbo ẹbí tí wọ́n bá wọn dá sí tí wọ́n rí nǹkan ṣe sí kọ́kù yẹn mọ́ para rẹ̀ ní tó dáa jù fún ni pé kó lọ fẹ́yàwó mi torí pé ẹni pé ọmọ ti wà láàrin wọn ìyàwó lè mọ̀ wípé ṣebí ń tàn torí ẹ̀ wá ìbọn ọmọ náà ni ìgbà tọ́mọ dẹ̀ ti wà láàrin wa kí ló túkù so lè mọ́fẹ́ ṣe ó lè mọ́fẹ́ gbà wọ́n ní tó dáa fọ́kùn yẹn ni pé kó lọ wá ìyàwó mi bí yẹn ṣe rí mu ẹlẹ́ẹ̀kejì títí ológúndé ìyẹn tó dáa jù fóun náà ni pé kó gbàgbé ẹ̀ tí wọ́n bá pè tí wọ́n bá fún kó gbà tí wọ́n bá ti fún kó mọ́ béèrè ọmọ adámọ̀ burú tó bá lẹ́mí ẹ lò kó fi ilẹ̀ tí wọ́n bá fún kó gbà tí wọ́n bá ti fún sàlámù àlè kó fi ilẹ̀ ẹnu bí tó wà.
2: ọlọ́yẹ ẹ̀kú ètò àyọ̀bá mẹ́rẹ́ láti gà kan bí èmi ò gbà ó pé bóyá ó ṣe ìyàwó rẹ̀ àbí kinní kan sofa tó ń ṣojú sí rẹ̀ my brother ẹ̀tọ́ dandan ni kí ìyàwó gbára kalẹ̀ ọlọ́mọ bá ṣe yá mi jẹ́ báwo ní í ṣe oúnjẹ tí ń jẹ tó yẹ kí ń jẹ ìwà ni jẹ́ ṣé máa oúnjẹ mi lọ́ta ni ọlọ́mọ jẹ́ kí wọ́n ṣàgbá kù pé ìyàwó nìyẹn bó ṣe ń lọ yí mi ò fara mọ́ o tó bá gara àwọn fámìlì ẹ̀ bí àáfàá pé pásítọ̀ tó bá jẹ́ pé ẹ̀sìn tó bá ń ṣe tí ò bá tún wá gbà ìyá ìgò vakéètò ìgò kọ́mọ́ tiẹ̀ jẹ́ kó mọ̀ gbé débẹ̀.
3: hello ìkàlẹ̀ ọ̀nàyẹ mr ọdúnọlá ló ń sọ̀rọ̀ láti taiwo gbogbo àtàǹdà sètò náà àwọn ọmọ àbá tún ní oníkálukú wa náà sí eléyìí tẹ́mi fẹ́ dá sí ni ti arákùnrin tó ní ìyàwó àwọn ìgbà káwọn bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ràn ti tẹ̀mí náà gẹ́gẹ́ bí ara àwọn èèyàn àkọsíṣọ́ lẹ́ẹ̀kan náà ni pé kò ń dáa kódà gẹ́gẹ́ bí àwọn bàbá wa tó wà látijọ́ ẹ máa ń sọ fún wa gbogbo nǹkan tó bá wù kó bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó kò dáa kí obìnrin máa fi ìbálòpọ̀ máa fi bá ọkọ jà irú àwọn bàbá wa máa ń jẹ́ pé yorùbá ń gbàgbọ́ pé tí ọkọ àti ìyàwó bá ń jà ó máa jà báyìí kó jẹ́ gbogbo ayànjú síra wọn àwọn tiẹ̀ sọ̀rọ̀ síra wọn lọ́wọ́ yẹn tó bá ti dúró tó bá ti mú ọkọ jí pẹ́pẹ́ ó gbọ́dọ̀ gbà ni ó wá tó padà ó lè díjọ́ àárọ̀jọ́ kejì kó tó wá bẹ̀rẹ̀ bọ́yẹn ṣe títí tó máa fi parí ẹ̀ àmọ́ ìbálòpọ̀ ọlọ́run kò fọwọ́ sí kóbìnrin máa fi ìyá ìbálòpọ̀ jẹ ọkùnrin gẹ́gẹ́ bá a ṣe gbọ́ so nídàkejì gẹ́gẹ́ bọ́ ṣe sọ lẹ́ẹ̀kan pé tán ṣùgbọ́n ní fámìlì kan pè pẹ̀lú bí mi ṣe wò kó tó di pé ẹni tí mo mọ̀rọ̀ ẹ̀ wá kó tó di wọ́n sọ síta gbogbo àdúrà ìta sọ pé kan pè kan ṣe gbá nítòótọ́ àmọ́ mo mọ̀ pé kó tó di pé ọ̀rọ̀ yẹn pé wọ́n nínú láti sọ sí ọkàn tèmi ìgbà tí òye òun mọ́ ẹ̀rù tí wọ́n bá dórí ta kan tọ́rọ̀ bá yíyan mọ́ ní òdìgbà ìjẹ́sọ́gbà tó gbàgbé mọ́ràn kó tó di pé àwọn take another step

0: gbogbo àwọn tí wọ́n bá sọ yìí ẹ jẹ́ àfarabalẹ̀ gbọ́ wọn o ká gbọ́ wọn lágbọ́ gbádùn àgbọ́yé ká lè gbà wọ́n nímọ̀ràn tọ́tọ́ a ní ṣẹ̀ṣẹ̀gbé láṣẹ ọlọ́run ọba a sì ní jẹ̀bi ìmọ̀ràn láṣẹ ọlọ́run mọ̀ ń bọ̀.
1: Láfíà o, ẹ kú ètò o, ọlọ́run ni jó bàjẹ́ o, ọlọ́run máa fún yín ṣe o, àwọn ilé ìgbẹ̀tọ́.

láti ìlú tí ọlọ́run mọ́. Mo fẹ́ sọ síta ní o, kí ọmọ Nàìjíríà gbá mi ní márùn láàrin èmi ìyàwó mi. Ó ti tó ọjọ́ mẹ́ta tó ti gbà kájọ ṣe àsìkò. Kò gbà láti kó kájọ ṣe àsìkò. Kánu tó dé kò rí kówó kan. Òun ni ó lọ sùn lórí omi tí a sùn mí. Èyí sì fi ń gúgẹ̀ mọ́ra pé tọ̀ ọyà gbé ọ̀nà díẹ̀ mílò lọ fẹ́ẹ́ fìdí hàn. Àti ló ń bá wọ bẹ́ẹ̀ ti pẹ́. Ọ̀pọ̀ kan yàn yóò ní dùn. Ọ̀pọ̀ kan yàn yóò ní dùn. Ọmọ Nàìjíríà gbà mí ní mọ́ra. Ọmọ yìí ti wọ àárín wa. Ó ti yé ìwé náà mo fẹ́ ní ṣíṣí. So kò sì máa rí bẹ́ẹ̀ bọ̀ tẹ́lẹ̀. Ẹnu wáyé ní àdúgbò rẹ̀ sì ṣe irú nǹkan báyìí. Ẹlẹ́kùn kọ́rọ̀ mi máa pọ̀ jù. Ọlọ́mọ fún yín ṣe o. Ọmọ ilé ìgbẹ́tọ́ yín o. Ẹ ṣeun.

0: 0916159111 náà lẹ ti bọ mẹtẹẹta tá a mọ mú lọwọ fi wọ ọkàn rèé kọlọhún gbàdúrà ẹni àti yín ẹlú ẹ káàlẹ o ẹ bá ń gbóhùn ókè ẹ ti wọlé ẹ ṣeun láwọlé sùn rẹ o. Ẹ bá ń gbóhùn ókè àgbọ yín o. Bẹ́ẹ̀ ni a ti ń bọ yín.
1: Ẹni àkọ́kọ́ yẹn ni mo fẹ́ dá.
0: Ẹ ń sunlẹ̀.
1: Mo rí pé ó jọ mọ́ èyí tí ọkọ̀ tí kò dájú. Mo kàn fẹ́ sọ̀rọ̀ wo jẹ́ sí rẹ̀. Ẹni inú ayé ta wà yí oríṣiríṣi obìnrin ló wà.
0: Bẹ́ẹ̀ ni.
1: Oríṣiríṣi ìdójú tẹ̀lé ni.
0: Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni.
1: Àwọn ìrẹ́lẹ̀ ti sọ̀rọ̀ gan-an
0: bẹ́ẹ̀ni.
2: Ẹlẹ́ kalẹ́ Mr. Lawyer Ọlá Aláṣòkè níta Abúmọ́ni lọ.
0: Ẹ ṣeun àfáwà ìkalẹ̀.
2: Èyí tí mi fẹ́ dá sí ti ẹni tó ní Ọlá àwọn sí fámílì mi.
0: Bẹ́ẹ̀ni kò láwọn sí fámílì o sí àwọn sí ìyàwó sí
2: àwọn ìyàwó àtọmọ.
0: Pé kò jẹ́ kọ́lé kò gbálé gidi kò sáṣe kò ṣe nǹkan kan àwọn ọ̀rẹ́ ni ó kówó fún àtàwọn èèyàn tó bá tọ tó bá fẹ́ yáwó lọ́wọ́ rẹ̀.
2: Ọjọ́ alẹ́ ni wá àwọn ènìyàn bí ń ṣeré o.
0: Tó kọ́lọ́hún ṣàánú wa.
2: Ó fọjọ́ alẹ́ ṣeré lọ́dọ̀ ìyàwó. Ó sì fọjọ́ ńlá ṣeré látara ọmọ tó bí ìdọ̀jọ́ ọkùnrin ni àbójóbìnrin. A mọ̀ pé sábàbí ni bàbá mi níbí mi. Sábàbí ni ìyá mi níbí mi. Àyà sí wọn ní káwọn ọmọ ìjọ ọmọ ológun náà ayé fún wọn o.
0: Bẹ́ẹ̀ni.
2: Àmọ́ tó bá dọjọ́ alẹ́ kí ọ̀gbálẹ́ tó dà. Kò fún wọn lóúnjẹ tó dà. Kò rán wọn sùn tó dà. Ọ̀rọ̀ wọn lè kí ó tó dáa kò mú wọn lọ báíbù tó dáa àbí kò mú wọn lọ lé kí ó tó dáa kí wàá ní ẹsẹ̀ sí kí bàbá yẹn dẹnu ayé.
0: Àbí.
2: Òun wàá kẹ́kẹ́ sí ọ̀ṣọ́ ní sánbì yóò lò ó lóde yóò mọ náwó yá o. Àwọn ọmọ wa fún flash wọn ẹ mọ̀ sí ẹ bá.
0: Ẹ bá dúpọ́ lọ́wọ́ àwọn dáàdì yín o.
2: Inú àwọn ìyàwó ọmọ wa bàjẹ́ inú ọmọ náà mọ̀ bàjẹ́ ó fi ìyà
0: arábìnrin wa ni kíni kóhun ó ṣe báyìí pé ṣé kóhun ó mówó kóhun ó júwò rẹ kóhun ọba fi kọ́lé ni àbí kíni kóhun ó ṣe àbí kóhun ọmọ òwúrọ̀ ni àwọn ti pa àwọn mọ̀lẹ́bí àwọn ti ṣe gbogbo ẹ̀ kádàkùn ká gba àwọn mọ̀ràn.
2: ìdíje òfin ní wo ran ni pé torí tí ó bá bàjẹ́ ẹni tọ́kọ́ kan náà nìyàwó tí àwọn bá ní ọpọ tí ń jà àti mọ rí àwọn kankan máa mú mọ lára kí ọmọ ọmọ náà ni
0: ò
2: láti mọ fi yanjú ìgbésí ayé ti ẹni ẹlẹ́gbẹ́ tákàrà bá padà tún sí ipò tán tó jù rẹ wálé òun náà mọ̀ mọ̀ pé ó ṣeun lórí tí àbá obi dáyé lagídé mi sọ lọ́yẹ́ yẹn lè rẹ dísà lọ́dọ̀ àwọn kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ private bank ní
0: ìlú
2: tí wọ́n bá lè yọ mú ní márùn-ún ní àkáǹtì ní bá ti fẹ́ẹ́ dìbò
0: bẹ́ẹ̀ni
2: ẹ fọ́n bá yẹn yọ kalẹ̀ ní
0: wọ́n
2: bá fi multiply láàrin oṣù kan ó ti owó
0: wàláhì
2: ṣe ń jẹ́ pé bí àwọn èèyàn bá ń ro mọ́ lára kò sí ẹsẹ̀ bẹ́ẹ̀ o tí ọba mọ́ lára tí ọ̀tọ́ sí náà ní náwó fún ta táwọn tó ń sì máa rò yí pé ìgbádùn tí wọ́n ń gbádùn pọ̀ tẹ́lẹ̀ náà pé òun ò yẹ kó yà sáwọn
0: fún
2: lọ́ọ̀yà síra rẹ o ṣe ń jẹ́ kó sì pàtàkì àwọn ọ̀dọ́ káwọ́ àti kàmsọ́ kàkàrà tẹ̀wọ̀n ẹni tá à ń ṣe.
0: Ẹ ṣeun àfa ẹ ṣeun ẹ̀lú ẹ kalẹ́ o.
1: Ẹ ní àkọ́kọ́ tí wọ́n fọ́ sọ̀rọ̀ yẹn
0: tó
1: tí àwọn bá fọ́ kan ìyàwó
0: àti
1: kíndùn ó ti ṣẹlẹ̀ sí ìyàwó náà bẹ́ẹ̀.
0: Ok.
1: Ó bẹ̀ jẹ́ wípé irú ẹ̀bẹ̀ tí kò bẹ ìyàwó ẹ̀ á bẹ̀rẹ̀ pé kí ni mo ṣe. Ó pè mọ̀lẹ́bí kí ni nǹkan báyìí bá yìí ṣẹlẹ̀. Ìdí ẹ̀ ìyàwó yẹn ló ti kàn. Ṣé báyìí ló ṣe. Mọ́tà kọ̀ sí mi. Ọmọdé ti wà láàárín rẹ̀. Ọmọ yìí ni ọkọ máa ń rò ọkọ máa bẹ̀rẹ̀ tó fẹ́ lé mi. Síra á máa lọ ṣe nǹkan tí ò lẹ́sẹ̀ kiri ta. Ó dẹ̀ ń sojúṣe rẹ̀. Ó ń tọ́jú ọmọ. Ó dẹ̀ ń tọ́jú òun náà.
0: Ohun
1: tó yẹ kéèyàn máa ṣe lọ́kàn ó ń ṣe. Wọ́n yàwó yìí tó bá ti sùn. Oorun yìí ni tó bá tẹ̀sí lè sùn báyìí tó bá fọwọ́ kàn tó ní kò ní gbà. A máa lóun fẹ́ sùn ó jọ̀sán ni alóorun sùn
0: àti
1: tó bá dalẹ̀ á kà máa yí lóríṣiríṣi wọ́n fa àti tí fa ìgbà tá a máa fa tó máa padà jẹ́ ti. Especially if any issue back in the back, I look on and you have him back. Do the tattoo, you know.
0: So,
1: the point is, Yabawa, be our coach, she did
0: it.
1: The wash alive, but I'll call me on cotton, she without you far more, police of our way. You want your gear. You are my little big bar by it.
0: Ben,
1: woman, you pay. You want to be a woman.
0: Okay.
1: Yahoo, make you lose shelly. You remember who possibly got his shape. But you want to
0: shape.
1: You bow away, you father. Come out, go around.
0: Okay.
1: You will look in here late back.
0: Hmm.
1: Put time to write him more for money by you.
0: Ben.
1: Voila. You tell it don't watch you for your market. I don't know. Or a wire.
0: Je. Oda. Amio, adukwe shi mfunda si yina lei. Elu eka leo?
3: Eka leo.
0: Eka leo. Opo mwere lori yo?
3: Eko muki gugu a wanchu wanchu nda si tu la tataro.
0: Eshi yon.
3: Olo oba yu jeki egbeto yin la yo.
0: Ami? Amio.
3: Ori pe ene ti akoko yan ni mo ko be da si
0: ensule
3: so eri baba yen tori o jo ma iru oro ti akoko
0: be ri
3: ta tricky so ki olohun ba koko won ma si ori pe bi oro yen je tin lo won o pe gege bi won se ba se di tricky ta koko
0: be ni
3: so won pe won ba soro se won ba ba soro to ba je pe oro ba ni oro to le je ni reason so ki won gbo to ba wa je pe ko ba le je ni reason ki won ton lo to do awon to ba je pe won ba fe ni Idrisu loka ki won lo to do awon iyan ki won ba soro
0: nda
3: ki won ba wa je pe ko ba ba o ti o ba wa gbo to ki won ra ki won gba bo ki won wo na lati je pe ki won wa elomi
0: oda
3: gege bi nte mo ri dasi
0: ese mo baba ojo ni tin adupe to meta eta tin be waju wa ara kokoko ni baba ti won pe yawo awon na ofun won ni anfani ati mo lajosepo gege bi loko laya akoko re elenkeji ni arabirin ti pe oko ohun e ma toju owo pamo si le sa ni yo ma toju owo banki yo si mo ya won re re ta won ba nko le ti won on gan nile lati be odun merin la kokko ile ibi ta won gbe face me and face you ni nkan si se kan be na ni pe gbogbo ati won si ba so e lo gba le to da yo ni le to da won kole ti ti yo ni ko ti aye re o ti yo oko won si n toju owo banki oni se ko won oju oko won ko won lo fi kole ni abi kini ko won se omo meta la won ti bi ina omi kan ga la won pon ka ki won si ti se abe fohun bi awon omo yi ni para won o si fe gbe mo kadakun ka gba won moran kini ko won o se elenkeji nu elenketa arakunrin to pe won ni ore awon lo sele si pe won ni o pade omo birin won sa jo lo hotel won jo lajosepo eyin yi won lo mo birin paro fun pe won loko so oloko won atoko re won yara won du lo to tona ni pe leyin yi lo bere si ni fi oro igbowo lowo ore awon ohun ti loyun ohun ti seyun ko mo wo wa ko je ka won o se leyi ko je ka won o se tohun pe ka dakun ka gba won moran kini ka won o se 0916 159 1011 lojú òpó pé tọ̀rọ̀ bí tẹ́yìn náà fi lè dásí ẹ̀lú ẹ̀ka lẹ́ láwọlé sùn rèé
1: ẹ̀ka lẹ́ o
0: ẹ ṣeun
1: ẹ̀kú ètò
0: adúgbò ẹ ṣeun
1: ètò ní bàjẹ́ o
0: àmì ọlọ́run àmì
1: ọlọ́run máa fún yín fẹ́
0: o àmì
1: arábìnrin tó sọ̀rọ̀ nípa ọkọ rẹ̀ ni mo fẹ́ dásí
0: ọyá ẹ̀sọ́lẹ̀
1: arábìnrin yẹn tó kù ni pé kó kún fún àdúrà
0: olóhùn gbàdúrà náà ọkọ bẹ oko be na
1: yo ma gba
0: to olohun o gba
1: olohun o si je ka dua re o gba
0: amen
1: e keji to da bi re ni pe ore to ba ri pe won jo rin ti a finu ta ara won tan ore yan ni ki arabirin yan ko ku pa soro bi o si ran won lowo ko da ore le o le ma fi han pe boya awon ni awon si kan yan fun ki o ko so fun ore yan ki o ko ran won lowo ki won ko re yan o di di pe oun fe se nkan bayi ko ya nluwo
0: okay
1: to ba ri pe o ya lowo ti an ba ba ise le yan debi to lapere ti a ri pe o ti dile o le fi han pe to ore mi gbogbo irin ajo temi re rin won n bu mi mo si mo pe ti n ba so fun oni nkan bi ara si eti mo ya lowo re eti mo fi se ni iwo lo si ni igbese yan ni mo fe ki arabirin o gbe olorun o si ran lowo
0: ami o olorun
1: pẹ̀lú àdúà torí pé tí ń sarákùnrin yẹn kì í ṣe lásán kì í sasán o
0: tó kọlọ́wọ́n ṣàánú wa
1: ogun ìdílé ogun ọ̀tá ni so olúwọ̀n yóò mú wọn borí ogun náà
0: àmì o
1: so ìtí arábìnrin yẹn lè sọ̀nà méjì tí èmi rò pé ó lè rìn inú o
0: ọ̀dà
1: nígbà tó ti sọ fáwọn mẹ̀lẹ́bí ní a ti bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ tọkọ ọ̀yà sí tó ṣe pé ta ni ṣe é sí kò
0: ṣe sílé o
1: so irú ẹni tó bá wá rí pé wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tí a ti nú ara wọn tó bá sọ fún pé kó ran òun lọ́wọ́ bí àwọn náà ṣe ní ibi gbùgbé táwọn ọmọ gbé olúwọ́ ràn wọ́n lọ́wọ́ màrán tèmi fún arábìnrin nù
0: ẹṣeun bàbá
1: yóò sì rọnà àbáyọ
0: àmì ọlọrun àmì o ẹṣeun
1: ẹpẹ mọ adétòbọ
0: adúgbẹ ẹlú ẹkálẹ o
4: ẹlú ẹkálẹ
0: o ẹṣeun láwọlé sùn rẹ o
4: ẹpẹ tòbẹ
0: adúgbẹ.
4: Bẹ́ẹ̀ni èyí tí mo fẹ́ dá sí ni àwọn méjì tí wọ́n jọra wọn àwọn àtọ́rẹ tó kọ́kọ́ sọ lẹ́ka àti tó tún sọ ní àìpẹ́ nípa ti péyàwó wọn ògbóhun fún ọmọ bẹ́ẹ̀ni àwọn ọkùnrin máa ń ṣe kinní kan látara pé ọ̀rọ̀ tí mo sọ yìí mo sọ pẹ̀lú ìrírí tó ṣẹlẹ̀ sí mi ni
0: o
4: bẹ́ẹ̀ni àwọn ọkùnrin máa ń ṣe kinní kan látara pé ìfẹ́fẹ́yàwó méjì wà láyé ayé ẹlòmíì ti bàjẹ́
0: kábíyèsí ọlọ́run
4: tẹ́rí èmi tí mò ń sọ̀rọ̀ yìí irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí mi rí mi fi jáfara rárá mo fẹ́ yàwó méjì tẹ́rí tóbìnrin bá ti tóbìnrin tẹ́ nípa táyàn sọ gbogbo yá ẹyin kò sojúṣe kínní kan àwọn obìnrin kan wà kò sí pé o lọ ṣe ń wú àyẹ irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí mi kò sí pé fífún mọ rán yàwó mi ní yunifásitì ẹ̀rọ bí sí síbẹ̀síbẹ̀ ó wú àyẹ tó nígbà tó yá èmi ò tẹ fi pé àwùjọ fẹ́ nìkan kẹta mo fẹ́ yàwó mi ni nígbà tó ṣe fẹ́ yàwó tó ń tóbi bá kiri pé èèyàn ò ní ọ̀tá ní tí fara ka obìnrin pàdé tí fún nígbà tó mo padà wá fẹ́ yàwó mi òun gan padà wá chéńjì wá yẹ nígbà tó ti rí pé mo ti ní ọ̀tá ní tí bẹ́ẹ̀ni èèyàn sì fẹ́ yàwó méjì kò ní kó mọ̀ dáa fún yẹn o tí fún nígbà tí mo fẹ́ yàwó méjì tọ́mọ mi ti pọ̀ ó dáa fún mi jùgbà tí mo fẹ́ yàwó kan
0: lọ
4: tó ọ̀pọ̀lọpọ̀ máa wò pé mo ti ń sọ̀rọ̀ ọmọ mẹ́ta ló ti gírádìétì mo sì ń gbé mi ló rẹpẹtẹ ohun pọ tí mo ń gbégbé sí ayé tó rọrùn níwọnba tèmi pọ àmọ gbogbo ẹyin ìfẹfẹ kọmọ pọ ìfẹfẹ yàwó mi ayé ẹlòmíì ogun ọrẹ ẹlòmíì sì dàrú látara yẹ tó gbogbo owó bá ti dì bá ń fẹ yàwó mi ọlọrun ló ń bá yẹn gbọ bùkátà ọrọ tèmi dì bá lọ.
0: adúgbò ẹṣin bàbá ojú òní tẹyin náà o a rí yín pẹ ẹlú ẹkálẹ o ẹkálẹ láwọlé sùn rẹ o.
5: Amadi FM kò ní bàjẹ́.
0: Àmì ọlọ́run àmì o.
5: Ó yọwọ́ ní ẹ̀fì gbẹ̀tọ́ yín lágbára náà.
0: Àmì ọlọ́run.
5: Ẹ tàn kọ́ o.
0: Àlàáfíà níbẹ̀.
5: Ṣé àwọn lálẹ́ láti ìsàlẹ̀ kòtò nílé bá wà?
0: Ẹ ṣeun mọ́mí ìdàmọ́lá.
5: Mo gbà wá tá à ń dá ṣètò yìí pátá ọlọ́run ní já ṣètò dá sí o.
0: Àmì ni àlá àmì.
5: Ó ti látòrí bàbá oníyè.
0: Ẹ ṣeun.
5: Bàbá kọ́kọ́rọ́ àdúrà.
0: Ẹ ṣeun.
5: Wọ́n mi ṣukúra lóore. Kọ́lá aláṣòkè láti kọ́lá aláṣòkè. Bashir lato sere ati bo gba awon ara yoku pata to fi dere ni ya sale mi da mala sale ko to le ba wa ti mo da si Olorun ti ya si wi ati si so yo wa ni se to wa fun wa
0: ami o ami o
5: akoko yi ti mo ko ve da si ni baba ti won so si ta o ti ya meji to di so ru re bayi to ya wa awon fa awon mo
0: eh
5: ya ka kan be laarin ona ni to ba ti ko obirin o gborun foko re mo
0: be ni
5: akoko ise tin yoro die die ni
0: wallahi
5: ti bebe mo nu ele fa kini yi se ba ti si se nbe mo a mo ke si ra wa ni
0: wallahi
5: baba yi ko wa si wa di lodo yawo re ko ku e logo ji oru ko be to kini ti mo se fun o
0: mm
5: se o ka bayi ko ba ko ti o change ti baba yi si we yan kan so fun awon lebi re yo sa le yan ti yan mo ngoro si
0: be ni be ni
5: awon mo lebi yawo ni o ko yan kan so ti o ba wa change gele bi baba mi to pe fe ni ti ti so o be na ti baba yi ko wa yawo kan ku o ba ti ko fe yawo mi a ri o ba bawo be ni
0: be ni o
5: a ri o ba le gba ti o ti re lo mi pelu ole ko na ma se ba un elekeji to be ni to so si ta to ni oko un o ba ti rowo yi ma yawo re won fi n ko le ko ti ri tori ara re ko
0: eh
5: abi be ko ni oloye
0: be gele
5: o ta ko le le ju baba mi
0: be ni
5: ha ta so ko gege bi baba to pe le kan so ko ke se la so ji la so ko Ọlọrun ma sinyere aga atupa ti ntana fun yan ti o le tara fere ara re.
0: Ami Ọlọrun, ami o.
5: Gbogbo nkan ni mo e. Asegege ba si ni ko fi rin pe ko lo bo re oko kan. Ti won jo go ba soran. Ko re oko wa gbi ya owo lo. Asegege ba won yen ti ya owo lowo ni ta ti se ya won lo ti se ara re.
0: Eba.
5: Ko re ya owo lowo ko mo fi ba ko le.
0: Oda.
5: O ba ya ko kala fi le ran.
0: Oda.
5: Ibi we ke lasan o.
0: Bẹẹni.
5: O ni o ni kankan labẹnu o.
0: Ọlọrun sa.
5: Ọlọrun ja rogo, ile mo ja ri ja ye.
0: Ami Ọlọrun, ami.
5: Eleketa.
0: Eba.
5: Era kan ti eleketa mo tun gba.
0: Ni baba ti won pe girlfriend ti awon gbe lo ta won jo n bara won lajosepo. O send message leyin osu kan ko won loyun. O su leyin osu keji pa won loyun. O gbowo lowo won. O npa tu.
5: O fe ma threaten.
0: O fe ma eti seun, eti seun.
5: O fe ma threaten
0: re. Eba, o fe ma threaten re.
5: Ye na wu asa polu re.
0: To.
5: O ni to ba ti threaten mi ko nda mu mi fura mi ma wa boko.
0: Abi ko ju be lo.
5: Mi mo ti ni se o si nda mu mi.
0: Ati
5: ko ma so wule wule si me laarin. Ko so ko wa boko pe.
0: Eh eh.
5: O ko le ti to ti pa ko ti pa pa fo ti se ju to pa ku to ma ni mi la.
0: Abi
5: o ma kan. Fura mi wa yoju so ko re. Ko ko le o ta ti mi ko so ka ma bi fe da ra wa.
0: Eh eh.
5: To ba ti je ko na so fun ko fe ba ti je.
0: Eh eh.
5: Ale kuni da bẹ mi re
0: mo. Bẹẹni.
5: Mo mi lati da ikoto le ba. Ya ma DFM kuni ba je lagbara Olorun.
0: Ami Olorun. Ami. Ami o.
5: Mo bi atura lori lekan si.
0: E seun. Oda. Latodo mo mi da mo la ni won ma gba lo. Eje nto semi mu die. Eje n semi mu die mo nbo. Ko to di pe won o tun lo soda won tin be lori WhatsApp. Eje n semi mu die na. Ka tun fun mi la. Ta ba se be, ta ba dari de. Eto lawole sun yo tun ma te waju. Ase Olorun ba. E ma gbe ku nbe. E ma ti sun. Onu buruko ni kun wa. Ah! La wo lesson. La bala so sita.
6: Hello e kale o. Orko mi ne ni tolomo. Mo fe so sita ni o.
0: Se eni to ba dake. Tara re ba dake ni.
7: Wa ya nkan to su mi. Iku o se ku fun mi. Pe pe ku ro mi fun mi. Lati ni ki n gbe ka je.
8: Mi o ma boju ogun laye o. Ba ma ti mura sile.
0: Mo dake. Wọ́n fi ronú para rẹ̀.
9: Ẹjọ́ kìíní ẹ̀jẹ̀ wá ń tẹ́bi wípé àwọn ọmọ tó bí fún mi gan ikú ẹ̀rọ ti ń wá.
0: Gbìyànjú kọ sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn lábala sọ ọ́ síta. Kọ́kàn rẹ̀ ó fúyẹ́ ká lè sorun àsùn forí lóṣùká. Kọ́kàn ó sì balẹ̀ dẹ́dẹ́dẹ́.
10: Wọ́n lẹ́rí wọn péjọ, ọ̀ràn mi ló fi ṣe ké.
0: Láwọlẹ́sùn pẹ̀lú abala sọ ọ́ síta. Lórí ìkànnì Diamond FM láti gbogbo aago mẹ́sàn-án alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
11: Ẹ kalẹ̀ o, ètò yín ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́ o ní ti ìyàwó tí ó máa ń pẹ́ kó tó wọlé.
0: Àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn ọ̀rọ̀ ìyànjú àti orin ti ń tuni lára nígbà ìpọ́njú tẹ́dá wà nínú ìdojúkọ láwọlé sùn lórí Diamond FM ètò fún gbogbo ẹbí kò ṣeé má gbọ́ ni.

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣe sí fọ́ọ̀rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí. Tiniro la kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

0: padà sórí ètò láwọlé sùn lórí ìkànnì diamond fm àwọn tí ń bẹ lórí whatsapp àwọn náà tún ti fi ìmọ̀ràn lẹ̀ lọ́tún lọ́sì ẹ mú gbàgbé mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ wájú wa àkọ́kọ́ ni bàbá tí wọ́n péyàwó àwọn ò fáwọn láǹfààní àti ṣe lọ́kọ láyà mọ́ o pé complain báwọn tí ń bábọ̀ láti gbà yìí náà rí pé complain ni arárùn nìkan ni bíbi tí ń bí ó ti mọ complain nù ní gbogbo ìgbà kádàkùn kágbà wọn mọ̀ràn kíni káwọn ò ṣe ẹlẹ́ẹ̀kejì lárábìnrin tó pọ̀ kọ òun kọmọ rewó ṣáá ni bàbá wa tọ́jú owó táwọn ọ̀rẹ́ rẹ̀ bá láwọn fẹ́ àwọn fẹ́ kọ́lé àbáwọn ti fẹ́ parí ilé àwọn kò sówó táwọn èèyàn parí ẹ̀ òun ni ó kọ̀wó fún wọn òun gan sì léléyìí ọ̀ralẹ̀ ọdún kẹrìnlá rèé kò débẹ̀ kó gbé búlọ̀kù kan sórí èkejì wọ́n nílé face me and face me làwọn ń gbé operation làwọn fi bímọ ara àwọn ò gbé káwọn ọmọ pọnmi káwọn ọmọ pọn kànga káwọn ọmọ gbé omi ẹrù omi lókè lọlẹ̀ mọ́ ọkọ̀ àwọn ò sì dáwọn ọkọ̀ àwọn nílé gidi wọn òun ò lè gbá kádàkùn ká gbà wọ́n mọ̀ràn àbí káwọn tiẹ̀ mọ́ jí owó rẹ̀ káwọn lọ́ba mọ́ fi kọ́lé ni kí ni káwọn ò ṣe ẹlẹ́ǹkẹta arákùnrin tó pé ẹni táwọn èèyàn lọ́rẹ̀ẹ́ táwọn ti jọ gbéra wọn lọ́tẹ́ẹ̀lì rèé sàlélélódé tó lóun lóyún ó sẹ́ndì owó sí pa tó lóun fẹ́ lọ yan test oyún gbọ́ pẹ́lú ni pé òun fẹ́ lọ ṣẹni kí wọ́n tún mówó wá ń gbọ́ pé làwọn láwọn ò ṣe mọ́ ó ní dandan wọn ò ṣe tàbí kóun náà tẹ̀lé wọn lọlé wọn kóun lọ sọ fún ìyàwó wọn wọn lọ́rọ̀ yìí ti wá ń di fàáfàá kí ni káwọn ò ṣe ń bí tọ́rọ̀ ìdédúró yìí wọn ti dọkọ̀ délé dánímọ́kọ́ yìí ọ̀rà gbogbo ń tà ń gbéyẹ̀wò náà rèé kí n gbà pé bí méjì sí kí n lọ sọ́dọ̀ àwọn tí ń bẹ lórí whatsapp kọ́lọ́hún wọn ṣàánú wa ẹ̀lú ẹ̀ka lẹ 0916 159 1011 lójú òpó òpè tọ̀wọ̀ bí ẹ̀lú ẹ̀ka lẹ. Ẹ ṣeun.
1: Kọ́lá Aláṣọ̀tì náà ló ń
0: ta. Àdúpẹ́ o.
1: Ìgbẹ́lẹ̀ rẹ dá sí. Ìgbìtà ìjọba ti di ìjẹni tó bẹ́ẹ̀ máa kẹ́ẹ́tì ẹ̀mí nìkan tí ọ̀yà kí tí ọmọ gbọ́n.
0: Ẹ ṣeun.
1: Ṣé jẹ́ ni wẹ́n sọ̀rọ̀ yẹn ni pé kí bàbá ẹni mo tún aláàdé ní plan B kalẹ̀.
0: Tọ̀.
1: Because ọmọ tó yẹ ẹran jẹ ní olómi.
0: Ọdún òbí
1: lẹ́nà àárín
0: ìgbésà wà.
1: Bẹ́ẹ̀ni. Wọ́n jáde lẹ́yìn. Ó jẹ́ pé ó ń gbìyànjú láti mú pàdé
0: kalẹ̀.
1: Ó ṣe é ṣe kó ṣe bẹ́ẹ̀. Ó ṣe pé àwọn ọmọ pláàni kalẹ̀. Àmọ́ fún
0: ọdún
1: àjọ gbogbo kan fà á ṣe àwọn ọmọ
0: wà ní ẹgbẹ́
1: mi. Ọ̀dà. Tí tó bá tún àyẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Tọkọ rẹ bá ṣe ń tó fẹ́ ó sì ṣe tó fẹ́. Tọ́ lọ́yẹ́ lásìkò tá a wà yìí kò sẹ́ tó lè ti gbogbo kátà
0: o. Wàhálà ẹ̀ kálukú gbìyànjú ni.
1: Kálukú gbòkó síbi tí kòkó wà ní.
0: Wàhálà ẹ̀.
1: Bàbá mo ti gbòòrò ń lónìí. Ọlọ́run mi ṣe àwọn abẹ́.
0: Ami
1: ami.
0: Ẹ ṣeun.
1: Tọkọ bàbá wa responsible ni mo ní. Kókó tiẹ̀ fi ọkọ fi ń pèrú àbáyé bẹ́ẹ̀ dé mi náà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìjọ tó bá di pẹ́kọ̀ ẹ bá kọ ní ọmọ tó túmọ̀ sí kíá ní sí kílọ̀kíyà ní yàrá àgbàlagbà ìlẹ̀ ní mo ń gbé yà ní
0: bẹ́ẹ̀ ni
1: àwọn ọ̀dọ́ kan wà nínú ọmọ náà.
0: Àdúgbò ẹ ṣeun. Ẹ jẹ́ lọ sọ́dọ̀ àwọn tí ń bẹ lórí whatsapp ká bẹ̀rẹ̀ sí ní mo ń táwọn náà sọ wá lọ́kọ̀ọ̀kan èjì èjì ẹ̀já tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ ìmọ̀ràn táwọn náà mú wá mọ̀ ń bọ̀.
2: Mr. Lọ́yẹ̀ bàbá ń gbàdúrà fún ọmọ pé kọ́lá ń bò wá láṣìírí ká máa kó lákòyàwó pétọ̀ èyí tá a lè ná àṣírí tí ó rọrùn tí ó dẹ̀ wá lọ́rùn ní kọ́lá ọmọ bò wá kí wọ́n láǹfààní owó tó ní tí wọ́n ń ṣe fáràtà tí ìyàwó ń jẹ àwọn fámìlì rẹ̀ tí wọ́n ń gbélé tí ò lójútùú táwọn èèyàn sì ń kọ́lé máa la láti ta so àdúrà tí wọ́n máa ń ṣe fún wa pé ọlọ́run má já ṣẹ̀rú ayé so èèyàn máa ń lówó ń gbà mí gan bí ìpàdà máa ń ṣẹ̀rú ayé so ìmọ̀ràn mi fọ́bìnrin òun ni pé pẹ̀lú tóun náà sọ jáde tó bá mówó rẹ̀ tó lọ fi bá a kọ́ létí ìṣepò.

0: kọ́lé fúnra rẹ̀ o, tó lọ bá fi kọ́lé, èrò pé láì fi bẹ́ẹ̀ o, tó bá fi kọ́lé tẹ́ padà jọ ń gbé bẹ́ẹ̀ yóò sọ dìjà fún náà ni. So ní tèmi kan rí mbẹ ọ ní pé kíni, so ẹ ti ń bẹnu ọ̀rọ̀ rẹ̀, so ẹ ti ń bẹnu ọ̀rọ̀ rẹ̀, ò jẹ́ gbádùn sẹ́mi ayé ara rẹ̀ lé owó tí wọ̀rẹ̀ gan ní fúnra láàárẹ̀, àwọn ọmọ rẹ̀ àti ìyàwó náà sì tún jẹ́ gbádùn, àwọn aláta wá ń jẹ́ fún ẹ̀yìn ò da tó o kò bójú mu rárá, èèyàn máa ń tọ́jú ilé kó tó tọ́jú ta ni, ara gbogbo tí ń ṣe fún àwọn aláta kò ní ládà kankan tí ó gba àwọn ajú ọlọ́run bẹ́ẹ̀, asán lásán ni. So kíyàwó mú owó rẹ̀, tó yàwó bá lágbára àti lè mówó, tó bá lásẹ̀sẹ̀ àti lè múnú owó rẹ̀, kó lọ fi kọ́ ilé tí ó ní ilẹ̀ tó rà tó ti rà kalẹ̀ látọ̀dọ̀ gbọ́n o, so kó lọ fi kọ́lé òun kán sì jọ kó lọ bẹ̀, ọ̀dà kíyàwó má sọ fún tí ó fi kọ́lé òun tán, kíyàwó ra gbogbo nǹkan tó bá nítumọ̀ síbẹ̀, tó bá láǹfààní àti lè mú owó láti fi, ọ̀dà tó bá láǹfààní àti lè ra mọ́tò ń bẹ̀, kíyàwó lọ rà á. So àmọ́ kó má ṣe kíni, kó má ṣàbòsí fún o, tó bá ṣàbòsí fún ìyẹn jẹ́ àwọn ọmọ rẹ o, tó bá ṣàbòsí fún ìyẹn ó jẹ́ àwọn ọmọ rẹ, ìgbà tó wá kówó rẹ̀ tó wá lọ fẹ́ lómi àrárá o, kó mú owó rẹ̀ kó fi kọ́ ilẹ̀ tó ní tọkọ rẹ̀ ní o, so kán sì jọlọ gbé bẹ́ẹ̀. So ìmọ̀ràn tẹ́mi fẹ́ fún mi.
1: Ẹ̀ka lẹ́mi sadisla, so yẹ́lò ló tún pè padà láti jọ́sìn alẹ́ ara. Tí máa tẹ kàṣítà tán sí mo fẹ́ dá sí sá, tí mo fẹ́ dá sí. Nítorí ṣẹlẹ̀ pẹ̀lú máa yẹn ni ìyàwó ẹ̀ ó ní láti kún fún àdúrà gidi gan, because kò sí bóyá kò lówó ẹ̀ lọ́wọ́, owó ẹ̀ wà lọ́wọ́ ẹ̀, so iye rẹ̀ ni ò sílé kíkọ́. So tó fi máa wọn àwọn èèyàn àwọn tójọ́ rẹ̀ tó ń pọ̀ àwọn ọ̀rẹ́ wọn, so iye rẹ̀ ò tí sì sílé kíkọ́ ni. So kí wúmà yẹn kó tó bá jẹ́ pọ́ lọ́wọ́ wáyé pé kírísítẹ́nì kó lọ sínú àwọn prayer 3 days, kó sì gbàwé yẹn kárakára pẹ̀lú fasting and prayer, tó wáyé pé muslim náà ni kó ṣàdúrà gidi gan, kó lọ kó gbàwé tí kó sì ṣàdúrà gidi gan, lẹ́yìn àdúrà 3 days yẹn ìkan yípadà, ọlọ́run àfọwọ́ tọ̀, so ọlọ́run àfọkàn síbẹ̀, so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, ọlọ́run àfọkàn síbẹ̀ láti bá ti ní àwẹ̀ 3 days yẹn, àwẹ̀ 3 days yẹn ọlọ́run àfọkàn síbẹ̀, iye rẹ̀ ni ò sí níbẹ̀ o, kò sí bóyá ọkùnrin iye rẹ̀ ni ò sí níbẹ̀ bọ̀, ẹni tó iye ẹ tira láti mọ́ sí níbẹ̀, so ọlọ́run padà bá fi yẹn síbẹ̀ pẹ̀lú fasting and prayer 3 days yẹn kú ètò.
2: Pẹ̀lú olóye kalẹ̀ ìpẹ́tọ̀, orúkọ mi ni ẹni tó lòun mọ̀ láti ìlú tí ọlọ́run mọ̀, ẹ ń fẹ́ dá sí ti arábìnrin yẹn ni tó sọ síta nípa tọkọ ẹ̀. Ṣé rí nǹkan tẹ́mi rò ni wípé ọkọ rẹ̀ yẹn ó ní ìrìyàn kan tí ó gáìdì ẹ̀ tí ó tutọ̀ ẹ̀, yes bẹ́ẹ̀ ṣe rí nìyẹn tó máa gáìdì ẹ̀, because ẹlòmíì kan wà owó wà kò mọ nǹkan tó yẹ kó fowó ṣe, báà ni ó ṣe lówó tẹ́lẹ̀ máa gbélé tí ò wà òkè. Nǹkan mi wà ń bẹ ni o, ó yẹ kí ìyàwó rẹ̀ kó wá èèyàn kan tó súnmọ́ tí ọkọ rẹ̀ lè gbọ́rọ̀ sí lẹ́nu, sódà tó máa tútọ̀ ọkọ ẹ̀ kan gáìdì ẹ̀ pé báyìí torí owó àlejò olówó bó ṣe ń mẹ́kì owó tó ń sèwẹ̀ pamọ́, ó yẹ kó máa invest owó yẹn ni, so ó nídìí èèyàn kan, ìyẹn náà ṣe èèyàn kan tó máa gáìdì ọkọ ẹ̀, sì tó sọ pé ọkọ rẹ̀ ń ṣojúṣe ẹ̀ ń ṣe gbogbo ẹ̀, so kí ló tún kù, so ó nídìí èèyàn kan tó máa gáìdì ẹ̀ pé nǹkan tí ó yẹ kó fowó rẹ̀ ṣe rí, so nǹkan tẹ́mi fẹ́ sọ nípa yẹn nìyẹn. Ẹ ṣe, ẹ máa bẹ́ tó bọ̀.
3: Olóyè Pétò, ọ̀rọ̀ bá mi rẹ́ láti ga kan bí ọlọ́run gbà lọ́run obìnrin wa ikẹ́ ọkọ gbé ọ sílé òní káyìn fún wẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lógún, mo sì máa ń sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lógún, but ọlọ́yẹ ìyẹn jẹ́ mọ̀ pé ó máa ń rẹ̀fẹ́ o, obìnrin bá ti wà lọ́dọ̀ ọkọ tó fi bẹ́ẹ̀ sí achievementi tó bá padà yá ọkọ yẹn á sùn, and ìmọ̀ sú ọkọ fún obìnrin bíi sẹ́ẹ̀sì ló ti máa ń bẹ̀rẹ̀, because ajá tó ti rí ni tó yọ̀rù to ba tori to ba ngbo o ye ka funra si o ye ka funra si then iya do so po ko won serious ototologun se geti mi ototologun bo ba le ma ruure ji die die ko ma fi ba le lo ma ji ki sese after all na danu se bu fi ko le lo ni ototologun ai mo ya tupa tin kana fa ye to je pe idire si suku ti ori kakazi funra re iwa kan mo ri pe oguyan ni ran lowo nta ni iyan ba then en ele keta ki te ni mo sa wo konrin gana opado bi nta opado bi ro ru lo tele on ba so buja ro nbe la ni si wo mo unu lonyu o so pe ni o ki wa gbonyu blood system ni medically bo pa bo ko pa po mo wo le JES ni sin kona lo JES e wa bi ESS o ma bi run alarun te ma ru kiri ti mo na lo awo kun je ka je kuri wa pe o gbo ani su ogun o no ma ke an gba ru meta bo ti lo condom lati abedu gun kan da da bayi to ba ti dora buri ko so ro nbe mo lo ye kwito ayo ba mi re lati ga kan bi
4: ataro ona atun le ato lati yin na se ege mu ti so le kan olohun je ke so wo yin ba gbe awon mo yin sin ogun ologun ni bori idile yin o ko se se ri laye ogun ni kalu ko toto ni o taye kan to tinu ogun kan jade wa ogun ti won ja laye yo toto ni ege mu ti so le kan se ri awon obirin pupo ni won ma n determination pe ya ti ba ti wole ọkọ ti mo ti bimọ meji wa ti mọ pe ko si awọn ọmọ wo lọkan ara tawọn pe awọn ni fi tawọn lọ mọ igba ti o ba wu awọn lawọn gbera awọn lẹ fọkọ awọn bo ya igba ti o ba ti wu awọn ko ya ko ya naa ni awọn le fọ si awọn wa mọ yi pe ilu ta fi daadu fun yawo to fi wọle naa abi ilu ta daadu fun iyale naa daadu fun yawo aibo wọn ṣe n sọ pe ya ti iyale ti yawo awọn ọmọ yẹn bo lọkan ti wọn ni pe n pa tawọn ti bimọ yẹn tawọn ba lasiko ba lopọ ya ko saye naa ni so wọn ti gbogbo sitan afẹ lọmọ kọna kó ṣàánú wa obìnrin tọkọ ẹ pè pò nídìí ẹ tó wá ní òsàyè tó dẹ̀ ń sẹ pé ẹ kí ni kí wá láǹfààní kó wà nílé gẹ́gẹ́ bí ládìí wa kan ṣe sọ́lẹ̀ kan tán ní ìwọ tó lóò láìkì ìbálòpọ̀ kí lọ wá márì fún wa ti dúró sílé bàbá ẹ ìjàkọ so bí ládìí ẹ tún mọ try continue láti máa bá sọ kọ́ dẹ̀ pa àwọn ẹbí ẹ tí ó bá kọ tí bàdẹ̀ change tó ní dissension kọ́ tó ń fẹ́ ṣe ni àwọn bàbá wa nìyẹn máa ń fókan péjì náà ní kí káláyé náà nà ṣe síta àwọn ọmọ wa ń ta tó ń wọkọ wọn dẹ wà lẹbù dáadáa táwọn ọmọ bàbá súgbé sí tó gbogbo yẹn ò sínú kínní kọmọwulẹ fúnra wọn lápátẹńṣàn lórí pé ìyàwó gbà so tán bá ti try possible best wọn tó wọn ń ṣe ẹtọ wọn fọmọ àti ìyàwó tọdọ ń tọjú ilé gẹgẹ bágbára wọn ṣe mọ tó bá ti yẹ sí ti pé tó fẹ ṣe nìyẹn tọ kí wọn fókan kéjì o ọlọ ní dà wà láàmú òfin ní yóò ṣe fi sára kú o ẹlẹ́ẹ̀kejì ni ti lédì tó ní ọkọ̀ ńra lẹ̀ bá ṣe yí ẹ̀kọ́ kọ́ ogun oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni oníkálukú ló wáyé ìwà jagun tiẹ̀ àdúrà náà láàmà gbà sọrí maiwa advance fún lédì yẹn ni pé iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀ láti ṣe gidi kó dẹ̀ kún fún àdúrà kí ogun tó wà lára bàbá kó mọ̀ rí sórí àwọn ọmọ ẹ̀ nítorí pé kí ni tẹ́rí ń délé ọkùnrin míì nínú ìdílé ọkùnrin wọn fẹ́ kí ọmọ ọlọ́kùnrin míì ṣe àṣeyọrí rere sóye yín sà bọ̀ my advice ni pé kí lèmi yẹn máa tí àpò máa kọ́ ilé yẹn lọ kó mọ̀jọ kọ rèé mọ̀ lùkọ́ síjọ́ tó bá mọ̀ wàhálà ńlá ni o wàhálà ńlá ni ó lè lé lèdì yẹn dànù kúrò nílé ẹ̀ tí ó dẹ̀ ní mẹ́kógun ayé tó ń gan ló ń bòun jà dáàfẹ́ tí bíbélì sí ní ìrànlọ́wọ́ lọ́pọ̀ àtìyàwó jẹ́ fúnra wọn kí lè yẹn mọ bó ṣe máa kọ́ ilé yẹn kó mọ bó ṣe máa kọ́ kódà kó jẹ́ yàrá kan kó máa kó lọ bẹ̀ so tó bá tó kó dẹ̀ mọ fi àdúrà tó ń ran fún ẹ lọ́wọ́ tó bá yá tó bá pẹ́ kẹ́ni yẹn máa kúrò lára ọkàn ẹ̀ máa padà lọ síbẹ̀ pé mo mọ̀ nìkan báyìí báyìí so tíyàwó yẹn bá dẹ̀ ti kọ kò ní sí pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sáré kiri mọ́ so àdúrà ó gbà ti ẹlẹ́ẹ̀kẹta ó ní ti dádì tó ní ọ̀rí àwọn fẹ́ lédì kan sọrí ó dàbí ẹ̀gbọ́n mi kan tó náà fọ̀rọ̀ lọ níbi tí mo ti ṣiṣẹ́ ni drefa lẹnu yẹn ṣe so ona bi exactly bi dadi naa ṣe sọ naa lọ ni ẹni kan jẹ ko yi awọn ni kan jara wọn o awọn ni kan jara oyun naa lona fẹ fi di ẹgbọn mi yẹn mọlẹ ọgbẹni wa ẹgbọn wo to ba pẹlẹpẹ wọn gbẹjà tutu yọ lọwọ ti o dẹni ṣe je won so de ti e mo ti o ni ti o ni bi to ma ti o ni bi to ma ka tan ti esin se ti understand so awon eni eni ko jara re because they didn't ready ati dali won wo to wa le oko o tun yale to wa so fe ni e ko si ni oko o fe ba ye ni eje ni na o ti wa ni oluyun so to fi oko kun na ma fara bale e se mi de gbe tan ba ru dirin na sari ki male papapa o wa to tabi ron bi je I'm very sorry mi blame won o erin ta kura won sinsin won ni wo o ti blue won si ri eti e mo to ma fi gbowo ni o de ti ko won ni time ati matrix won ka kiri won seyin o tabi won seyin o fe ma fi wo fun ma gba owo awon ni ki won wa jara won eto yi o ni dan bi to omo nigeria e je ka si jeje eto n bo isugba asiko iselu n bo olodun ji ka fi ki won fi owo mo wa egbon wa e je wa kankan kan bi 64 ile nigeria ri won ni gbagbode kwara state o ni daru
0: ẹ ṣe mọ bí tó bọ̀. Ẹ̀rọ ọlọ́yọ̀ pẹ̀lú oníṣìí oníṣìí sáyẹ̀ tí mo kẹ́rẹ́ tọ̀ náà gbogbo àwọn ọ̀dọ́ tó ń sọ láti mọ kọ́lá aláṣòkè mẹ́sàn-án fún gbogbo yúti pátápátá gbogbo nàìjíríà adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú gbogbo tá à ń gbọ́ lálẹ́ àwọn obìnrin kí ló dé ẹ dákun kí ló dé ẹ mọ̀jà ọkọ̀ àyà kò sí tèmi tó àrùn pé bí bàbá yìí ṣe sọ̀rọ̀ yẹn wọ́n yàdà àmọ̀ sọ́mtín bá ṣọ́mọ̀ àbẹ́ẹ̀ kan náà wọn náà tó pé ìyàwó tiẹ̀ kó béèrè pé kí ló dé tó bá yẹ pé má ṣẹ̀tọ́ gẹ́gẹ́ bí ẹ ọkọ̀ láyà o tí ń dúnwó kalẹ̀ sí ṣe gbá tí ń ṣàwò fún ìyàwó ẹ̀ kó pè lóru kó béèrè pé kí ló dé báyìí báyìí báyìí àbẹ̀rẹ̀ ọmọdé ti wọ́ ọjà tó wọn báyìí sì wo tí kò lókùtà ó ti di ọjà gbajúmọ̀ gbajúgbajà gbajúmọ̀ ọlá ni ọlọ́run bá láàrin yóò ṣàánú àkòníjà bàbá kejì tó ní àyàwó tó sọ̀rọ̀ síta mo láìkí wúmọ̀ yẹn ò dẹ̀ try tí ẹ̀dí ẹni tó bá ṣe operation kínní ẹ̀kejì ẹ̀kẹta wàhálà wọn bẹ ọlọ́yẹ ibẹ̀ obìnrin egun mélòó níbẹ̀ lára wa kínní ẹ̀kejì ẹ̀kẹta kójọ nítorí tọ lọ́hùn kójọ nítorí tọ lọ́hùn kójọ mírọ̀ bí ọmọ mi alárìbáríkà ti sọ báyìí kó bá rọ́gbọ́n tó lè dá tí ò ní lẹ́yìn tí ò ní pé ta ló sọ fún èmi àkàn dúdà àti ọlọ́yẹ mo lè ṣe ọlọ́run bá ti pé ó rọ́gbọ́n ẹ̀dá kó dà kó sì fi lọ ralẹ̀ gbàdọ́tẹ̀ ló ti nílẹ̀ yẹn sí ó tún sókí kó a mọ̀ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ fún bóyá there are something náà pé bóyá tó ẹlòmíín wà tó pé kò fẹ́ náwó sílẹ̀ àfitá àfi bùlàbùlà ẹ ọba ọmọbìnrin yẹn ṣàlàyé ní ìsìn ọlọ́run bàlánù kò ní dètò mọ́ yín lọ ọmọ ìbìnrin yẹn bá mọ̀ pọ́gbọ́n wà tí ò ní la wàhálà lọ dẹ tó hàn pé yóò la wàhálà lọ kó ti sẹ̀sọ fáwọn ẹbí pé báyìí báyìí báyìí tọkọ òun ṣe ni kò dẹ̀ dùn mọ́ báyìí ni kàṣà tọ ọlọ́run bàlánù kò ní bètò yẹ gbogbo àwọn àjọ̀gbọ́n tó ń sọ bàṣírù látò ṣeré ọ̀rẹ́ àkọ́bí ọlọ́run ní mú mọ̀nira lérí ọmọ bàbá sì kó àbọ̀ níyè bàbá àkọ́kọ́rọ́ àdúrà anodas ìyá àdàmọ́ láti ṣàlẹ̀ kòtò mú kí gbogbo yín ò ẹ̀kú ètò ọlọ́run ní bètò yẹ wọn lọ́wọ́ ẹ ṣeun àmọ̀ báyìí lọ ogún kò ní kùn. Mi gbọ́nà bá tí ìyẹn àgbà tó ẹsẹ̀ sọ́mọ ẹsẹ̀ ò ṣe rí obìnrin yẹn ó fẹ́ hàn máa yẹn lé mo dẹ̀ fẹ́ mọ̀ fìgbà owó nígbà tó pọ̀ ó ná mọ̀ pé kò tí kúrò lọ́dọ̀ kan ó dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ náà kí máa yẹn wà fẹ́rẹ́fẹ́rẹ́ kàdé tó bá mọ̀ pé lóòótọ́ àwọn jọ lájọsọ kó tẹ̀lé lọ ṣítù wọ́n sọ pé kó kàn ní pé kó jẹ́ káwọn lọ ṣítù kan lọ gbogbo tẹ́sì tán bá ṣe mẹ́sàn pé ó fihàn pé ó lóyún kò lóyún pọ̀tátàn sọ́bọ̀dì wà ní ọkọ̀ kó tún máa lọ yàn àlìkọ́ máa ní ẹnìkan lóyún ẹnìkan kọ́ nígbà tí orí sọ́yà pé òun ọkọ̀ ẹ̀ kàn já ni ọlọ́run bàbá yóò gbélé kèmù sí àmọ́ ìmọ̀ àwọn kèsì kó tẹ̀lé lọ ṣítù kó máa fà ó lè fẹ́ fi gbowó lọ́wọ́ rẹ̀ kó rí pé bóyá ó ní kéjì lọ́wọ́ díẹ̀ ó fẹ́ fi gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ní ìdààmú wa ẹ̀mọ́ bí tó gbogbo apápátá àníṣe sọ ọ́ àníṣe tó dá sí lágbára ọlọ́run aláwọ̀ láwọ̀ aláwọ̀ àtàlẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀kú ètò àmọ̀ tẹ́lẹ̀.
5: Ẹ̀kálẹ̀ ọ̀rọ̀ obìnrin tó ní pé ọkọ̀ ò ṣe síta kò ṣe sílé kò fẹ́ dá sí ó máa kún fàdúrà ni ó ti ẹ̀ gbọ́dọ̀ kún fàdúrà gidigidi gan ni because mo ti ro tíṣán bẹ́yẹn rí ẹni tí mo rí ayé ìgbà free bank ó ní mánéjà o the man is thinking rich ó ran so many people lọ́wọ́ through him àwọn tó travel out through him àwọn tó sì ní ńlélá gbogbo táì gbà yẹn tó bá ní ilé ṣé ò ní kọ́lé ni ò ní ṣe kínní ká nígbà mélòó fi ń kọ́ nígbà mélòó fi ń kọ́lé ó ṣe fi kúrò ní àfíìgbà kó rí táyà ṣe pọ́n le tó ń sẹlẹ̀bírétẹ̀ gan ṣùgbọ́n báyìí ò ní kankan kódà kò ní ojú ilé ẹyọ kan pàtó wá rí táyà tán kòjọ gbogbo kan went down for him ṣé ẹ mọ̀ pé yọkọ lọ́wọ́ báyìí ó ṣì wà láyé o ìlú ló padà sí ní oko ní ìlú omi fẹ́ dárúkọ ìlú yẹn ni wọ́n á lọ gbélé bàbá ibẹ̀ ló ń gbé nísìn so wúmọ̀ ẹni láti kú fún àdúrà ọ̀rọ̀ máa yẹn ṣe lásán wọ́n ti ní òní nílé lórí ni òun ló máa ràn lọ́wọ́ tó fi máa nílé yẹn. Ẹ̀wọ̀n àmọ̀ràn tẹ́nìkan gbà nísìn pé bí a kò lo tú ọ̀rẹ́ ó bẹ́tà kò lọ bẹ́ẹ̀ àjẹ́bẹ́ ìyá àjọjọ jẹ àwọn méjèèjì pa ni because with time nǹkan tó ní yẹn máa lọlẹ̀ wọ́n fẹ́ sọ ọ́ dípò gbolo ni òun ló máa dúró tì á gbàdúrà kó continue with àdúrà olóhùn tí ń gbàdúrà kó put action into it bó ṣe kó mú owó yẹn kó lọ bá fi kọ́ lé wọ́n á kàn jáde wọn á parí ẹ̀ ni wọ́n ti ọmọ àyẹ̀ wọn fẹ́ kó ní nǹkan kan ni sóun ló máa ràn lọ́wọ́ tó fi máa ní nǹkan kan lọ́wọ́ ẹ̀
6: Mr. Lọ́yẹ́, ẹ kú iṣẹ́, ẹ kú àtàárọ̀, ẹ ló máa fún iṣẹ́ ló dẹ̀ máa tẹ̀yìn síwájú. Ẹ wò ó, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òun ni ọ̀rọ̀ tí bàbá kan ti sọ nísìnyí.

0: ẹkùṣẹ́.
1: Gàlẹ́ o, ọlọ́yẹ, ẹ kú ètò sọ. Orúkọ mi ni Samson láti Brazil lẹ́ẹ̀kan sí. Mo fẹ́ dá sí títí jáde tí wọ́n sọ lẹ́ẹ̀kan lórí pé ìyàwó àwọn táwọn bá ti fọwọ́ kàn. Mo rántí, ó dàbí wọ́n ti sọ síta bóyá ọjọ́ Tuesday àbí last week, wọ́n ti sọ síta rí. Táwọn èèyàn dẹ́ gbà wọ́n mọ̀ yẹn dáadáa, mi mọ̀ bóyá àwọn èèyàn understand, but bóyá kinní yẹn náà ò stop náà ni. But to me, gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi, tó jọ yẹn náà èmi náà dá sí, gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi, bàbá ti dàgbà. Torí bá yẹn sọ̀rọ̀ yìí, ó dàbí bàbá ti dàgbà dáadáa. Bàbá dẹ̀ nídìí ẹ̀ bóyá táà ìgbà tí bàbá gan tán nídìí àwọn something like this ni. Tẹ̀nì yìí ṣìlú kan bá mi bá ní pé kí bàbá pọ̀ sókè rajà o, bóyá kan wọ ọmọ kékeré kan. Torí ó ṣe wá di pé nǹkan tẹ́ pé ẹ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó wá pé ìsìn ló wáá ṣẹlẹ̀ fún odidi bí abi 2 or 3 àbí many years gan tẹ̀nà sọ́nsìn gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi. So kí bàbá try láti wẹ́ lómi nìyẹn tó bá jìdí pé ẹni yóò gbọ́. Torí last week nǹkan tá a sọ fún wọn ni pé bá pé kán fẹjọ́ sun ẹnìkan àbí kán lọ àwọn mọ̀lẹ́bí ẹ̀ kán jẹ́ kí wọ́n mọ̀ sí kán báyìí lẹ́ni yìí ń ṣe fún mi tí ó dẹ̀ dá lẹ́yìn ìgbà tán bá ti pè é sí sẹ́yìn tán tí ò ní ẹni excuse kankan mi bá ní pé kán fọ̀rọ̀ yẹn ká fi lọ tí ó bá ti wá gbà tó ọlọ́run ó fún bàbá ní okun àtágbára o bóyá kán wẹ́ ọmọ kékeré kan tí ó ra mọ tọ́jú wọn díẹ̀ díẹ̀ bóyá tó bá ṣe báyẹn bóyá àwọn náà ó lè ṣe nǹkan tí ó yẹ kí wọ́n ṣe nọ́mà máa bí tó bọ̀ Samson láti Brazil. Gàlẹ́ o, ọlọ́yẹ, ẹ kú ètò sọ. Orúkọ mi ni Samson láti Brazil lẹ́ẹ̀kan sí. Mo fẹ́ dá sí.
0: Hello, ẹ kalẹ̀ Mr. Adetila. Kí ló dé ṣe o? Ẹ kú ètò. Orúkọ mi ni Tọ́lọ́mọ láti ìlú Tọ́lọ́mọ. Mo níbi ìmọ̀ràn àbí bí ẹ̀fù la lè ṣe é.
2: Ẹ kalẹ̀ o, Mr. Lọ́yẹ. Mr. Ọdúnọlá láti Taiwo. Náà lóun tó pè. Gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí mo fẹ́ fún arábìnrin tó sọ pé ọkọ̀ nǹkan ń tọ́jú owó ni, ó yá àwọn ọ̀rẹ́ lọ́wọ́ kó ṣe gbá ni, kó rán títí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọdún nǹkan báyìí ni sọ́lọ́rẹ́ kó sójú lásán o. Gẹ́gẹ́ bí àwọn bàbá kan náà ṣe sọ lẹ́kọ̀ọ́ kó sójú lásán. Nǹkan tẹ̀mí kan mọ̀ ni pé gbogbo bíyàwó ṣe ní òun ṣe sọ tó ń sọ sósì fáwọn ọ̀rẹ́ fún fámílì òun gan fúnra ẹ̀ náà ti pè kò dáhùn. Tẹ̀mí kan fẹ́ kíyàwó rẹ̀ mọ̀ ni pé tó bá mọ̀ pé ó ní èèyàn kan ó ti tó mọ̀ pé léèyàn kan àti pé àwọn èèyàn bẹ́ẹ̀ lè lélẹ̀ kán tún sọ̀rọ̀. Tíyàwó bá ti lọ fi ẹjọ́ ẹ̀ sọ àwọn èèyàn jù kó má dàbí ni pé a tún máa ní ọmọ ọjọ́ káàkiri. Èmi rò pé wọ́n á jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ni wọ́n àbí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Ìgbà ní kíkíyàwó gba ibẹ̀ yẹn tó bá tún gba bẹ̀yẹn bíi pé ẹ má bí wọn ṣáájú bóyá tọ́mápò ṣọ́ọ̀ṣì ni a ti jẹ́ kálágbá mọ̀ bóyá bíi pásítọ̀ wọn àti sọ nǹkan bẹ́ẹ̀ yẹn fún wọn. Lọ́gàn dibi pé bóyá dé ṣọ́ọ̀ṣì ń jọba níbi bóyá pé kálágbá tó pè wọ́n ni pé ìsàlágbẹ́jẹ́ má bí mi ẹ̀yìn àtìyàwó yẹn dàkún mo fẹ́ ṣe prayer kékeré kan fún mi. Bípé bóyá tó máa ṣe prayer lọ ìlú wo pé kí bóyá lágbà kọ́kàn ṣe bí mẹ́sẹ̀gì fún un torí bá àwọn èèyàn bẹ́yẹn ọmọ tó bá jíyàn tó máa ń bìlíìfù ìyàwó àmọ̀nà tó bá yẹ gbìyàn tó máa ń bìlíìfù dáadáa nínú ṣọ́ọ̀ṣì àbí bìlíìfù àwọn bíá gbogbo àbẹ̀wọ̀ àwọn ọkọ̀ sí ibi prayer fún wọn ni pé mr alágbájá á wù mí kẹ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí bóyá kí alàgbà kan ló gbọ́ wọn ṣe ní bí mẹ́sẹ̀gì fún wọn bíbí àwọn máa tún ṣe bí mẹ́sẹ̀gì fún wọn wọn a tún gbọ́ ẹ̀sìn wọn lẹ́nu ìgbà tí ìyàwó lòun ti sọ fún fámìlì méjèèjì òun ti sọ fún àwọn ọ̀rẹ́ òun ò gbọ́ torí àdéhà pé kí a sọ pé kí ọ̀rẹ́ máa lọ yáwó lọ́wọ́ ẹ̀yìn kó máa lọ fi kọ́lé yẹn ìlú wo pé èèyàn máa lágbára díẹ̀ nípa sọ̀rọ̀ ilé kíkọ́ là ń sọ báyìí ṣé ìgbà tó bá kọ́kọ́ yá bí kíní mílíọ̀nù lọ́wọ́ ibi fáìkọ́ta ọ̀nà ṣé kó tún wá wájọ́ kejì kó tún fẹ́ yẹlé kó tún ẹmọ kò ní sí bẹ́ẹ̀ àbí tó bá tẹ adíjọ́ kan tó wá rí wọn bóyá àwọn ìṣiṣẹ́ ń bẹ̀ àmọ́ṣe kí ni ìpàdán wá fún lọ́wọ́ gbà àwọn kan ṣẹ́ mi kọ́ rẹ̀ sí àwọn sọ pé owó tí mo yá tó bá sọ pé dá báyìí kọ́ ló ń ṣe fẹ́ gbé ló ń ṣe fẹ́ bẹ̀rẹ̀ lé wa àbí kò ṣe ọ̀nà tó gbégbà ló ń fẹ́ kọ́ so mo fi start tó ń fẹ́ kọ́ ni so nǹkan tó má dàbí pé kì ní àwọn tó fẹ́ dàbí ìyàlá ni wọn àtọ̀rẹ́ pé ṣé mo rán ẹni báyìí kọ́ ni mo fẹ́ ṣe nǹkan mi ní mi irú ilé tí mo fẹ́ kọ́ lélé irú ilé lélé níwọ̀n pé tí ọba tó gba ọ̀nà ti ẹ̀sìn wọlé kò fi bẹ̀ wọ́n sí ọkọ̀ níwọ̀n pé tó bá tún ṣèlè bóyá yóò tún mú díẹ̀ so nípa ti ọba nílẹ̀ táwọn náà tún sọ jáde tó fẹ́ jẹ tábà àkọ́kọ́ náà pé ìyàwó àwọn jẹ́ kí àwọn ṣiṣẹ́ àwọn gbọ́mọsálẹ̀ kan mo ní kọ́lọ́n ṣàánú wa ni oríṣiríṣi òbí ló wà ẹlòmíì wà gẹ́gẹ́ bí ìyá àsìkò àti sọlẹ́kọ̀ọ́ pé tífẹ́ bá ti yóò kò sí ń tọ́fẹ́ bèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ títí kò lórí ìmọ̀ sọ náà ni tọ́kọ́ pè ní bàbá kó pa nímọ̀ ìfẹ́ tí ń yọ ni gẹ́gẹ́ bí ara mi ti sọlẹ́kọ̀ọ́ ìpín tó bá ti rí bẹ̀ tán báyìí jáde ní gbogbo ẹ̀ ti kọ́wọ́ yẹn kan wọ́n dára pé yóò dá lérú kọ́wọ́ ẹlòmíì ni solúṣàn tó kù tó bá ti di pé kò sí kinní kan fi mílẹ̀ kinní kan ìfẹ́ tí ń yọ ohun tó tọ́ ni.
3: Láti mo gbà mí ẹlẹ́ẹ̀kejì ni òun rántí nísìnyí ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa obìnrin tí ọkọ rẹ̀ kọ́ lẹ́yìn ṣe rí àkíyèsí lórí ìmọ̀ràn tí bàbá àwọn ọmọ ìmọ̀ràn ń da púpọ̀ pé kó wá tó ọ̀rẹ́ kan wọ́n jọ sọ̀rọ̀ kan jí owó mú kóhun àti ọ̀rẹ́ ọkọ rẹ̀ wá jọ máa ń ṣe kínní ìmọ̀ràn ń da púpọ̀ ṣùgbọ́n àkíyèsí kékeré tí mi fẹ́ fi kún ni pé owó tí mo bá mú ìkọ́ máa jẹ́ kí owó yọ pọ̀ púpọ̀ jù tọ́ba máa ti mú ṣùgbọ́n ó gbìyànjú kọ́ jẹ́ kí owó òun jẹ́ pé bíbá tí mo bá fi kọ́ ṣọ́ọ̀bù dédé owó tí wọ́n bẹ̀rẹ̀ foundation ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ẹ̀yọ kan ojúlé kan òun ni kò gbìyànjú láti kọ́ òun ni kò gbé tó bá ní kò ń gbé owó tó pọ̀ tó ń fi kọ́ ọgbẹ́ tán àṣírí ọ̀pára jù torí ọ̀pára mọ̀ kóhun kan ti ṣe owó òun tó bá fi lè mọ̀ yọ wá di owó tó bá fi lè mọ̀ kóhun ni wàhálà dé bọ̀ tó bá fi lè mú dèdè tí ìran á mú wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n fi di ṣèdí kọ́ làwọn sọkọ́ wọn kọ́ sẹ́fù kan àbí kọ́ gbà náà kọ́ kínní tìrí bẹ́ẹ̀dún kínní kan kọ́ yọ dèdè ṣọ́ọ̀bù ẹ̀yọ kan gbígbà tí èèyàn kọ́ ṣọ́ọ̀bù ẹ̀yọ kan yàrá ẹ̀yọ kan péré kọ́ yọ síbi lẹ́yìn kí ó sì parí rẹ̀ ẹ ń parí rẹ̀ fún òun àtàwọn ọmọ kan sì kó jáde ibi ilẹ̀ ọkọ̀ òun gangan bẹ́ẹ̀ náà ni kò sí tó pé tó máa ń káwọn ọkọ̀ kínní kò ní gbà wọn ju bí ọ̀sẹ̀ kan péré lọ tí bíríkì lápá débẹ̀ báyìí tí ó sì kọ́ ní ọ̀sẹ̀ kan tí ó sì kàn yàrá ìdúlé ẹ̀yọ kan ṣoṣo kó sì kọ́ ọmọ kọ́ ìyàwó yìí òkú ìyàwó kó jáde kó sì kọ́ àwọn ọmọ rẹ̀ inú yàrá òkìní gan ni ìgbà ní kọlù ibi ìdílé ọkọ̀ òun gangan pẹ̀lú ọ̀rẹ́ ọkọ̀ rí kájọ sí tóun kó sì bẹ́ẹ̀ tí wọ́n bá ti mọ̀ tó máa pé ọkọ̀ ìyàwó rẹ̀ ti kó jáde ni tó máa pé ibi tó kó lọ́rùn mo fọ́nà bàbúrà ara rẹ̀ balẹ̀ yẹnyẹn ni gbogbo tó bá wù kó lè ṣàṣì gbogbo tó máa jẹ́ nǹkan tí ń jẹ́ nǹkan tó dùn tí wọ́n fi ránjì tẹ̀mí sí gbàdàgbò ìjọ òní lákàlẹ̀ ló sì tó bá fi lè báyàwó rẹ̀ àtọmọ rẹ̀ bí ìrìnlẹ̀ ìtọ́kọ̀ yóò kún ọkọ̀ mọ́ra wọn láàrin kò ní lọ́ọ̀bì kankan mọ́ mo ti dé mọ́lẹ̀ o sì wá ń bẹ̀rù ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ láti sọ àlọ́jà ni.
0: Ẹ kalẹ̀ o, ẹ kú ètò ọpọlọ yóò ní dàrú ọ dáyàmẹ́ǹdì òkèké lẹ́ẹ̀mọ̀ràn lọ àti gbogbo ẹyin tẹ ti ń dá sètò látàárọ ọlọ́run ìjọ rẹ ra àárín sètò dá sí o ọlọ́run àwọn pẹ̀lú gbogbo wa o àdúrà gbogbo wọn gbà wọn aláṣẹyọrí o àárín sàṣẹ tí o lórí ti mo fẹ́ dá sètò ni lórí ti bàbá tí ìyàwó rẹ mú ọrẹ wa pé ó ń ṣe àánú fáwọn èèyàn kò kọlé ó ra láti bí ọdún wọn tí ò tí yóò yà sílé kódà lórí ẹsẹ̀lẹ̀ tí kọ́sùmà mi kiri ó lówó tọ́kọ́ dà sàkàsàkà dáfídì lọ sí báǹkì kò sẹ́mi rẹ̀ níbi ilé rárá láti kọ́lé kò sẹ́mi rẹ̀ ìyàwó lè dábẹ́ ọgbọ́n kó tù ú kó bẹ́ẹ̀ lóru kó bá sọ̀rọ̀ yàtọ̀ fún pé kó lọ jíwo rẹ̀ kó bá sọ̀rọ̀ kó sọ̀rọ̀ kó sí níyè ìgbà ọ̀tán lọ bí òréré tíyàwó bá sí níyè ọlọ́run lè kó sí nínú láti di pé yóò fi ìwọ náà ní ronú pa láti lọ kọ́lé àwa ta jẹ́ kí a bá lọ kọ́lé ni bá a ti ń gbó lọ sí báǹkì láti gbó lọ báǹkì a sọ pé abẹ́dá kan owó tá à ń kó lọ kéré ta kàn kó lọ fún báǹkì yìí ilẹ̀ ní tẹ́ra láti ọdún gbọ́nà kalẹ̀ yìí ẹ kọ́lé yìí tẹ́ bá kọ́ yóò sì wúlò fún yín bá a sì bọ́ lọ sí àti gba àmọ́ra wa nù ọlọ́run ní bàbá wọn kọ́lé ọkọ̀ lè dúbúlẹ́tì ó tún ní ọ́fíìsì mi ní ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ tó bàbá kò pẹ́ pọ̀ nígbà fara jáde láyé ilé ni ìyàwó rẹ̀ ń gbé di sin báyìí kódà ìyàwó sì ń bẹ ní ayé di sin báyìí látọ̀dọ̀ ọdún ìgbà tí ọkọ̀ ti sáláìsì tó tí ó bá kọ́lé ní ìsẹ̀kalẹ̀ kí ni àwọn ìyàwó fẹ́ mọ dúró sí àti kí ìyàwó rẹ̀ kó bẹ́ẹ̀ lọ tó bá ti bẹ́ẹ̀ lọ tí tó sì sunkún sí lọ́rùn
4: Olorun ti won ya gbe bi agbara dotun fun oko lati di pe oko nu fi se niye lati kole ke o be lo ko joko adua pelu ogo Olorun Olorun si niye o yero si ye oko re si ni bile ni ti e ba ti toko re ba ti ya we ba ti le ba soro lagbara Olorun ye ti enu si ni bile lati
5: se olobe se gbogbo en te ba je patala dupe pe se mu oju oni ti yen ku adinu e ja ma mo mu loko kan ejiji ka le fenu e ko bi kan ko ti pa ma se leyi se lo akoko ni baba ti won pe yawo awon ogba fa won baba kan soro kan won ni fe a mo safa o to ni sugbon pelu boro ti se ri yi o fe be awon obirin ti won ba n fi ya ibalo je oko mo lojo ogbo e fe pa won baba yi ni o won a ma pe kini kan ni prostate cancer ipake ti o ba ti dipo kunrin ye ko ma ni balopo o ti ese nkan abe meji lo se te ji o ni rarara nti ma teyin e jade na ni prostate cancer yi a ma tete pa okunrin a ma demi okunrin legbodo e dakun e mo pa won baba yi lai pejo ngba ti won si si wa lo ti won si wa loge ni aya ti won le fe yawo e ni je won o fe asiko to ba ye ke to wa mo ba won gbile aye ti o je kiri aye oro won lorun lati bi ki won le pe die si e tun mo fi ya ibalopo je won lele ti o je ki gbo abe won o di ko di kemu ti won pada fi ni prostate cancer e dakun e tori olohun to keke bi oro ta won yan so baba eyin na ti gbo lale yi n to ba je bi igbise to ba jo mele te ro pe yoran rin ajo yin lorun egbe lori oro yi egbe a le so pe se n soju se a le so pe kini bo ba ti se be na ni eyin na wo bi to ba ku si egbe to ba si je yawo yin na lo dabi eni pe ti e fe lagbara ju e we lo mi ko sagba lagba ti oni ruru size ti ti e eyin na o ri size yin pe en ba doja yo ri bata size e yo re wo size e te ba ti gara te fa ko si ju e ri size yin eyin na e fi lo kọ bo se mo kekere kan ni kan ba yin wa e resize yin teyin o le mo so mo luwa bi nbe e ni dagba ya lase olohun oba eleyin keji lara birin to poko ohun in se nta awon ti o fe kole ti won pari en to fe kan le ni kowo ti e fun ohun gan kole ti ti e imoran ta won eyan mu wa da pe ko bore oko re kan di se si ro pe kini yo ni pada be yin o ti won ni pada so pe boya n fe ore oko re yi ni eyin o se je so pe ko bo lo baba bo oko re gba won nile kokumo ko wo fun baba oko re pe baba oko mi gba ta laye yi ti ko ti ya ni ko toko mi to ko ta ni o gbegbese yi ti o gbe dakun lai so fun e ma ba mi ma se nkan bayi sori ile yi to ba je pe ya iyawo re ba lori ofe sowo oko yi looto ko se le di apoko mu baba oko yi baba oko kaka ti o fi lo wa ore tori to ba pada beyin yo won le ni pe njiwo oko re ko fun ore oko re won lo ma fi kole tori won fe lojo ma gbe beta bi n bo ore oko re lajosepo ni ko si n to ma araye o le so ko mo birin o tun mo lo ko sinu trap ko mo lo ko sinu pa pe aye e si je o lo baba oko ko fasiri isowo baba oko ko te ki baba oko ni o ma kole fun omo re ti o si ma fowo omo re ko pasi to ba je pe won ba le rowo yi mu be looto sugbon bi won ba le ri mu emi o be omo birin yi ko n fun ara re gan te pa mose tori won ofori obirin lo mu pobirin o le kole iya to bi mi lomo kole o obirin si ni baba mi na se ko tori ko si n to ni kobirin na o ma kole kobirin na ba lanfani ati ise to da ta lubarika ta si ri n bo ta lubarika si n wose re ko na kole fun ara re ko si n to buru nu e ko na kole ko si n to buru nu ko ma kole sugbon ti agbara o ba ka eji o lo baba oko to ba ti baba o ba si si mo bo se ye oko na ni o lo ọsàn ju kó lu ọrẹ ọkọ lọ ẹni tó lọrọ kóhun náà máa gbọ báyìí ká jọ sọtún ká tún jọ sósì ìkẹta tó dà bẹẹ nínú àwọn ọrọ táwọn èèyàn sọ tà lálẹ yìí ni bàbá tó pẹ fẹ máa fi wọn fẹ máa fọrẹ àwọn jẹun ẹnìkan sọrọ kan ó ní bẹẹ bá yàlè ẹjẹ ẹmọ bẹẹ ṣe máa yàlè lóòótọ àlelẹyìn yìí tó fẹ buyín lọwọ tó délé tí wọn sọ pé wọn kẹ mọ mú wá lọtún kẹ mọ wá lọ sí ẹ tẹ lóòótọ́ wọn ní ẹ lo kọ́ndọ́ọ̀mù ẹ lo kọ́ndọ́ọ̀mù ni torí tẹ bá lo kọ́ndọ́ọ̀mù ni wọn ní làwọn lóyún torí ẹni tó bá ti lo umbrella òjò lè pa àìlo kọ́ndọ́ọ̀mù ló jẹ́ kí wọ́n máa wá halẹ̀ wọn yín ẹgbọ́n tọmọkùnrin wí ó ní àrùn sì kúnta ba je pe arun le ko nbe se mo pe pada ko arun yi lo le e lo ko ba yawo ti le eyin gan o se karun fun ara yin adie o yo da die ba lokun aro orokun aro ra die e da kun tori olohun yin okunrin ba ba fe mo jeran suku si ta fe mo koje aye ara wa e ja mo fopolo se o to titi eleyi to dele yi lo dele yi won ni to ba ro yin na lorun e so fun pe lo so foko re atawon mo le bi oko re pe nda yin la mu fe mo fi ti pa gbowo lowo yin won ni gbogbo nte ba si nso e ba record we tori jo ba do ro police station ke le evidence o je nta won yin mu wa keke bi mo na le yiri ko ni ju ba re lori to lawole sun fun ati ojo ti toni a to pade lojo mejo pelu anu ati ko do lohun ba a ni je ni ti won wa asi ni pare mo yara a fi gbogbo asiko yi gbogbo awon mo apin losun pe to ibo ayo ibo alaafia ladin wo ijo mejo ni gbogbo ala lenu ope a ni pedi asi ni yo sonu bi omo wo anu olohun ko mo wa pelu emi ati baba tunde aziz oloye wa anuruko ti temi mc coded otun ba coded omo to pen tabi street light omo to pen tabi opo no ma ta ti won bi ta to tun tun ra ebi omo se paro ni mi emi lo ma san loni oro le ita dogun oro de ati se gbo oro tin ko girigiri bi ojo ipade emi ati yo mo tun di wo bi ojoro ba ti mo re lo sun a ni lalare gun a ni lalare were okokan laji ran ayo lasun lase olohun oba o da ro
6: Ah, la wole sun la bala so sita
7: elu e kale o orko mi neni tolomo mo fe so sita ni o
6: se eni to ba dake tara re ba dake ni
8: wa ya nkan to sun mi ko se ku fun mi pe ko ku won fun mi ati ni ke n bi ka je
9: mi o ma bo jo fun aye o ba ma di mura sile
6: wa dake wa ti ronu para re
10: ejo kini ti wa n ste bi bi pe awon mo to bi fun mi gan iko era ti n wa
6: gbiyanju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sun asun fori losuka kokan o si bale dedede lawole sun pelu abala so sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo isegun Tuesday ati ojobo Thursday
11: e kale o eto yin le a fe da si o akoko o ni ti iyawo ti o mo pe ko to wole
6: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba iponju tada wa ninu itojuko lawole sun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magboni

0: Diamond FM.
1: Ẹ̀yin ẹlẹgbẹ́ mẹ́gbẹ́. Ẹgbẹ́ mi ti kọ́lé ńlá. Oyè kémi náà ó ti kọ́. Ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì. Oyè kémi náà ó ti rà. Ẹgbẹ́ mi ti ṣègbéyàwó. Oyè kémi náà ó ti ṣe. Ẹgbẹ́ mi ti rèlú òyìnbó. Oyè kémi náà ó ti lọ. Ẹgbẹ́ mi ti joyè láwùjọ. Oyè kémi náà ó ti jẹ. Ó wá dá bẹ́ẹ̀. Bákan méjì nílé ayé. Ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́. Ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn? Ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n. Ó yẹ kí ìwọ náà ti lọ. Ọ̀rẹ́ mi, dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́. Má fàyè rẹ wáyé aláyé. Adélé ayé la pàdé. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Ìgbà àti àsìkò wà fún oníkálukú. Ìkànnì Diamond 88.7 FM ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí. Kọ́ sùúrù, ìgbà náà ń bọ̀ wá gbà ọ́. Ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé. Má kánjú, jọlọ́run lọ.
2: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
3: Going full throttle with non-stop hits. 88.7 FM. We don't stop the music.